شفا بود تو.

Band FM. Band.

0: látàárọ̀ di ìrọ̀lẹ́ ni ṣùgbọ́n ó ṣeéṣe kí òjò fún lọ́sàn-án ọ̀sán-ọ̀la sátidé nípínlẹ̀ ogun ṣùgbọ́n ní ìpínlẹ̀ èkó àárín òru mójúmọ́ ọ̀la ni láwa pa ibì kan àmọ́ láwọn ibòmíì òjò á fún mójúmọ́ yóò dẹ̀ tún fún lọ́wọ́ ọ̀sán ìyẹn lọ́la kí òru tó lè dànù ní ọwọ́ ìrọ̀lẹ́ tó fi dé ìlú òkè ní ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀sùn ondo èkìtì àti ìpínlẹ̀ kwara tó ó tún di ọjọ́ ajé monde kan tó pàdé títí ìgbà náà ojú ọjọ́ òní kó bá àgọ́ ara ẹnì kọ̀ọ̀kan wa ọpẹ́lọwọ mr pilot balikris ayípọ́lá lónìí olùmìdé ọlálérè olùmọ̀ẹ́tì lórúkọ tèmi agọ́lá jimọ́lẹ́kọ̀ sí o jimọ́ olóyin ní ìjọsìn
1: òkú wa. ọlọ́run bàbá àdúrà èké 47 ètè pàmí lẹ́rìn ayọ̀ gómìnà lọ.
2: gbogbo fún ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ ìnú rere sí ènìyàn.

0: jáwípé igbá ni gbọ́mi ní abẹ̀ wọn máa jí gbọ́n ni gbà ní mú ní gọ̀pẹ́ àgùnlà ìgbà ni mo jẹ délé ọlọ́fin mọ̀jà ọlọ́fin ló fún mi nígbà nígbà là á kawó nígbà nígbà là á lájẹ lọ lọ́jà ìdìbò mọ́kàn ìgbà tẹ́ ẹ̀ nílò yìí ìgbà rẹ ni kọ́ mọ̀ jẹ́ fáwa náà iléeṣẹ́ MTN Nigeria ló ní àmọ́ kí n lórí ètò ẹ̀tọ́ yín ọ̀rọ̀ àgbà Abdulrazak Abdulgani Mr. GRA ló kọ́ mi.
1: Darling, wake up. It's time for school.
2: Accommodate entrepreneur.
1: This girl, even in your sleep, you're still spelling.
3: Yes, your child can win the MTN Mpulse Spelling Bee competition with over 40 million naira worth of prizes, including scholarship grants, laptops, smartphones, and the opportunity to become MTN CEO for a day. Register now at mpulse.mtn.ng. Terms and conditions apply.
0: Ti gbọ́ mi láàárọ̀ yìí ẹni tó bá ti ń fà sí fàláfàjì ti ń fa ara rẹ̀ sínú ìfarapa bọ́ ọ bá ń fà mọ́ ìfàláfàjì ó ti ń fara rẹ̀ sínú ìfarapa àdí afọ alálàpà tó torí ìfà tó lọ rèé gbalé àlàpà ẹ sọ fún alálàpà kó máa múra lẹ̀ fún ìyálulẹ̀ àlàpà torí pé alálàpà tó ń ta àlàpà lábẹ́ àlàpà ó ti sọra rẹ̀ dàpá o nígbà tí àlàpà tó bá ya lu alálàpà O le fa lalapa lapa ya o etufa ni foban won ni ko wa so ogudi ogofa o nfo oke o se jagini yodo o bere lowo eni to ni ko wa so ogudi ogofa wi pe nbo ni yo ti rogorun ti o fi kogun ti e etufa ni foban ma je nto o eni ti ba ti wa ifa lawaju oluwa re o jina sofo be o sumo iku o kan fa laraye mo fa mo won ti gbagbe pe ifa mo fa ni lapoya oko bogene ti won ta ni egbelegbe milionu ero ba ni soro to je bi pe olowo oye biye ni won ni ora lowo tobele iwo na ko wole se ko le je pe eleyi ti won jinbi ti won ti lo re digun jale ti won tun pa awon eyan sibe se ko le je oko ti won gba iloko wole tori ifa bawon agbofinro ba wo eni tun lo re ra oko abi phone eleyi ti won jigbe o dodo re to ba je wipe owo tobele lo fi ra ara nti won so ni wipe eni ti wa fa ni wo gangan ara won ni o opolopo awon eyan ti won fe je ifa ti won ti fa lori won ti gba owo lowo won tan ki won to mo wipe awon ti bo sowo gbaju e ifa nfa ni lapo ya won ni eyan ẹ̀rẹ́ ti ń bẹ́ ń lú èbó ó fi nǹkan tó tó bí ẹgbẹ̀rún mẹ́wàá dọ́là ránṣẹ́ sí ọ kó o kówó kan kó o kó o lẹ̀ kó o wá fi gbà á torí ara rẹ tó ń wá fà ní gbùrùgbùrùgbùrùgbùrù ó ti ẹ̀ bèrè ó pé onítọ̀húngà yẹ̀wò ìfàlẹ́ o ẹ̀tùfà ní fọ́bọ̀n ọ̀rọ̀ àgbà ni o.
1: ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: wọ́n ní kó o mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùnmọ̀ rẹ kì í ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀ ń lo jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsí nìkan ó ní gbogbo ọ̀nà ló gbà mí ó kì í ṣe òpè gbogbo ẹ̀mí yẹ yékè ọmọ ọ̀lẹ́ nìkan láàyò gbà bí ìgbé ayé tó nítumọ̀ limit 100 MTN iléeṣẹ́ MTN Nigeria ó sonúgbòwò ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa Instagram ọ̀rọ̀ àgbà 247 TikTok ọ̀rọ̀.àgbà 82 Facebook ọ̀rọ̀ àgbà bákan náà lórí YouTube wa Mr. GRA TV ọ̀pọ̀lọpọ̀ onírúurú nǹkan lẹ́nu òfin kẹ́kọ̀ọ́ ń bẹ ẹ subscribe ẹ like kẹ́ẹ̀mọ wo gbogbo ti lọ nbẹ Abdulrazak Abdulgani Mr. GRA lórúkọ mi iléeṣẹ́ MTN Nigeria lókèbókè ńlá bọ́ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ lọ ẹ kú kalẹ̀.
4: ọ̀rọ̀ àgbà rẹ o ẹ jẹ́ àgbéyẹ̀wò
5: ọ̀rọ̀ àgbà rẹ o ẹ jẹ́
1: ètò ìre òwúrọ̀ lógún orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí wòlíì adéníyì olópọ̀ ọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa bàbá ẹ káàárọ̀ sà.
6: ogún máa ní fún ọlọ́run ní òkè.
7: hallelujah.
6: adániwa yóò ṣe
7: o. ẹ sí o.
6: fúwọ́ nìkan.
7: ọlọ́balá ilẹ̀.
6: kábíyèsí. tàbá ẹlòmíà bá tẹ̀lé. gbogbo òòṣà. ni won ku ti won ji gba won lohun ti aye ntele won ku won ti ji won nikan lo si ipoku ni ojo keta o tun dide oni ku oro re da isa ku isegun re da agba re kari aye won ni eni na ti ohun re fagi keda ile baloni ya oba to mu jade nu ari oba to fi oja okun
7: abiosi
6: imole laarin okun
7: kun aso
6: baba ti o ba si water lawa
7: abiosi
6: ti o ba so re sa wa loro ni ti o ba si owo re ki lo owo ti wa fe se ti o ba si ese erewo la ro wa fe sa baba ara anugba o mama ira anugba mama o pa ro pe mo ra anugba
7: mo ra anugba
6: baba iwo na o so be
7: mo ra anugba
6: eyin odo e pari wo be
7: mo ra anugba o
6: anu juda ejo eja worin eja worin eja
7: bi kristi ti dokan mi nde
6: bi kristi ti dokan mi nde
7: aye mi ti dabi torun
6: aye mi dabi torun
7: lori banuje ataro
6: ibanuje ataro
7: ayo ni lati mo jesu hallelujah hallelujah ayo lo je pe mo ti ri dan

Latin war, Guarano.

0: gbọdọ̀ pa mí. Oyún ìbejì tí mo ní, orí ò gbọdọ̀ fọ yín. Inú ò gbọdọ̀ run yín. Mo ti mọ tí mo máa ṣe lórí ọ̀rọ̀ ìlú yìí. Mi ò tí ní já yín sí àfi tí n bá ṣe tán. Kúkú ò gbọdọ̀ pa mí. Oyún ìbejì tí mo ní.
1: Ẹ máa mú tí o.
0: Orí ò gbọdọ̀ fọ yín. Inú ò gbọdọ̀ run yín. Ikú ò gbọdọ̀ pa wá. Ikú ò tiẹ̀ nípa èmi àti ẹ bọ́dún ìṣe ń parí lọ ni. Ìjàmbá kankan ò ní ṣe èmi àti ẹ bọ́dún ìṣe ń parí lọ. Ìwúrẹ́ mi rẹ̀ àní lógun ẹkún bọ́dún ìṣe ń parí lọ. Èmi rẹ̀ àní rí ogun òṣè bí ọdún ìṣe ń parí lọ. Ìkáwọlé rí ìfẹsẹ̀ jọlẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kémi ọ̀tí ẹ káàjọrí bí ọdún ìṣe ń parí lọ. Ogun ọ̀fọ̀ kò ní wọ ilé èmi àti ẹ bọ́dún ìṣe ń parí lọ. Ìbànújẹ́ lórí aya lórí ọkọ lórí ọmọ àníjọ́ rí o. Lọ́lànà bí wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlá Jímọ̀ àkọ́kọ́ Jímọ̀ àlùbáríkà àkọ́kọ́ nínú oṣù kẹwàá. Ọjọ́ kejì oṣù kẹwàá ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Ago mẹ́fà òwúrọ̀ ti ku ìṣẹ́jú méjìlá. Àsálámù àlékún wàrà mọ́tòlá ìwà bárakàtù. Mo kí ní kí ọlá ni o, mo sì kí ní kí ọlá. Mo kí lórúkọ ànábùwà Muhammad sallallahu alaihi wasallam. Mo kí káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́nà ṣeré apá kìíní iléeṣẹ́ Bond 92.9. Ẹjọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn àwọn tẹ́ mọ̀ pé torí pé ìjọba àpapọ̀ fún wa ní ìsinmi nítorí ìsàmì sí àyájọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Mo ní olólùfẹ́ ló fẹ́ kó sí mi lẹ́nu ẹgbà mi. Oṣù kejì lọ́nù. Àyájọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn kan wá wò pé wá bọ́ sí ọjọ́bọ̀ Thursday. Kí làwọn wá lọ mú ibiṣẹ́ ní ọjọ́ Ẹtì Friday. Nígbà tí àwọn ò lọbiṣẹ́ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé. Orúkọ gbogbo wọn ẹbẹ̀rẹ̀ sí ní forúkọ wọn ránṣẹ́ sí mi lórí WhatsApp pé ẹni báyìí ní department báyìí tí ó bá wá biṣẹ́. Ẹ jẹ́ kí n pariwo ẹ̀. Ẹ ti gba sálárì oṣù tó kọjá. Ẹ wá rò pé bóyá ẹ gara tán ẹ sùn lé. Ẹ ní sùn ẹ ní rórun yẹn sùn. Èmi wà níbiṣẹ́ láti àná látàárọ̀ àná. Ẹ wá rò pé yóò ní wá biṣẹ́ ẹ máa sùn. Àníjọ́ sùn ni. Gbogbo ẹ̀yin admin department finance department. Ẹ máa bọ̀ bíṣẹ́ o. Ẹ máa bọ̀ o. Ẹ máa bọ̀ bíṣẹ́ o. Èmi ò lè wá kú fún yín o. Ẹ̀yà máa bọ̀ mí bíṣẹ́. Gbogbo department ló gbọ́dọ̀ wá bíṣẹ́. Marketing ẹ gbọ́dọ̀ wá bíṣẹ́. Gbogbo ẹ̀hẹ́n o ti ẹ̀dá alàgbà mẹ́tàlá. Gbogbo àwọn tí ò fẹ́ wá bíṣẹ́ tẹ bá mọ̀ ẹ tètè parí orúkọ wọn. Wọ́n gbọ́dọ̀ wá bíṣẹ́. Tí bá gbọ́ pé báàkì kan ò sí tẹ́nu ti gbẹ látànà gbogbo owó mi mo ti ná tán ń lọ báàkì. Tọ́ọ̀bù àwa ti UBA tọ́ọ̀bù àwa ti UBA ní Màdínà àwa dá aláàlẹ́ mẹ́ o màá dá aláàlẹ́ mẹ́ nígbà. Wàhálẹ́kùn sọ́là. Alàgbàdúgbàlà o.
2: Kúndọ̀ láti kúrò. Kúndọ̀ láti kúrò.
0: to de wo oko to to re ti je to ti de panpele
1: o ti wa nbe already won su lo ti nbe ni
0: etakun
1: ona ti je awon kan nu
0: ni Victoria and
1: re ni kan ni be ni sa
0: Victoria la ni ta gbangba
1: eyin ekule 1004 o ti jo ni ati bere ona yi o ti jo ni ati bere ona yi o to be se ri e jo be ta ta la riwo ta ma ti si bi ri bi mu ko meta yan ni ko lejo se ri ojo la won ojo ba de ti ro lo tun ji
0: Iroyin ti mo gbo latodo alagba ka odo labanjo leru die o Iroyin ba mi leru die o tori ata jare lona kurudu loni e ma ikuro le ise bon 929 e gbo bon pa kini e gba pa keji te ba gbo pa keji te gba pa kini opolopo o te sonu la pa kini yen yo pada je kirin ajo yin ni pa keji oko ti ye yin o irin ajo wa oni meye salamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: ewo
0: ei
1: afa gogo afa
0: ei Ah, go go by yet, it's on global imam.
1: Global imam.
0: Where you go born again on Friday Jimolo Imomo first Friday of October is Babalawori. What you go do to this Babalawori case? Babalawori no born again. Look at Pastor Solomon Abayomi Solomon. Pastor, how are you? Well, sir. Ah, Pastor. Ele du gaji. Automatic, Lurita, Nibiurita, Domingo.
1: I'm not going to be able to do it.
0: I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'

0: I'm sure I'm going to like back over. Adam can learn it to do. Konyisiwa onopeluwa like by awon ejile to wa yara gba jo se papo ni sino ru bodo se ori dodo wa laaro yi
1: ade femi ojuku tu ai ti wa jo bere se na ni
0: bi o ba si gate ode wole si eso ayela orowo friday asiko adupe lowo yin ati yara muna wa na gba papo laaro a so kongo silu ka nkan to bi ma fo de ma ja gba egbe olu wa ida fago ya meto lati wa to ru gba jo se papo ni the nation be the guardian no gbeyin gbelepo
1: o ku ku ma ta siri ayi
0: wọ́n ní ká lọ fọkàn balẹ̀ sẹ́rí sẹ́lẹ̀kejì nǹkan amáyédẹrùn ló tó wà fún rédíò pàápàájọ lórí iná òpópó tọ́jẹ́ pé tọ̀sán ọ̀rùn lọ́jọ́pọ̀ máa lò ní títí márùnsẹ̀ kò sí ìlú ìbàdàn tálọ́ lórí ìbọ̀ra jẹ̀gbọ́
1: ẹgbẹ́ òṣèlú apm máa ń fọnrin láàárọ̀ tèmi tó bá dìbò gbogbo 2027 wà láì bó ṣe sọ èmi kọ́ wọ́n ní nàìjíríà ìjọba tó wà lórí àlééfà wọ́n máa gbọ́n wọn kúrò torí pé kí ni ó tún ọmọ nàìjíríà o.
0: sikisiki mọ àmì owó dé ajájagun lẹwà lẹsẹ lẹsẹ ológo wọn ní àwọn owó oṣooṣù kẹsànán à ń wò kẹ́kẹ́ wọn ní ìdán ọgọ́rin àfikún wọn kan sára sí aṣọ ọdọ àmì ẹtìlú ṣùgbọ́n ẹgbẹ́ òṣìṣẹ́ náà ní bọ́ọ̀tù bá jẹ tó sì ọba jẹ ọ̀ǹdọ̀wọ̀ lóró ni o.
1: tí kádà lè ṣe mí lóore tí mo dupò ààrẹ alàgbà peter obi ní sẹ́yìn tí n bá ti fẹ́ sìn sí èmi ò ní lọ sókè òkun tí n bá kúrò nípìnlẹ̀ samfara màá tún lọ bọ̀ nù máa lọ àjọ jókòó papọ̀ àjọ jẹun kódà lásìkò àwẹ̀ gan àjọ sínú ni.
0: olùdíje fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú apc ìyẹn ní ìpínlẹ̀ ogun alàgbà sẹ́nitọ́ adéọlá solomon kayayi ó ní ẹgbẹ́ òṣèlú apc ó lóun jẹ́rìí ọlọ́wọ́ kò ní padà lẹ́yà àwọn sàṣeyọrí ní gbogbo ọdún 2027 láìsí gbódò oró sọ nínú ẹ̀ o.
1: wọ́n ní ẹni tó bá máa dàgbà ní kò gbọ́dọ̀ gbọ́ pa lọ́wọ́ arúgbó oúnjẹ jẹ́ mọ̀ pé gómìnà ìpínlẹ̀ kánò máa ṣe gbẹ̀ngbẹ̀ láàrin ọwọ́ oṣù àwọn tó ti fẹ̀yìntì àti àwọn ajẹmọ́nà àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan àti tàwọn ètò ìlera bàbá máa bu ọwọ́ lu owó rọ̀gùnrọ̀gùn bíi bílíọ̀nù mélòó ẹgbọ̀ bílíọ̀nù láàárín títa ẹ̀dàpọ̀ ẹ̀sán owó wọn.
0: iléeṣẹ́ ìdúróbọlẹ̀ wa nàìjíríà wọn ni àwọn ọ̀dọ́ tọ́jọ́ pọ̀ náà lásìwájú alẹ́yìn ọ̀la mílíọ̀nù tó lé pẹ́sẹ́pẹ́sẹ́ ló ti forúkọ sílẹ̀ tí ẹ ń gbà rí fún ìdìbò gbogbo 2020.
1: ẹjẹ́ máa pẹ̀ látàrí ọ̀rọ̀ tí ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tí wọ́n sọ fún ti ayẹyẹ tá a ṣe lánàá òde aláàjì àtìkù àbákò àti àwọn kọ̀ọ̀kan máa bẹnu àtẹ́lẹ̀ pé ẹ náà ń yọ̀nù owó pé gbogbo ẹ̀ ń dùn dandan kò ní báwọn èèyàn ṣe ń lálàsí owó ọ̀rọ̀ ó kù díẹ̀ káàtó.
0: lórí pọpọ àyájọ òmìnira tó gbòde kan ọdún mẹ́rìnláàdọ́ àlùpẹ́pẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ondo ntẹ́pẹ́ àti àkìsọ́kàn àti ìfọ́radà bá a ṣe ń gbà rẹ̀ fún ìdìbò gbogbo 2027.
1: ẹgbẹ́ òṣèlú adc ń sọ láàárọ̀ tèmi gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ dupò igbákejì ààrẹ alàgbà méjì ó ní láàrin ọdún kan ṣoṣo ni láàrin ọdún kan tí ẹgbẹ́ òṣèlú adc bá jáwé olúborí tán bá wọlé gẹ́gẹ́ bí ipò ààrẹ 27 tẹ́ ẹ bá ti rí ìyípadà àwọn ó kọ̀wé fiṣẹ́ sílẹ̀.
0: jẹjọ kan jẹjẹgun lẹwa nàìjíríà bárekè ní ìpínlẹ̀ adamawa àwọn apanijayan bandi sì tún lọ́bẹ̀ o kódà àwọn pọ̀ jagun tó tún rí ọmọ mẹ́ga sọ́gbó wọn tún pa wọn o ṣùgbọ́n jajagun lẹwa nàìjíríà làwọn ò nígbà àkọ́dún olóòdà àbí àdàgbẹ̀yìn.
1: wọ́n ní orí yeye ní máa mógun tàìṣe látàrí òmìnira tá a gbà tí wọ́n ṣayẹ káàkiri gbogbo ìpínlẹ̀ káàkiri ìjọba ìpínlẹ̀ wo ìjọba ìpínlẹ̀ plateau àti kogi wọ́n máa dáríjì àwọn ẹlẹ́wọ̀n bíi mélòó kan ẹgbọ́ wọn pọ̀ o wọn ni ó máa ṣe orúkún tòótọ́ wọn ṣe ó ṣùgbọ́n wà lọ́gbẹ́ wọn ti dá wọn sílẹ̀ báyìí láti fi ṣe òmìnira.
0: àwọn òwe rìn wọn láàárọ̀ ìpọpọ sí ẹjọ́ òmìnira tó gbòde kan ní ìlàmẹ́ tinubu wọn lọ́ka àwọn ìtàn wọn jẹ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọn ní gbogbo nǹkan tó yẹ pé àwọn ìjọba àná bàjẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn tó yóò dé bá kódà afẹnifẹre fún tẹ̀lú ààrẹ fún sáà ẹlẹ́ẹ̀kejì
1: o. ní ó ń bọ̀ àwọn ládéédé o látàrí òjò àrọ̀ ọ̀dà tó ń rọ̀ àti àwọn kòtò tó yẹ pé ń kún tó ń fomi yálé àgbàrá yàgbòrò ìjọba ìpínlẹ̀ rivers àwọn tó wà nílé ìgbìmọ̀ asòfin àti fún ilé àárọ̀ tèmi kódà ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ tí ó máa ṣàbójútó àwọn kòtò dáminù tó ń kún àkúnfàyà.
0: abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó wà lágbo basa ó ní gbẹkẹ fọwọ́ tí lè gbà láwọn fọwọ́ tí ògiri nínú ìdìbò gbogbo tí wọ́n ti ṣiṣẹ́ oníbò ni ẹ̀ bá ṣe dìtò dòtò ẹ fi bóyín kẹ fi kí asọ́mẹ́ tinubu kẹ fi kan lẹ́yìn àti ọbáfẹ́mi amusa kanna lọ fọpọ gómìnà nínú ẹgbẹ́ òsì apc.
1: ó dáa gómìnà alẹ́sọ títí ìpínlẹ̀ wo ti kábíà òun àti rọgbọmọ nàìjíríà pátápátá gbogbo àwọn tó bá yà lórí àlééfà gómìnà.

0: Yo-Yo Peter's 50 ml sachet not there among the ones with them ban. It not get alcohol. It did together with in capsule and bottle version for shop, supermarket, and pharmacy near you. Now Ablat Company Nigeria Limited, they make them. Think Yo-Yo, think nature.
1: Ẹyin mọdé yìí èmi gan ti sọ wípé máa máa polongo mediana kiri ni torí ẹ wo kò sírú ìyarun tá a fi yarun àdùkẹ tí kì í sunkún irun rẹ le nígbà tó wá yá èéṣì gbogbo alẹ irun ẹ bẹẹ ni làpálàpá ò jẹ kí irun àrí kí ó rí mú mi àmọ ní kété tí ọwọ mi ba àwọn èròjà túnrúnṣe mediana 0-13 tá a pilẹṣẹ fún àwọn ọmọdé ṣẹṣẹ ni mò ń yọ mediana 0-13 air booster cream ìyẹn gangan ni àbá máa pè ní òdogun lọgọ tí mo bẹrẹ sí lò ni ajẹrun ò ti rí bi dúró sí mọ nínú irun àwọn ọmọ mi làpálàpá sá lọ bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú rẹ̀ sì mọ́ kódà a tún lè lo mediana 0-13 fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn jọ mediana 0-13 air product tá a pilẹ̀ṣẹ fáwọn ọmọdé wò lónìí mediana air product wà káàkiri ilé ìtajà ó yà pé sórí 0702-500-7861 0809-1799-333 mediana gbogbo ohun tí irun rẹ nílò.
2: Every new day is an adventure where each moment is a chance to be

0: active, grow, and learn.
1: Look, Mom, I'm getting better every day.
2: You sure are. I am so proud.
0: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
1: This is my favorite.
0: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
3: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹni kan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ni ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alákan fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnì kan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wọ́n lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mọ́dàndókò wa tó yọrantí, a rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: Dúró náà kó tóra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ̀ ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépéré.

0: Tiraki, Siayo, Twitter, Wagon, Sile.
1: Àjọ̀dún eléyìí tún máa ń bilẹ̀ títí bẹ́ẹ̀ ni the Sacred Cherubim and Seraphim Church of Nigeria. Ẹ̀rí tẹ̀lú ẹkùn Bẹ̀lá Ìyanu Ayọ̀ 3 Osinaye Street, Paiko Ìdímù tuntun, pẹ̀lú ènìyàn síbi àjọ̀dún ọgbọ̀n ọdún wọn 30th anniversary. Eléyìí tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ètò lọ́lọ́kọ̀ òjọ̀kan, àkòrí ìlànà fún ìgbé ayé tuntun Colossians 3:8 ọjọ́ Thursday 1st October 2026 láàárọ̀ ni relationship talk dealing with bitterness in the home and relate ọjọ́ Friday 2nd October ni grace night látago mẹ́wàá alẹ́ tí dáárọ̀ ọjọ́ kejì gbèrè host comfort and voices ẹ̀rí tẹ̀dó headquarter ọjọ́ Sunday 4 October 2026 laago mọ́kànlá àárọ̀ gan lájọ̀dún. Ẹni tí ó máa bá wa sọ̀rọ̀ lọ́rùn Israel priest Reverend Prophet Chaplain Ọlá Joseph Òkìkímilẹ̀ olùgbàlejò àgbà wa nínú Olúwa Elder Senior Apostle Prophet Dr. Festus Ojo JP. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08033689554 Jésù yóò máa retí.

0: PBAT door to door. Now, independent grassroots movement where they support President Bola Ahmed Tinubu, make him win again for better Niger. Support President Tinubu reforms where they steady economy and position Niger for growth. Return the show. Student loan will not get interest for almost 2 million Nigerians. Minimum wage don't go up. Tax relief for small earners. Foreign reserves, the highest in almost 18 years. Inflation, they come down and plenty reforms. PBAT door to door. One good term deserve another. For elect day, come out to go vote. Re-elect Tinubu Shettima.
1: On your Monday, we shall start. I see what you
2: on your Monday.
1: APC.
3: Progress. Papa, I'm a JJ. 92.3. Awala kwe.
4: Bẹ́ẹ̀ ni kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ kí n lè ṣe wa bond 92.9 látàrí ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu sọ lánàá òde ìfòtayẹ ti òmìnira ìjẹ́jẹ́ mọ̀ pé wípé Nàìjíríà ó ti ṣe òǹkọ̀sìn pé ọ̀rọ̀ ó pọ̀ rẹpẹtẹ fún aláṣẹ tá a wà yìí ìyẹn ló mú àwọn àjọ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n máa sọ láàárọ̀ tó pé nítòótọ́ lẹ sọ́sọ́ o ṣùgbọ́n ẹ wò gbòòrò wọ́n ní tẹ́ ìjọba àpapọ̀ bá lè gbìyànjú oúnjẹ ìgbòkègbodò ọkọ̀ àti ọrọ̀ ajé wa tó bá lè lọ́lá sí ní ilé yóò máa tún kún jẹ́ kí ètò ìṣàkóso ìjọba ààrẹ Bọ́lá Ahmed tó retí dáadáa o nínú ọ̀rọ̀ tó sọ nínú ìwé ìròyìn The Punch láàárọ̀ tòní ni àwọn àjọ ẹlẹ́sìn ìjọba àpapọ̀ pàápàá jùlọ ààrẹ Bọ́lá Ahmed tó fẹ́ gbìyànjú láti jẹ́ kí ètò ààbò kó péye bákan náà lórí ọ̀rọ̀ oúnjẹ àti ọrọ̀ ajé wa wọ́n ní kókó bẹ gangan ètò ààbò bákan náà oúnjẹ wọ́n ní tí oúnjẹ bá ti kúrò ní ìsẹ́ni ìṣẹ́bùṣe ni kíjọba láti rọ àwọn àgbẹ̀ roko bọ́dúnlé kan ró wọn lágbára bákan náà ọ̀nà tó bá lè gbà bóyá wọn àkùdé papọ̀ àbí ìnádúrà pẹ̀lú àwọn tó wà lókè òkun láti jẹ́ kí ètò kó gbé pẹ́lí sí bákan náà lọ́rọ̀ ọ̀rọ̀ epo bẹntiró wọ́n máa tún ra rẹ̀ náà wípé kán gbìyànjú láti jẹ́ kó ṣe wọ́n wá rọ ààrẹ Bọ́lá Tinubu pé ìgbìyànjú ẹ̀ ń gbé ó ń gbìyànjú tó ṣùgbọ́n jẹ́ kí ìgbìyànjú náà kó so èso rere ẹni tọrọ nínú àtẹ̀jáde tó jáde láti ẹni tó jẹ́ olórí ààrẹ wọn yẹn Archbishop Daniel Okoh ló máa sọ lọ́jọ́ Àlàmísí wọ́n máa tún ra rẹ̀ náà wípé kán gbìyànjú láti ṣe wọ́n wá rọ ààrẹ Bọ́lá Tinubu pé ìgbìyànjú ẹ̀ ń gbé ó ń ṣùgbọ́n jẹ́ kí ìgbìyànjú náà kó so èso rere ẹni tọrọ nínú àtẹ̀jáde tó jáde láti ẹni tó jẹ́ olórí ààrẹ wọn yẹn Archbishop Daniel Okoh ló máa sọ lọ́jọ́ látàdí fún ti ayẹyẹ òmìnira tọ́ náà kí gbogbo ọmọ Nàìjíríà wọ́n wá rọ ààrẹ ti ṣàkóso ìjọba lọ́wọ́lọ́wọ́ ẹ gbìyànjú láti jẹ́ kí oúnjẹ kó pọ̀ kó jẹ́ kó pọ̀ rẹpẹtẹ kó má wọ́n gógó bákan náà ti gbogbo rí wọ́pọ̀ wọ́n ní lọ́tọ̀ owó epo ń gbé gangan sí ìyìn lórí pé àwọn èèyàn àwọn aráàlú wọ́n lálà sí láti san ọkọ̀ torí pé bí àsìkò bó ṣe wà yìí ìjọba àpapọ̀ wá rọ ààrẹ Bọ́lá Ahmed tí wọ́n tún wá rọ gbogbo Nàìjíríà pé igi kọ́ńkọ́ kò lè da bó ṣe o bọ́n ṣe ń gbìyànjú ẹjẹ́ káyìí níṣẹ́ àtìlẹ́yìn fáwọn kí gbogbo ẹ̀ kó lè gún régé kí Nàìjíríà kó lè túbọ̀ máa gòkè àgbà The Punch ló sọ ọ́ nímọ̀ láàárọ̀ tèmi.

0: wáyé ṣùgbọ́n ẹ má kẹgbẹ́kẹgbẹ́ ẹ dẹ̀ má jẹ́ kí àwọn nǹkan lóyin láti wo ìwà ìbàjẹ́ lásìkò ìdìbò owó baba dami láti mú ṣe ẹkùnṣẹ́
1: gbórí ẹ̀. ìdá balẹ̀ ìlú òkèrò alhaji sọ́ọ̀lù akíndé dáadáa wọ́n ní jumaa mubarak àtẹ̀jísẹ́yìn lágbára wọ́n ní lórí àwọn ọ̀dọ́ ìpínpín ajọ́ kan ni o ẹ yàgò fún wàhálà ẹ mọ ìdá wàhálà sílẹ̀ tó rà bẹ lọ́dọ̀ wọ́n ń bẹ ní ìgboro ẹ sì rí pé kó parí ibi ìdìbò ìtọ́ ẹ gbọ́n bọ̀ lọ́bẹ ẹgbẹ́kẹgbẹ́ rí o ẹgbẹ́ kí ọ.
0: ajé arọ shidat láti ìkòròdú mobi àti alhaji jumaa mubarak kí àwọn ọ̀dọ́ yára kán yára wọn ní ọpọlọ lórí ìdìbò tó ń bọ̀ lọ́nà kí wọ́n yàgò fún àǹdà ìdúró kí wọ́n sì rí dájú pé àwọn náà ṣe ojúṣe wọn ní ọjọ́ ọ̀la wọn ó ṣe pàtàkì. ajé arọ shidat láti ìkòròdú.
1: ibrahim ọmọ látúnjí ọmọ lábáńjì ìbò lẹ́ ń lọ lọ́tàrò ní orílẹ̀ agege tó ẹyin tẹ̀gbọ́n tàbúrò jumaa mubarak àgbéyẹ̀wò tòwúrọ̀ yìí nípa àwọn ọ̀dọ́ kí ọlọ́run wà pẹ̀lú gbogbo wa ní orílẹ̀-èdè wa nàìjíríà lórí ètò ń bọ̀ lọ́nà inú mi ti ẹ̀dùn bí ẹ ṣe ń rántí forúkọ sílẹ̀ àwọn ọ̀dọ́ ṣùgbọ́n kí bọ̀wọ̀ fún òfin ìdìbò God bless Nigeria.
0: ọmọ bá tàfíìf àtàwọn ní adeleke ìdásọ adó kingdom okinye akọọlá ajimote ní àgbéyàwó tàwọn ọlọ́run ara púpọ̀ ẹ̀yin ọ̀dọ́ etí mélòó méjì ni ẹ dákun ẹ yára yín lé nígbò tó ń bọ̀ ẹ má dá wà lẹ má jẹ́ káwọn kan lóyin fún ìwà ìbàjẹ́ o.
1: ǹdà alájì jìnàdù àdìsá ọkọ eré jẹ tuntun wọn ní bàbá ẹlẹ́rọ púpọ̀ wọn ní alága fún ẹgbẹ́ ẹlẹ́rọ ní ìgbàdo ọkọ̀ tó ń lórí àwọn ọ̀dọ́ àjọkùn náà ni o lórí bí wọn ṣe forúkọ sílẹ̀ ni wọn ti ẹnu àwọn dùn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kí wọ́n yàgò fún ìwà páàlẹ̀ ìwà jàgídíjàgan ẹ má jẹ́ kó ló sì rẹ níṣẹ́ dé tòrúdòrú torí àwọn ọlọ́pàá wọn gbòde kan.
0: olùṣàgùtà ẹsẹ adébájọ jp láti àpárá jíjà mo kí yan akọọlá ajímọ ẹ wò bí àtàlágbà tó ni ọrọ ikán o kán mú àwọn ọmọ kan fáwọn létí dáadáa má jẹ káwọn kan lò wọn láti dá wàhálà lẹsílẹ lásìkò ìdí.
1: ẹ kú ojúmọ́ o yóò máa bí ṣe fún orúkọ tán ní pásítọ̀ tó ń yá jp láti ẹ̀pà kúkà lórí àwọn ọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ náà ní ọjọ́ ọ̀la wa kí àwọn ọ̀dọ́ náà máa gbìyànjú láti kópa níbi ìdìbò tó wà ní ọjọ́ ọjọ́ ti sẹ́bùn ẹ̀ máa fa wàhálà o ẹ̀ ń bá fa wàhálà wọn palẹ̀ o ìdúró òró àti nàìjíríà kò ní bàjẹ́ ire kàkà.
0: ìpè alàgbà ṣẹ́gun àmọ́dù láti òkè rẹ̀ ọgbà ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ kan nú dáadáa pé tó àwọn náà lè dépò ńlá lọ́jọ́ ọ̀la nípa àdí èyí kan yá láti lò wọ́n fún ìwà ìbàjẹ́ àbí ká dá wàhálà sílẹ̀ lásìkò níwọ̀n àti wọ́n ti gba káàdì alálòpẹ́ ènìyàn náà lẹ́tọ̀ọ́ láti ṣojúṣe wọn.
1: wálé òtúmọ̀ra òjò oníyùn olóyè kẹ́hìndé kalẹ̀ jáyé adébùsọ̀lá àwọn ọ̀dọ́ wa gbogbo aláàmọ̀sán nígbẹ́rẹ́ pàkọ́ ẹ sọ̀rọ̀ pọ̀ tó wọn ẹ sọ̀rọ̀ sí tí a fọ́ọ̀sì wọn pé ìdìbò gbogbo ń bọ̀ má jẹ́ wọn nílòkú ló yọ̀yọ̀ wọn ni.
0: ọlá ìtàn bàbá olóyè lórí ìbò òbí bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ pẹ̀lú òṣèlú ọdún pẹ̀lú ìwà ìtàjẹsílẹ̀ torí gbogbo àwọn olùdíje yìí gbogbo wọn náà ni wọn ní ọmọ ní òkè òkun kí àwọn ọ̀dọ́ kan yára wọn sí o.
1: Dr. Joseph Adipo ọmọjolówó ọmọláfẹ́ èyí bẹ́ẹ̀ lọ tìlú ìgàdo a mọ̀ báwọn ọ̀dọ́ sọ gbogbo ìgbà náà ni yàgò fún ìwà ìpáàlè níbi ìdìbò tó jẹ́
0: kó. ẹ̀yin ọ̀dọ́ etí mélòó ẹ má jẹ́ kí wọ́n.

láti iléeṣẹ́ Fembosco Engineering Limited tí olú-iléeṣẹ́ wọn wà House number 14 Oshodi Apapa Expressway Oshodi Oke Bus Stop Charity Bus Stop beside Diamond Bank Oshodi Lagos. Àmọ́ tí wọ́n ní àárín Abuja, Ìlọrin àti jákèjádò orílẹ̀-èdè

sáré fi ohun alàgbàká ọ̀dẹ́ ọlábànjọ sórí kíákíá alàgbàká ọ̀dẹ́ ọlábànjọ ẹ jẹ́ sáré fún ohun afẹ́fẹ́ ṣẹlẹ̀ ẹ̀yìn kan wà tó pé ẹ máa ń dà mí láàmú tí ì bá tí ì ní kéèké ẹ máa ń dà mí láàmú ẹ ń bá nọ́mbà yín ni ẹ má máa dà mí láàmú mọ́ ẹ dákun ó yá kéèké ni wọ́n sọ ń pa ìrìn àjò ọ̀nà kòròdú. Ẹgbọ́n báyẹn ẹyin tèmi tẹ wà lórí Facebook ṣe wà pa ṣe wà lálàáfíà ẹjá bẹ̀rẹ̀ ètò ní kíákíá sọ ìbákẹ́ náà kan wà ní kẹjà long láti national basic àwọn ilé epo tí wọ́n ń já owó epo wálẹ̀ ilé epo kan bẹ mórí ó kọ 1300 mo yín ìwọ rò pé mo gbàgbé níjọ ní tí mo wára epo 1000 lọ́wọ́ ilé epo yẹn ìtakúta tó ń ta fún mi ilé dọ́dọ̀ ẹ̀ mọ́ láyé mo gun ọ̀kadà kan lánàá ọlọ́kadà yẹn wá ní pẹpẹsẹ o. Ẹ dákun ẹni ń dà mí láàmú ẹ jẹ́ ń sáré bá wọn sọ̀rọ̀ ó ń dà mí láàmú ẹ jẹ́ ń bá wọn sọ̀rọ̀.

Mr. Pilot Caro, good general. Mr. Caro, they will call me.

0: koko nu ele sabo re fe na lo je pe o nte ba ba lo akuku ni de
1: be
0: atu ti de o ati gugu awon o ni sabo de fe kun jumo ati toni
1: jumo
0: lo njima ala jumo lo ya la toni adua wa yo si gba e ba si nde jumo te gbo tuba ton egbe go adua fori de wa je o se pataka to mo ran ti awon ebi wa olotu eto fun ta ro toni won ni oji pada o to ba bi odun lu gbeyanju gugu na wonu ara won ni o se da ko wa ida fago la gba olotu wa koko nu we royin omo we
1: Edimaster,
0: wọ́n ni ọmọlédè wà níjà ká lọ fọkàn bá wọ́n ní iṣẹ́ rí iná òpópónà tó ń lo ìtàn sóòrùn tí àwọn solar street fún títí mọ́rùsẹ̀ títí mọ́rùsẹ̀ èkó sí ìlú ìbàdàn wọ́n ní pẹ̀lá ìjìnà yóò máa tàn yìnyín ni o gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ alákòóso fọ́rọ̀ agbára nílẹ̀ nàìjíríà olóyè joseph ọlásùnkànmí ló pe àkíyèsí wọ́n ní ìṣèbá rere aṣojú bala mẹ́ẹ̀ tinubu ó délé odò kò ní tí ọba tí kan yóò wá kàn yóò títí dé ìgbèríko ojú òkè the nation láti ẹ̀nà kala lọ yìí.
2: látàrí àjọ̀dún òmìnira tó gbòde kan ló máa jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn the punch láàárọ̀ ti pé àwọn àpapọ̀ pentecostal fellowship ti nàìjíríà pàrọ̀ ìjọba àpapọ̀ pàápàá jùlọ ààrẹ bọ́lá ahmed tinubu wọn ní tó ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ni pé ètò ààbò kó lè péye àti bí sọ̀mọ́nìbò ṣe ń lọ rí o nígbà tí wọ́n sọ ní mọ̀bọ́n ṣe ń kí gbogbo àwọn ọmọdé ìwà nàìjíríà kú ti ayẹ ora 6 years tí a pé bẹ́ẹ̀ ni wọ́n fi àsìkò ìjọba àpapọ̀ wípé dábàá parọ́ ló kù ṣe rí ètò ààbò bẹ́ẹ̀ ètò ọrọ̀ ajé wọ gbégi dáadáa sí i sọ̀mọ́nì tó ń lọ tínrín àti ṣòwò ìjọba mákùmákù ibi tí ó ní gbogbo ẹ̀ lọ́tún ló sáwọn ìwà bàjẹ́ àti ká máa gbóògùn olóró wọn ní kíjọba àpọ̀ gbìyànjú láti gbọ́ ọ̀nà àbáyọ sí ilé torí pé kíni òun ní ìṣòro kankan tó ń kojú orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí o nígbà tí ẹni tó jẹ́ ààrẹ archbishop wálé òkè tó máa sọ ní mọ̀gbà ti ayẹyẹ òmìnira ti ọdún yìí ilé tí wọ́n ṣe lánàá lọ́jọ́ àlàmísí àná bá ti sọ̀ nímọ̀ bó ṣe ń kí ọmọ nàìjíríà pátápátá wípé òmìnira ni kò ní di òmìnira fún wa káà náà kún fún pé kí nàdúrà nígbà agbára kọ gbogbo ìgbàkígbà tá bá ká máa kíkọ ọlọ́run lórí nàìjíríà torí pé àdúrà ni ọlọ́run na fẹ́ láti jẹ́ kí ọlọ́run kó mú ìyípadà rere bá orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà kó bà wá fẹ̀míṣòfò àwọn bandit àwọn boko haram tó ń dún mọ́ rùgbọ́n tó jẹ́ kí àlàáfíà nàìjíríà kó dúnlẹ̀ dáadáa bákan náà lọ́wọ́ rọ ìjọba tó wà ní àlééfà lọ́wọ́lọ́wọ́ pé gbìyànjú ṣẹ́ẹ̀rí tí èmi ò bá ti pa àwọn èèyàn tí èèyàn kò péye kò sí tá a tún fẹ́ mọ̀ ọkàn ó balẹ̀ ni àwọn èèyàn nílàlà sí pé àtijọ́ oníṣùgbọ́n gbogbo nǹkan bó ṣe lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àfi kí ọ̀nà àbáyọ kó wà ní o àfi kí pọ̀ ọlọ́run ọba kíjọba náà kán gbìyànjú tiwọn láti jẹ́ kí oúnjẹ kó pọ̀ yá ètò ààbò kó tẹ̀ péye láwọn ibì kọ̀ọ̀kan kí sọ̀mọ́nì tó ń lọ tínrìn kó lè dùn àbí sẹ́yìn ìfisọ̀ the punch mo ti rí ka láàárọ̀ ti ni.
0: lọ́jọ́ òkè the nation láàárọ̀ yìí lórí àwọn òmìnira tó jẹ́ kókòdé kan ni ọdún mẹ́rìndínláàádọ́rin ó sojú ẹ̀mí wa ká máa jó ká máa jọ ẹ jẹ́ ká tó lọ sọ́dọ̀ sultan tìlú sokoto babawa muhammad abubakar wọn ni bẹ́ẹ̀ bá sí ìgbàgbé táwọn tó jẹ́ ààrẹ gbogbogbò fún àwọn àjọ tó mójútó ẹ̀sìn islam ní orílẹ̀-èdè wa nàìjíríà wọn ni lórí ìpèníjà tó dojú kọ wálẹ̀ wa nàìjíríà wípé ìpèpọ̀ àjọ kan náà ni wọn ní nàìjíríà yóò sì máa dé ilẹ̀ rí o lábẹ́ aṣíwájú bọ́lá ahmed tinubu bákan náà wọn rọ gbogbo ilẹ̀ wa nàìjíríà wípé ẹjọ́ ẹdá ọkà síkú táwa káfí gbàánú kan káfí sọ̀jà káwà ní sọ káṣìjẹ́ káàlàáfíà àti ìdàgbàsókè gbogbogbò pé ikọ̀ ọmọ ìjọba nílẹ̀ wa nàìjíríà rọ ẹ̀ka ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ wípé ẹni táwọn ọ̀gbọ́dọ̀ máa wòran o gbogbo bá jẹ́ ẹ̀tọ́ fún ọmọlẹ́ ẹsẹ fún wọn torí pé adaran jẹ ní gbogbo tá a jẹ o wò wá abìrìn rẹ ta ran níṣẹ àtẹnjẹ pé àjẹsẹ fún níwèé ìdílé sàn ẹrìnà kàlà.
2: ó dáa tí agbó òṣèlú mo fẹ́ lọ láàárọ̀ tí látàrí gbogbo 27 jẹjẹ mọ̀ pé ẹgbẹ́ òṣèlú apm ìyẹn the allied people's movement ń sọ láàárọ̀ tẹ̀ ni pé ọmọ nàìjíríà ti ṣetán o tí bò bá yá dé 27 wọn ṣe láti mú ìjọba tó wà lórí àlééfà lọ́wọ́lọ́ báyìí kán mú kúrò lórí ìtẹ́ o bó lọ tì ní wọn ní ìjẹ́ jẹ́ mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú apm ti ń jà takuntakun lágbègbè náà kó dúró sẹ́yìn tí wọ́n fẹ́ẹ́ dúpọ̀ sínú ẹgbẹ́ náà ti parẹ́ yẹn alàgbà ṣèyí mákindé tó jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tán lè jáwé olúborí ó ní ti àbá wọn sọ̀rọ̀ yọ àlàmísí àná nígbà tí wọ́n ń dẹ́rù ẹ̀bọ̀ lórí bí ààrẹ ṣe padà sílẹ̀ wa nàìjíríà láti orílẹ̀ èdè france fún ọdún tán lọ eléyìí tán dé lọ́jọ́ ìṣẹ́gun ní ọjọ́ 29 oṣù tá a wà yìí ló wá sọ̀rọ̀ dímọ̀ ó ní ẹ̀wọ̀ orílẹ̀ wa nàìjíríà ó lọ ṣe ìsinmi lókè òkun ó ní gbogbo nǹkan tó dẹ̀ táwọn èèyàn ń kojú lọ́wọ́lọ́wọ́ ó wà kò kúrò lójú kan náà ó ní ètò ààbò péye ọ̀nà àwọn èèyàn lálà sí oúnjẹ ń pa àwọn èèyàn tó wọ́n rí tààrọ̀ débi tí wọ́n rí tọ̀sán jẹ ní ètò ààbò náà tún mẹ́ èrò ajé náà ó ní gbogbo ẹ̀ kò sí èso rere wọ́n wá lọ rìnrìn àjò lọ sí òkè òkun ó ní ṣe nǹkan tó yẹ kán ṣe lọ́wọ́lọ́wọ́ ni ó ní

ki gbogbo eyin lori tin gbo mi ni akoko yi Adewale omo oba ni oruko mi saju eko number yi sile 08063422699 leko si 08063422699 a o ni waye asan o ṣugbọn ki a ma ba waye asan tabi wonu ogun afakoko eni sofo ile ise pips arcade forex academy ni won se ran mi jade ti won ko mi jade bi omo ijo mejo lati kede lori ero agbagbe yi wipe ki gbogbo eyan dide funya kuro ninu ise ati osi pips arcade forex academy je ile ise to wa kaakiri agbaye ti won fi ona han gbogbo eniyan lati kuro ninu ise osi ati aini lati ma pawo wole ni si apo ara eni pelu suuru ni ona ti o ba ofin mu pips arcade forex academy yi igbe aye eniyan pada si daada ti iwo na si ma di eniyan pataki lawujo ti wa ma bi owo mu lo senu ọpọ ènìyàn tí wọ́n sọ wípé ó ṣe ògo owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ni wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí pé ọgbọ́n ó ju agbára lọ ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pips arcade forex academy wọ́n ń dáni ẹ̀kọ́ bí a ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè nàìjíríà kó o tó ṣoríire ní ìgbà tó jẹ́ wípé ibi tí oyin bá wà ni èrà máa sàtọ̀ ọ́ lọ bí pips arcade forex academy ti wà ní nàìjíríà wọ́n wà ní london kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gógó tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbé nínú ìwé tá ń sebẹ̀ nínú ìpò ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa dá

0: lorúkọ mi ni baba agba tẹni bẹ di loju ilu mọta oniṣegun bile tun fi wi ati gbọṣọ mara yi lori iwo to ba ni soro kan si keji ninu agbara boya ti ni lodogun ati bere kinu lodogun kinu ma nfa o se se ko je pe ngba te ti sise ri boya ti subu boya ti bebe gbale boya yan jabo lori okada elomi wa bere pe se dana dana lo se ti na ti baba ni gbugbu ara ti o ni mo elomi wa fe ba fe fe buruku ni fe fe buruku ni fe luwa te ba ti ra pere boya ati ni dọrọ bata n bo lese kẹyàn máa nìṣẹ́jú kan síbì kan tó ti rẹ̀ kó máa jókòó kí apá máa ròyàn ẹgbẹ́ kara máa kú tàìtà ìbàdí búbù so kẹyàn máa rìn kó máa rìn wọ́nkú wọ́nkú kọ́ máa rìn kọ́ máa tẹ̀ kùrùbà má dé pé gbogbo inú àgọ́ ara yẹn ò ṣe déédéé tó bá ti wá ní ilé.
1: A wà ní nọmba 20 Amoka Street.
2: Délé Ara bus stop off Abarage Road Ìkọ̀tún.
1: Lẹ́kọ̀ọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni
1: 08068216859. 08068216859. Àṣírí bàbá àgbà àwọn kan ń pòwó bàbá àgbà àìlèṣe déédé ọlọ́mọkùn iṣẹ́ yóò mọ̀ ń pẹ̀ ní kí ni ń dá àmọ́ ń pẹ̀ bàbá tó bí àwa ó ṣe fàájì tó ìdàgbà tó fi lọ ni àṣírí ewé àdìbò tó ń lò kẹyìn ẹnu bàbá gbogbo yẹn lálẹ́ láàárọ̀ ọjọ́ kejì bá ìyàwó ìlú bàbá ni àkà sálíkà ń bọ́ lé léwà bẹ́ẹ̀ tó tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ là ń pariwo lórí afẹ́fẹ́ ẹ̀yin náà yọjú ẹ bèrè ẹ̀ àbí wọ́n ní eléyìí tó yẹ báwọn fẹ́ láwọn àfẹ́ lóògùn àlóògùn lóògùn tó ló ń lò fún ẹwé àtẹ́gbò ní àṣírí bàbá àgbà ní ṣíṣe jẹ ni gbogbo èmi là àìsàn àrùn nínú ara oyin ká kú òní pẹ̀lú oògùn lọ́dọ̀ lọ́wọ́ gbajágbajá lọ́wọ́ lẹ́sẹ̀ àyàlúlù pìpìpìpì orí ń pariwo ni etí ń pariwo ni nǹkan rìn káàkiri ara ni àti ṣe gbọ̀nsẹ̀ dógún ni àti ṣe ẹ̀yọ́ ló dọ̀ràn ni jáde wá fún ewé àtẹ́gbò tó lè kókó onú ẹ tí wọn náà mọ̀ wípé náà láì sí ń bẹ̀ náà tú lélẹ̀ a ti ń bá bọ̀ ọjọ́ tipẹ́ ẹ kàn sí wa kẹ́ni ń dọ́gbọ̀n kan yẹn. A wà ní nọmba 20 Amoka Street. Délé Ara bus stop off Abarage Road Ìkọ̀tún.
0: Lẹ́kọ̀ọ́. Délé Ara bus stop yẹn tẹ bá ti ń bọ́ lẹ̀ ń bẹ̀ ẹ wo apá ọ̀tún yín ó yẹ fúdà bus stop méjì ló wà ń bẹ̀ ẹ wọlé sínú ẹ̀ ìbẹ̀lẹ̀ máa gbàdé ọ̀dọ̀ wa. 08068216859 08068216859.
1: A ò ní sáìsàn láìsàn fi tẹ́lẹ̀.

dáhùn sí ni nítorí tẹ́ bá ti mọ̀ wípé tẹ́ bá ti di àsìkò yìí ní ago mẹ́jọ ago mẹ́sàn-án ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbí ago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹnu mi wọ̀ bí ọ̀bẹ̀la kókó inú ìwé ìròyìn kò gbọ́dọ̀ kásẹ̀ lẹ̀ láìsí pé lórí pápá ó gbọ́dọ̀ tẹ̀ síwájú ni àṣẹ látọ̀dọ̀ àwọn tó ń ṣe àkóso bond fm àti látọ̀dọ̀ ọlọ́run ọba mi ni ó gba àwọn tẹ́rò wípé wọ́n mókè tíwọ́n ti já ṣubú àti àwọn ọmọ tá a rò wípé wọn ò ní ọjọ́ iwájú ṣùgbọ́n tá ń ta bí ilebele tilẹ̀ ẹlẹ́fẹ́ gbọ́ ni àbí tókè òkun ẹjẹ́rí alábí létí ọ̀fẹ́ bàbá oníbàbẹ̀ àná gbogbo ẹni wọ́n jù sí yín nítorí wípé a gbọ́dọ̀ sáhun kínní ahun ìròyìn gidi àwọn yòókù wọ́n ń tẹ̀lé wa ni giant ni bond fm gbogbo ẹ lẹ mà rí gbọ àti wípé èlò ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tá a fẹ́ lọ gbá pẹ̀lú orílẹ̀-èdè russia owó sìkìsìkì máa mi owó dé sìkìsìkì máa mi owó dé ẹ̀rí chile má sọ̀rọ̀ oníṣẹ́rí ẹ̀dákun òǹdọ̀bálẹ̀ ẹ̀foríjì o pẹ̀lú guinea bissau mẹ́ta sóto kan ibi tá a ti ṣe àṣìṣe ibi tó ń ti ṣe àṣìṣe ó ní ẹ̀dákun ẹ̀foríjì o ohun tó bá di november 23 láti pegede lọ sí ìdíje afcon àtúntò ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù kókó ni mo sì ń kà lọ́wọ́ o n ò tí lọ sí kùnúnkùnú adúpẹ́ atọ́pẹ́ dá o nítorí victor zimmer ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ galatasaray àwọn tó ń ṣe àkóso rẹ̀ wọ́n ti fọwọ́ sọ̀la wọ́n ti fọwọ́ sọ̀yà wọ́n ní ara mùsèmúsè rẹ̀ ó ti dá múṣẹ́ báyìí o lóòótọ́ nígbà tí kò sí victor zimmer nígbà tá dojúkọ guinea bissau àsìkò rẹ̀ yọ́lẹ̀ o ipò rẹ̀ ó yọ́lẹ̀ gidigidi ni ṣùgbọ́n ẹ farabalẹ̀ o nítorí ẹni tá à ń gbéyàwó wà bá ní kò gbọ́dọ̀ garun kọ́ máa wò ta ẹjẹ́ ń tẹ̀ síwájú o lóòótọ́ tábẹ́lì ni mo kọ́kọ́ máa mú ǹjẹ́ jẹ́ mọ̀ ó ṣe mo rí o ó ṣe àbẹ̀wò fún ta ni fún àṣẹ́ńsíò yìí ó ní ìfarapa ṣùgbọ́n iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún ó ti rí ọ̀nà àbáyọ ó yọrí sí rere ó ní ẹjẹ́ sòótọ́ òun dúpẹ́ òun tọ́pẹ́ dání ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní òkè òkun àti àwọn tó wà ní abẹ́lé nísìnyí wọ́n máa ń sọ̀rọ̀ wọn ni ẹjẹ́ ká dojú inú wò ṣé ọmọkùnrin tí mo fẹ́ dárúkọ ẹ̀ mutiu adépọ̀jù tó ṣe wípé atamátàsí tó ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ni o fọ́mà ni wọ́n pè o fún real madrid ó máa sọ̀rọ̀ oníṣẹ́rí kìí ṣe wípé victor osimhen tí ò sí lórí pápá nígbà tí guinea bissau tó fún wa ní agbada àyà tọ́ka bánà super eagle ọ̀ka bánà ìyẹn guinea bissau ni mo ń sọ o ní kìí ṣe nítorí pé victor osimhen oníkádàrá ni kò ṣe wá lóore lukman náà ń sọ̀rọ̀ oníṣẹ́rí lóòótọ́ lukman tó ṣe pé ẹlẹ́sìn ayò ògbóntarìgì fún atlético ó ní lóòótọ́ sẹ́ẹ̀rí ìdíje ẹyọ kan tó ń gbá wọlé fún atlético ìyẹn ọ̀mọ́ àpamọ́ lẹ́nu mọ́ nff ń sọ̀rọ̀ o orílẹ̀-èdè russia ni mo tún padà sí o wọ́n ní bàbá ńlá owó rọ̀gùnrọ̀gùn owó tó ń dẹ̀rù ba òṣì owó tó ń já ìpẹ́dúláyà owó tó ń dẹ̀rù ba ìṣẹ́ ni àwọn máma rí gbà táwọn bá lọ dojúkọ ìdíje ọlọ́rẹ̀sọ́rẹ̀ táwọn fẹ́ lọ bá orílẹ̀-èdè russia táwọn fẹ́ lọ bá wọn ta kàngbọ̀n gbogbo ẹ gbogbo ẹ ẹjẹ́ kí n tẹ̀síwájú jẹ́ mọ̀ pé bóyá ni ìjà tó wà láàrin anthony joshua pẹ̀lú tyson fury nítorí àwọn tó ń promote wọn ed hen ni ti tẹ aj joshua dana white ẹni ti tyson fury àwọn méjèèjì wọn gbọ́ra wọn yé o sẹ́ẹ̀sì mọ̀ pé wọ́n ti mú ọjọ́ kọkànlá nínú oṣù kejìlá ní ìdíje abẹ̀sẹ́kù bí ojú wọn ì máa wáyé ìyẹn tí wọ́n pè ní heavyweight fight wọ́n ní ṣùgbọ́n wọn ò tí ì mọ̀ bóyá yóò lè wáyé tàbí kò ní wáyé o Infantino tó jẹ́ ààrẹ FIFA worldwide wọ́n máa ń sọ̀rọ̀ oníṣẹ́rí ìdíje 2030 yìí òun ti pé àwọn tí àjọ ń ṣe àkóso tí wọ́n jẹ́ board member hun wípé ẹjẹ́ ká ta tíkẹ́ẹ̀tì fún àwọn aládàáni nítorí wípé òun wò ṣàkun gbogbo ìtàn tí ń tà tẹ́lẹ̀ tí ò lówó aládàáni nú ṣùgbọ́n kókó ni mò ń mú Infantino ó tún sọ̀rọ̀ síwájú ẹgbọ́ Rafia mọ̀ tí ní ń júrí o bí n bá pe dáadáa kì í sorúkọ ọba dán o ẹ̀yin bákà àdúrà ní kẹ́ẹ̀kúnkún o iṣẹ́ takuntakun ni ló ṣe o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n ní ẹjẹ̀bù rẹ o àwọn olùgbẹ́bẹ̀ tẹ́ ẹ bá rí ẹ̀sùn oníga ẹ̀sùn tí wọ́n fi kan warrant 14
toje onigba to ni 4 le ni adofa esun ti a fi kan Man City o da bi eni pe ogomo run ti a ba lo je bi koda e ma si pe won je bi o sugbon eyin ololufe Man City mo ti so wi pe won je bi o gbogbo e gbogbo e je kin tesi waju awon ifese won se UEFA na nations league yi awon lo koju ara won awon lo sugbo yakata e je kin da to mi na alabi o le ile ti ofe ajerube baba olojo bi ana omo labisi alabi ile ti ofe loruko tun je olale kan to je oludaji ojojo oluwa lori kokonu lori labara pare papa kin lo wa nbe

0: Àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó. Tó bá wá rí bẹ́ẹ̀, tí ẹ̀yin ti gbọ́ nípa àwọn ìgbògi tó ń jáde láti ilé-iṣẹ́ Tìmẹ́tayọ̀ Tribe Medical Nigeria Limited, tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí. Ọ̀kan lára ìgbògi bẹ́ẹ̀ ni BRC capsule tí òkìkí rẹ̀ ń kàn gẹ̀yẹ̀ kárí ayé tó ń bani lọ́wọ́ ara tó ń tani bí ẹni fi omi àtapara. Nǹkan tó ń rìn tàbí gbóni jẹ káàkiri ara, pajápajá tó ń rìn lọ́wọ́ tàbí lẹ́sẹ̀. Bí àti ẹ̀yin bá di wàhálà, BRC capsule náà wọ́n ń dá ìfúnpá tó ga padà tàbí káyà máa lu pèpè. Àti àìrọrùn sùn déédé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere. BRC capsule ni egbògi tó yàn lè lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lòmíì. Ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan ọ lẹ́yìn ìwẹ̀. Ìgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtà yìí. Ìjà fara lè wò ó.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so.
3: Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtà yìí.
2: Gbogbo

0: ojú abọlẹ kedere pàrọ orun sùn ewé àti ibolẹ wa ni wọn fi ṣe bí àfíkà sùn jáde àjọ nọdà sì fọwọ sí i ilé iṣẹ tẹmẹtayọ trade medical nigeria limited ló ṣe bí àfíkà sùn jáde láti mú fọmásì tó súnmọ yín èpè 08103369434 bí àyípadà kò bá sí lẹyìn ọjọ méjì kàn sí dókítà rẹ o.
1: Egbògi míì ni mọ fifth capsule fún mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ ẹ̀dá mọ́ṣẹ́mọ́ṣẹ́ bí egungun bá ń fani tàbí ro ni ìbàdí tó ń fani so àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń lò ni mọ fifth capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
2: Agbe ọfọ pàyájọ.
3: Àárẹ̀ ò lọ.
2: Àbírú kí ti ẹ̀ ní gan.
3: Ẹni wò kó wá ń di ọ̀rọ̀ mi.
2: Ó ní ara rẹ̀ ní omi ìfọ.
0: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń ba yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
3: Ìgbọ̀nrán ò mọ sán mi. Ìṣọ́ra ń fà mí so. Oríkèéríkèé ara ń dùn mí. Ìbàdí tó ń ìgbàrúgbò jẹ́ tèmi. Ìlérí ògbó náà ṣe kejì mọ́.
0: Àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni mustive capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ́ra mustive capsule kẹ́ ẹ máa ta kébékébé padà. Iléeṣẹ́ tẹ̀mẹ́tayọ̀ trade medical nigeria limited ló ń ṣe mustive capsule jáde láti mú fámásì tó súnmọ́ yín ẹ pé 08103369434.
1: Ẹ̀yin olùgbọ́ mi egbògi gbéra tún herbal capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́kí pọ́kí dáadáa. Tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọ́n máa ń rà á fún ọkọ wọn. Gbéra tún herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti kẹ́mí.

0: after me. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
1: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
2: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#. Or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
3: Bí mo ṣe parí tábẹ́lì Nigeria Premier Football League, ẹ jẹ́ kí n kí ọkọ̀ òfurufú mi pápápá. Alábí Eléchi Ọfẹ́ ọmọ bàbá Ọlábísíbù ló ń lọ, òkè òkun ni mò ń lọ o, nítorí ijó tá a jó tá a pegedé inú ilé, ẹ já tari rẹ̀ sókè òkun. UEFA Nations League, àwọn tó dojúkọra wọn, àwọn tó ṣubú, kí n tó máa sọ, kí n tó máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àtẹ̀jíṣẹ́ tí mo ti rí gbà látàrí Russia, tá a lẹ fẹ́ jo ló mú kìtì pípọ̀ nígbà tó ṣe pé a dojúkọ wọn. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé UEFA Nations League báyìí, orílẹ̀-èdè Germany, mọ̀mọ̀ tàbí ọbẹ̀ ọ̀ Serbia, wọ́n ṣubú yakata méjì sódo 1-2-3 ní Áfíríkà bánà lórí Serbia o. Serbia náà gbìyànjú ṣùgbọ́n kádàrí ò ṣe wọ́n lórí, àlejò ọ̀ràn ní wọ́n jẹ́ sí Germany. Germany wá sọ wípé kò sí bálejò lè jà kàǹkà tó, onílé ló máa fọ̀nà hàn. Netherlands tó jẹ́ àlejò ọ̀ràn sí Greece lọ́wọ́lọ́wọ́, àwọn méjèèjì wọ́n lọ kìtì pápápọ̀ o, wọ́n faṣọ mọ́ra wọn lọ́rùn. Okùtukúhu òkùdí ọ̀mẹni tó tora wọn òkìkí kàn lórí pápá. Ṣùgbọ́n Greece méjì ní Netherlands ní lóòótọ́ onílé ni yín, àwọn náà dá méjì padà. That means to say 2-2 ìní wọn fi para wọn lẹ́nu mọ́ o. Ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀-èdè Portugal tí wọ́n jẹ́ àlejò ọ̀ràn sí Denmark lọ́rùn. Olórí orílẹ̀-èdè Portugal wọ́n ní lóòótọ́ ọdún ojúde bàbá ẹni kì í gbẹ̀dẹ̀ ẹni. Portugal mẹ́rin ni wọ́n máa fi pa Denmark lẹ́nu mọ́ o. Denmark ni irú àrífín wo rèé, wo ni òtówó ni, òyàn ni òtówó yàn, amúsùlọ́wọ́ ewúrẹ́ fi múrùn. Denmark náà dá méjì padà, ṣùgbọ́n mẹ́rin ni Portugal ni wọ́n fi ṣe ìyà fún wọn. Wọ́n kábánà wọn, wọ́n nà wọ́n játijàti, wọ́n nà wọ́n bí ẹni pé wọ́n pasúná wọn, wọ́n nà wọ́n bí ẹni pé ọlọ́run kọ́lọ́ dá wọn. Ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀ Norway tọ́lọ jẹ́ àlejò ọ̀ràn, àlejò lórí Wales. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé Norway máa gbìyànjú, wọ́n mọ̀ mànéjì, wọ́n ní àwa náà kọ́ kádàrá mọ̀ ni. Ẹyọ kan ni a dá padà nígbà tí Waves tó fi méjì ẹ padà sílé, wọn kọ́ in dáadáa. Bẹ́ẹ̀ bá gbẹ̀kọ́ ọ yẹ kẹ́ bí fa yín léèrè. Waves ní méjì ni a dá padà ní ọ́fíìsì ìyàjẹ́ Norway. Norway náà ni àwọn náà wá wòran lásán, wọ́n dẹ ẹyọ kan padà. Ẹ jẹ́ kí n lọ dọ́, èwo ló tún wà níwájú mi lọ́wọ́ yìí o? Wọ́n máa ń sọ̀rọ̀, wọ́n ní sẹ́ẹ̀rì ìlẹ́jọ́ Ireland, Austria méjì àti méjì, wọ́n méjèèjì, àwọn méjèèjì kò sẹ́ni tó tẹríba fúnra wọn. Ìyẹn Austria àti Ireland yìí méjì méjì ní gbà wọnú àwọn wọn. Ẹ jẹ́ kí n padà sí orílẹ̀-èdè Egypt o, orílẹ̀-èdè Israel. Ó ní Kosovo àti Israel táyà ní yí wọlé ara wọn. Dàtmí tò ṣe kò sẹ́ni kankan odo ní gbà wọlé ara wọn. Jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń sọ̀rọ̀ oníṣẹ́rí. Ẹ jẹ́ ká sòótọ́ àtúnṣe àtúntò. Wọ́n gbọ́dọ̀ bá Super Eagle nítorí bá a ṣe ń ṣubú dàánù tó ọmọ ṣe o. Orílẹ̀-èdè Guinea Bissau ẹni táàrò pé ò lè jẹ́ nkankan. Wọ́n jẹ́ mẹ́wàá: Baálẹ̀, Hakim, Ìsọ̀lá, Dada, Ọkọ̀, Oko Òkè, Ìlú Gàdùn, Ìsọ̀lá ọmọ Dada. Ó ní lóòótọ́ Chelsea ni òun, ṣùgbọ́n ẹ jẹ́ ká bára wa sọ kinní kan tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ àtúntò, nítorí wọ́n ti dẹ́ lóòótọ́ gbogbo ẹ̀ gbogbo. Giant of Africa ti ń pe Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ alias la fi ń jẹ́, ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe àtúntò, tẹ́ ẹ bá gba tó ara ẹnu yín dá, ẹ rí pé ẹ ṣe àṣeyọrí. Ẹ má lè rí chẹ́ ẹ lọ o, nítorí ọgbọ́n nǹkan ti bàjẹ́ sẹ́yìn kó tó di pé ọgbà sí àkóso. Kẹ́hìndé Ọládẹ́jọ Ògolúwa Machine ní Akíníkú Oshodi, King of Boys, ó ní òun pẹ̀lú Baálẹ̀ Hakim ọ̀rọ̀ kan ohun kan ṣoṣo ní ẹjọ́ form, nítorí ohun kan ṣoṣo ńlá gbẹ̀fọ̀ tó dídẹ̀rẹ́ ló ń ya tiẹ̀ ní mẹ̀yàmẹ̀yà. Ẹnjìnìà Yomi Ẹ̀sìn Lokun Ògún gbé Ìmọ́lẹ̀ Èkó, gbogbo wọn ló sọ̀rọ̀, pàápàá jùlọ ọkùnrin tó ṣe pé Arsenal tó rí kọrin Ayaz Kuwait King àti King of Boy tí wọ́n wà ní Ayọ̀lá Awe Street. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ. Ó ní sẹ́ẹ̀rí in November ta fe ma doju ko ati pegede awon ta ba ma ba ta kangban e je ke Rachel coach ya to se si opolopo isubu wa lolokan ojo kan nitori pa loni pa lola boju oba fo ori to ke barabara ni boju baba nepa Michael Ogunleye Oluwa seyi bus stop abule iroko gbogbo won won ni o o idoju ti buruku ni nitori pe group C ta group E ta wa ni lati pegede lo si 2027 ah ka ti gbo wi pe orilede Guinea Bissau o ti ni ami mefa awa to an pe ni giant of Africa ani ami me Eti egbagbe Tanzania egbagbe awon yoku sori awa mejeji yi gbogbo egbogbo awon orilede mejeji yi adua ni ke kokun fun gidigidi ni nitori opolopo ai lase yori wa o ku lowo nile obe to danu ni die lowo nile die lowo alejo ni e je ka wa nkan se kan be ni sese de woli oluwa sesan oladi pupo woli jeje to sese so kale lori oke olojo mokan le logun to man lo pelu awe gidigidi o lo nse adua gidi wi pe atunto gidi ati pe oke oke ni ke ru Nigeria ko man ru si ni bi enikeni ta ba lo fa ta kan gba e je kin ko koja lo soke lo kin da itomi iroyin po asiko si wa kini rau asensi oso nigba to foju kan mori o olowo ba oya bandule da

0: ma yẹ si pe ọpọ Nigeria bi wo ba ti ri lọdọ ti e yẹ si pe ilosiwaju ni ilosiwaju ti wa ilosiwaju yen ki ni o ni je ka ri faseyin o na ni awon oro ta pe bara wa so awon kon be ni pe e ja jo wo inu alquran ti olohun ba annabi wa muhammadu to ba soro olohun ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ayi olohun fi sapeju awon ilu kan ni ilu to lo won agbe kale to bi sapeju yen o se dede Nigeria wa ta wa nambe ninu eyi olohun ni daraballahu mathala qarya ta kanat ya aminata mutmainata yatiha rizquha ragada min kulli makan wa kafarat bi anhum illah fadhaqa allahu libasa lijuhi wa li khawfi bima kanu yasnaun ka to lo sibi ilo siwaju Nigeria ka to lo sibi solution ta le fi lo siwaju e ja ko wo nto lo nse fun wa ni Nigeria olon ni daraballahu mathalan qaryatan kanat aminatan mutmainna olon ni mo fi Nigeria apejuwe ilu kan ilu dada ilu oloriri kanat aminatan mutmainna ta ilu fokabale ya ti arisku arogada min kulli makan gbogbo arziki ije imu iwole irorun ije irorun security imbe ninu ilu ta wi kanat aminata mutmainata ya ti arisku arogada min kulli makan gbogbo nkan lolohun se fun wa Nigeria olohun bu wa lepo ni Nigeria o bu wa ni gold ni Nigeria o bu wa ni tiro ni Nigeria o bu wa ni kerosene ni Nigeria o bu wa ni rubber ni Nigeria ya ti arisku arogada min kulli makan ta ba ti nkan bo nule yo ma wu fun wa pelu rorun ko si fun wa be ni lu mi gbogbo awon mineral resources pata ti a fi lu aye rorun ti a fi lu igbesi aye rorun ti a fi jeje rorun gbogbo e pata lolohun se fun wa Nigeria asese ni ma wa lo luka ya ti arisku arogada min kulli makan gbogbo nkan lo nse fun wa ni Nigeria ta wa nbe amangba to wa ya wa kafarati bi ani umillah amuri olohun kafarati bi ani umillah amayi olohun kafarati bi ani umillah amapataki olohun kafarati bi ani umillah gbogbo nto lo nse fun wa ya fi sin lohun fa adhaqa allahu libasa lijuhi wa li khawfi bima kanu yasnaun taban pariwo Nigeria dale ni o ti dari lana o kafarati yani umilla awala fawara wa faya taban pariwo Nigeria ni security leni ati ni security lana kafarati yani umilla awala fawara wa fai ni fokan bale fun rara wa olohun ari se pe se be ti ma se nu ni adako allahu libasa liju olohun ani o e ana ti mo ni e ma jeje rorun ti mo ni e ma mumu rorun te ma yi mi olohun adako allahu libasa liju olohun ba gbe ibide ni Nigeria ibi ti o pa wa ni jeta ti o pa wa lana ewe bibo ti wa kari Nigeria leni ti le toko olohun wa gbe libasa liju o wa wo awo iya ibi o wo ole wa lohun o wo sokoto re fun wa o defila re fun wa o wa agbada re fun wa o wa wotele re fun wa libasa liju'i wal khawfi lana ri tele tele ifokabale nbe kakiri everywhere anytime to ba wala le jade anytime to ba wala le wole ko ri be mo le ni o awa la fo ara wa fa o ona ta agba ta fi fo ara wa fa yen ibe la npada nbo wa ni o ma je solution fun ilo siwaju Nigeria fadhaqa allahu libasa lijuhi wal khawfi bima kanu yasnaun wal khawf ani fokabale olori oni fokabale awon ti won daje na ko si fokabale gbogbo oluwa ni Nigeria ko si ilu kan ta fi so pe ilu ile te ba de nu ilu yi e ri fokabale nbe o ti kari ile o ti kari oko awa la sira wa be tori pe oba to da Nigeria fun wa to da fun wa lati pile pile ise ipile ise ojo aye wa kanat aminatan mutmainna inu fa kabala lon se Nigeria ifun wa o fa kafarat bi an umilla awala muri olohun ko to wa di pe olohun wa so pe liba fa azaqaha allah libasal ju'i wal khawf bima kanu yasma'un na'am wa ni solution lori gbogbo ti sele nigeria yi kini solution lori aini security ti sele nigeria yi kini solution lori tesiwaju bi nigeria ba ti ni tesiwaju kini solution lori oro aje wa kini solution lori oro education wa kini solution lori oro security wa kini solution lori oro awon ile iwosan wa kini solution lodo awon ijoba wa solution na wa ni abi ka pada si ana o solution wa ni pe awon adehun kan be ta na ta ba orilede nigeria yi se ta mu adehun yen se gbogbo wa patapata la teri sinu e awon olori wa won teri sinu e adajo onu wa teri sinu e gbogbo awon oluselu won teri sinu e o dodo awon afa o dodo awon pastor o dodo awon onisese ta ba ti le pada si bi ileri ati adehun ta nse orilede wa eri pe a ni lo siwaju ni nigeria nigeria o ni wa loju kan nigeria oko nigeria ko ni mu apa seyin yo ma move lo siwaju die die amanga to jasi pe gbogbo awon ileri won yi ati ignore re ademo yi pe amana ni igba pipa mo ni amana ta ni mo yen ati igba pipa mo ta ni mo yen ati ileri ta se ta mu se mo yen a wa ri nibi kankan mo won ileri mejejo yi ta ba ri awon kan mejejo yi ta ba ri pada sibe nigeria yo mo da nigeria yo mo ipo kan ba le o mo wa nbe e mo ya wa te ngbo wa lokunrin ati lobinrin e ja jo pada si bi pledge wa ta ma nlo ni nigeria e ja koko jo lo fi la kai wa ka gbe latodun ta tin pledge ta tin wikini yi lelede yi eleyi nisin oro alqurani ko leleyi oro bibeli ko leleyi oro ileri ati ase ati adehun to ni kaluku wa ta nse ni lati gba ta ti wa nile iwe alakobere lokunrin wa tin wi lomode wa tin wi lagbalagba wa tin wi e wa bi mileri ka bi wona lere ta ba bere si ni ka nisin ka ma wa mu leyo kokan bi pe in ta pledge fun nigeria ise amu selo to akoko nbe ona ni bi pe eri ta ba delewe ta ba bere akoko bere wa ani I pledge to Nigeria my country to be faithful, loyal and honest, to serve Nigeria with all my strength, to defend our unity and uphold and honor and glory. So help me God. E gbogbo leri ta se yi ile ni ati esa muse olori wa ati jo wiri elemu wa ati jo wiri eni odi teacher o ti wiri eni odi lawyer o ti wiri eni odi adajo o ti wiri eni tin se selu gbogbo wa patapata o na la nwi ni gbogbo gba kula yaumin gbogbo ojojuma sada kama mo le rise eyin e wa ja jo ma wi ka jo ma to bo leyo kokan ka wa wo wi pe se in ta nwi sa re nikan ni na ijo so pon be dari nigeria abe nikan to lo ba gbe si asiwaju ni aye kan nipo kan ninu ilu ta wa yi ta wa ri meji abi meta ninu awon ileri to se to mu se kini leyo akoko oni I pray to Nigeria my country mo se leri fun wo orilede mi Nigeria ta nbe nbe yi pe to be faithful ma je olugbagbo eyan ti o si wi pe bi awon eyan ba dodo mi won gba nti n ba sogbo n o ni ba iro lodo mi ebi na o gba awon eyan gbo ebi na o ni gbagbo si oba to da mi fun ara mi melo ninu omo Nigeria nisin to je olugbagbo melo ninu omo Nigeria leni ta ni igbagbo lare pe eni ta fe fi sipo yi agbagbo dada a mo pe yo lo se ti wa melo ninu omo Nigeria leni to je si pe ohun na fun ara re o gba gbole mi ara re wi pe in ti won ran mi pe kin lo se ni ma se ni le gbe ma so fin ni o ni le gbe ma so ju ni o ni gbogbo aye ipo tin ba dimu ni Nigeria a fail latara koko yen to be faithful lawyer ma je olufokatan sa le fokatan ra wa yi ta le ni to le to je olufokatan ninu gbogbo awa tala dipo Nigeria mu ya any olufokatani how can we lori ahani pledge them pledge ye and pledge ye lori ahani to be faithful lawyer loyalty da laarin awon oluselu loyalty da laarin awon ta nse ijoba loyalty da lodo awon ti won je lawyer gangan fun rara won loyalty da lodo awon adajo loyalty da lodo wo gu eni to wa ni para status ko kan ni Nigeria ita di mu ta won ke ah eni yo o wa lawyer ti won na mo pe bo ti wa yo wa lawyer si Nigeria o wa lawyer sa awon Nigeria awon Nigeria gan wa lawyer si won na to be faithful lawyer and honest ododo iyan ti e ti sonu ti pe ti pe awon bi ta ti si ibo re o awon bi ta ti fail ni Nigeria ni o afi ka pada si be o ka pada si bi pledge wa o ba se pledge re lojojumo mu se to be faithful lawyer and honest ibo ododo ku si mo so ra wa fa ododo ku si mo Nigeria so ra pastor ododo ku si mo Nigeria afa tin wa ti oje ti oni ba won so dodo pastor tin wa ti oje ti oni ba won so dodo o si to kan pastor kan o si to kan afa kan pelu pe Nigeria o da pelu pe ilu kan o da ko sa ti gba to fe gba lowo won awon na o ri dodo lodo wa awon na dodo lodo ti won na a wa jo n fi ro a jo fi tun ko Nigeria a jo n fi iru a jo fi tun ko Nigeria a jo n fi aburu a jo fi tun ko Nigeria to be faithful, loyal, and honest. Mete ta yen gangan na ye ka koko wo ni bo loku si mo ni Nigeria yi. Ta ba re ti ri ninu ki oko Nigeria ko do soju kan. O omo ni faseyin ati lo si waju re yo nira. Ni ta si waju e o need to serve Nigeria with all my strength. Igbo bu agbara. Tolorun ba bun mi. Ma fi sa fori le bi Nigeria yi. Ma fi si ori le bi Nigeria yi. Laarin mi ati atọlọhun wo na je awo gbogbo agbara tọlọhun bun e agbara mimo tọlọhun fun o so fi serve Nigeria agbara laakai tọlọhun fun e so fi serve Nigeria agbara tọlọhun tọlọhun fellow mi na so fi serve Nigeria kora won ti won ni agbara aye tọlọhun bun yi so fi serve Nigeria to serve Nigeria with all my strength gbogbo kun agbara tinu tita today tọlọhun ba bun mi ma fi serve Nigeria a fi serve Oluwa a kan tanra wa ni ta ba de pada si be e wa todun lati 1960 o wa nda bi eni pe oko Nigeria arin seyin la arin ta ba rin seyin die a tun pada soju kan a tun duro to serve Nigeria with all my strength gbogbo sent tọlọhun fun wa eni e je ajo wo saajo fi sin Nigeria yi visit Nigeria. It is why you need to defend our unity. On elekarun oni ma defend the sokan luyi a sokan enu wa o sokan gbugbu wa la nso ipe eja lo lototo ka o so lo loto ki obo lo loto ki ibo lo loto ka en ile bi na lo loto a ni sokan ni Nigeria enu wa ojo tribalism da wa lamu be na ni tawon elesin na ninu ilu yi ni tawon elesin gan ti e dale ninu oro Nigeria po elesin eleyi ki se temi esin tohun ki se temi eleyi ki se temi ti e la fe fi tu oko Nigeria lo siwaju ta ba ti lo ni unity ka ni sokan al ittihad quwwa ta na Muhammad so fun wa nu ni ibi gbogbo bi te ba ti ri sokan laye agbara mo nbe nbe ni ibi te ba ti ri sokan ole le ba nbe tomo wo ayo lototo onukadu ko se ti e loto bolukadu ko ba de ti se ti e loto iya ta ma je na o la nje yi o to defend our unity in to win ni so nsele lodo ti e so nsele lodo ti mi to defend our unity unity Nigeria is oka Nigeria se iwo ngbero ka lo loto ki gbogbo o daru ni ki gbogbo o baje ni abo ngbero wi pe ka ti e duo gbogbo wa ka sura wa mu ka jo gbe kajo gbe dele leri kajo gbe dele to da kefa on an uphold ma gbe Nigeria yi ma gbe soke ma ran awon ti won benbe ti won se joba ni a jo ran ara lowo a jo gbe soke bi da ka tin so pe e gbe soke won do ni do e fa wale to awon leri tan se oníkálukú akádá la ká ìpadà o tá a bá dá la ká ìwà yìí tá a bá dá padà síbẹ̀ ká ṣe 100 years bá a lágbá òmìnira ojú kan náà ládùú sí o on an honor ògbóni tí ń bá dé iná pọ́n lómele an honor and glory iná gbé lómi tóbi so help me god àwọn fi ọ̀rọ̀ ọlọ́run àwọn fi parí ẹ̀ pé àfi kọ́ ọlọ́run kó ràn wá lọ ọlọ́run ti ran nàìjíríà ọlọ́run ti ràn wá lọ́wọ́ àwa là ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ bá dé lómi níbi tẹ́lómi yí ẹ̀yẹ ìlú rẹ̀ dé nísìnyí kò lè sọ pé ọmọ nàìjíríà ló kó tiẹ̀ fi ọ̀nà ìlú rẹ̀ kó gbé ògo glory kó gbé fúnlu ẹ̀ kò ní gbé fúnlu ẹ̀ and honor and glory tí ọ̀rọ̀ ọ̀nà nàìjíríà bó ti wà yìí pẹ̀lú gbogbo mímọ̀ tọ́lọ̀ fún ọ pẹ̀lú ẹ̀bùn tọ́lọ̀ fún ọ náà tí òun fi ọ̀nà nàìjíríà mo lẹ́nìkan jẹ́ oní lórí ayélujára ó sì mú páálí ìlú wa páálí nàìjíríà ó sì fàáya pípé òun èso ọmọ ìlú yìí mọ́ ní ìtorí pé ọlọ́run fún un ní opportunity láti lọ ìlú míì kò ọ̀nà ìlú rẹ̀ kò ọ̀nà ìlú rẹ̀ wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé ó bolúwa tọ́ mínà imán kí ẹ fẹ́ràn ìlú ẹ̀ nínú ìnígbàgbọ́ ní ànígbàgbọ́ sílùú wa àwọn ìjọba wa ti fẹ́ẹ̀lì wa ó gbé alájọ fẹ́ẹ̀lì ara wa ìwọ náà lọ kà á lọ study ẹ̀ padà gbogbo pledge tó pledge fún nàìjíríà yìí só ṣe lọ́wọ́ tiẹ̀ olóṣèlú ronú bẹ́ẹ̀ àwa tí wọ́n ń ṣèjọba lé lórí ká ronú bẹ́ẹ̀ gbogbo alágbára kó ronú bẹ́ẹ̀ oníṣẹ́ ọwọ́ kó ronú bẹ́ẹ̀ oníṣòwò kó ronú bẹ́ẹ̀ àwọn onímọ̀ ẹlẹ́kọ̀ọ́ àwọn professor kó ronú bẹ́ẹ̀ gbogbo àwọn doctors ẹ ronú bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin lọ́yà ẹ ronú bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ ń bẹ nínú ìgbìmọ̀ asòfin ẹ ronú bẹ́ẹ̀ ẹ̀yin ìgbìmọ̀ aṣojú ẹ ronú bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin gómìnà ẹ ronú bẹ́ẹ̀ ipe inter pledge fún nàìjíríà ipe to be faithful loyal and honest to serve nigeria with all my strength to defend our unity and uphold and honor and glory so help me god ìjọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ yín gbogbo ala fail láti bẹ̀ solution yẹn fún wa o bá a ṣe wá fail yẹn tá a bá lọ padà sí díẹ̀ tá a lólódodo tá a rólúgbàgbọ́ tá a rẹni tó jẹ́ sí pé ó jẹ́ olùfọkàntán tá a rẹni tó fẹ́ sáàbù nàìjíríà yìí tọkàntọkàn tẹ̀mí tẹ̀mí tarátara tá a rẹni tó jẹ́ sí wípé ó fẹ́ dúró lórí ìṣọ̀kan nàìjíríà tá a rẹni tó jẹ́ sí pé ó fẹ́ bá wọn fọwọ́ kun kó lè dá tá a rẹni tí ó ọ̀nà ìlú yìí tá a rẹni tí ó máa gbógo fún ìlú yìí ìlú yìí máa nílọ síwájú. Nàìjíríà yìí ọlọ́run má jẹ́ ò bàjẹ́ nàìjíríà yìí ọlọ́run má jẹ́ ò dàrú nàìjíríà yìí ọlọ́run má jẹ́ ò rẹ̀yìn o lọ́la kúrá ní ọ̀rọ̀ olùwà iná hadi tẹ́síkìrà tamasha takada ilà rabbi sabila.
1: Assalamu alaikum. Ipa pàtàkì ni Mùsùlùmí ní láti kó fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Èyí ni The Muslim Congress TMC àpapọ̀ ìpínlẹ̀ Èkó. Ṣé tún ṣàgbékalẹ̀ wáàsí àpapọ̀ ọlọ́dọọdún wọn ti 2026 fún ìdánilẹ́kọ̀ọ́ lórí mímọ ojúṣe wa fún ìdàgbàsókè orílẹ̀-èdè nípasẹ̀ ìṣàkóso pẹ̀lú ìwà ọmọlúwàbí. Nation building through ethical leadership, taking ownership of our roles. Agogo mẹ́wàá òwúrọ̀ Sunday 4th October 2026 nínú JF Adé Ajayi Main Auditorium tó wà ní University of Lagos, Akoka, Lekoo ni wáàsí náà yóò wáyé inshallah. Àwọn oníwàsí ọjọ́ náà Alhaji Abdulrasaq Adegboyega Abdulsalam Abu Umar Al-Faruq àti Sheikh Abdulrahman Ọlárẹ̀wájú Ahmed Mishọ́nà àgbà fún ìjọ Ansarudin. Ó kọ́ ọ̀rọ̀ látẹnu Professor Isaac Lakin Akintola àlejò àyẹ̀sí pàtàkì His Excellency Dr. Kadiri Ọbáfẹ́mi Abzat igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Orí Adénìkalẹ̀ ọba ìlú Èkó His Royal Majesty ọba Rilwan Babatunde Oṣuọlálẹ̀ Àrẹ̀mú Akinolu Àfáà àgbà níjòkó His Eminence Sheikh Engineer Suleiman Oluwatoyin Abunala Imam àgbà ìlú Èkó alága Jono Alhaji Senator Ganiu Olarewaju Solomon goes
2: in tansurullah yansurukum
3: Allahumma adkhilna aljannata bi shafa'ati alquran
2: Alhamdulillah rabbil alamin openi fun Olorun oba fadilati Sheikh Omaruddin Ibrahim Sugar Abunajat oludasile ati missioner agba ijo loro Najat ni won tin se waasi fun wa lori ona abawo si ilosuwaju ati idagbasoke orilede Nigeria àti àwọn ìyanu rẹ̀ pàápàá bí a ti ń sàmì sí àyájọ́ òmìnira ilẹ̀ Nigeria yìí bí a ti tẹ́tí sí wáàsí yìí tí a gbádùn rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni kí a gbìyànjú láti ṣàmúlò ẹ̀kọ́ inú rẹ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa nípò yòówù tí a bá dìmú àti àyè yòówù tí a bá wà kí ọlọ́run ṣe nírọ̀rùn fún wa. Àlámà àmì that wa se ajogun omnira orile ede Nigeria fun ti odun yi a se adua fun awon alase wa papa are orile ede Nigeria aso adubela me tinubu awon alagba sisepo won awon gomina ni awon ipinle wa ati awon ti won dipo oselu olokan ojokan mu fun alekun idaya iyan itosona ti olorun ba abore ati aseyori latari iwojutu si awon ipinija to ndoju ko orile ede yi ati awon eyan nu re ala oma ami bakan na ni a fi baba wa olowo eko baba fuad oba ridwan osuolale aremu akinlu oba ilu eko sadua fun gbogbo awon lade lade ati emma orile ede yi lai yo awon adari esi seyin ati gbogbo omo nigeria lapapo ti olorun sanu wa daabo re buwa ko si se ideran ati fayabale fun wa orile ede nigeria ala oma ami iya wa mainot ala ke supeyin arosa dini garkana dini le nigeria ti won tun je asuna general fun gbogbo eko ti olorun lo lati gbe eto yi sori afefe ila ala mami inshallah wa rafana makana aliya die lo wa omo babeni adenike wuro ladi gboke die mu wa ni bond effect oga wa gbenga fatile ati gbogbo awon oga wa lati oke dele anu olorun ati aseyori ki o ma je ti yin o amen ope pataki fun fode lati sheikh kamaruddin Ibrahim Sugar Abu Najat ti won se wa si na fun wa ti Olorun ba sun awon na ni esan dada laye bi atijo gbonga kiyama fa fa ni awa ti a ba ni ibere ti a fe bi afa awa ti won se wa si fun wa loni ete atejise tabi ke pe won sori 08028372629 Sheikh Kamaruddin Ibrahim Sugar niyan titi dejo mejo loni ti a tun ma pade awon akegbe mi lori akoto eto wa si jimo loruko ajabi kristo ipo la ibrahim oloki eto yi ajima rufuddin adedeje ni ege oloki agba ati khadijat ori toke adeleji emi abdulkarim ibrahim omo ti gbugbu afa ni mo ndagbe fun yin pe ma assalam juma mubarak
4: ajulo sile mimo aji ki se fufa aji abi afefe aye bi ki se fun idahun si opo esin islam ta ba fe wa ririn ajo na

ọmọ bẹ yìí ẹni gbogbo ẹni jẹ dúkìá ṣùgbọn jẹ àṣírí àyájẹ ẹdákùnrin fẹ kẹrin ìṣẹlẹ ẹdákùnrin fẹ ẹni ọlọpẹrẹ ọkọ ìṣẹlẹ tó kọ ọmọ ọjọ nìka yìí ọmọ ọkọ wa ṣe fẹrẹjì fún ọmọ wa tó sáwọn ọdún àwọn ẹni rẹ ọmọ wa sàn ògbógbó tó wà ní pẹlú ògbógbó ìwé tí wọn fẹ lò ní kókó jáde láyé ó fi gbà fi pamọ ká sọdọ ọrùn márùn chífì lọ tó fi mọ mi láwọ yẹn lónìí ó wá olùkọ ṣe dáadáa fún gbogbo ẹni bá pe rẹ láàfáà àlàfáà mélòó lólẹ olùkọ fi 25 million sáwọn ọrùn márùn ìlú ẹni bá mi fẹ pamọ mo fẹ fẹ kọ ọmọ ẹni bàbá mi kọ owó yìí wá wà lọdọ ọrùn márùn tí ògbógbó fi jáde láyé ọjọ mẹjọ tó ń ṣàdúrà ìbẹ̀rù márùn tí wàá pamọ fún gbogbo ayé tó ọmọ àmàánà tó gbogbo fi sínú lọ́wọ́ ó fi tó lọ́rùn sínú lọ́wọ́ o ó sì kọ owó náà nílẹ̀ fáwọn ẹbí gbogbo àwọn ẹbí kọ àwọn ọ̀nà àkàlẹ̀ tó bá jẹ́ lèmi tí ṣètá nílò wọn ṣe gbogbo náà sí láyé mọ́ ó sì ní owó yóò bọ́ ìlú bẹ̀rẹ̀ sí ní ọmọ tí ò ní mọ̀ pé iná lò ní ọjọ́ síkù Thank you.

26

0: ṣíṣípò àwọn ìlú kọ́ àwọn olówó ẹgbọ́n ṣe ń dàgbà ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé nafdac fún ìdẹ̀rùn afrobite jẹ́ ọjà afrobite limited tí wọ́n ṣe panda paracetamol.
1: Àwọn òdìdó tó péléke kí ni àsìn ọ̀rẹ́ mi èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi sedap supreme noodles ni o. Ìtọ́wò yìí rántí kí ló wà nínú ẹ̀. Adìẹ lódì gidi òun sì ní èlò àṣírí adùn tó kọ yọyọ nínú sedap supreme noodles. Bẹ́ẹ̀ ni o noodles aládùn tiwa èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lódì gidi ó sì ní rírí àdáyébá tí ó jẹ́ kápọ̀pọ̀ oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
0: Dúró lọ́wọ́ kó o tó ra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: bó ṣe ń dàgbà ó ní àwọn fítámì ló ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé nafdac fún ìdẹrùn afrobite jẹ ọjà afrobite limited tí wọn ṣe panda paracetamol
1: ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn ṣé lóòótọ́ bẹ́ẹ̀ ni tasty cube chicken flavour ni o tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sì ìdàjẹ pọnu lá bẹ́ẹ̀ ni tasty cube chicken flavour á fàdùn ara máa ń dà sóúnjẹ mo ti gbà ti tasty cube chicken flavour lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá jẹ bẹ́ẹ̀ ajá fara o sáré lọ ra tasty cube chicken flavour tiẹ̀ lónìí láti máa jẹ̀gbádùn oúnjẹ àjẹpọ́nu lá Tasty Cubes Chicken Flavor. Oh, fuwa lunje to badu. Tasty Cubes Chicken Flavor. Oh, wala logon gram. Oh, logon meri gram. Ah, to logon mefa gram. Oh, to wani ye fun.

0: listening to this announcement, Christian Association of Nigeria, CAN, Egbedimo LCDA Chapter, One Voice, One Faith for a Better Community, presents orientation seminar, theme, The Responsibilities of Officers, Effective Leadership, Service Accountability, Church Groups. Date, 3rd October 2026 by 10 a.m. prompt. Venue, Association Secretariat, St. Peter's Anglican Church, Isheri Bus Stop, Idimu, Lagos. Right Reverend Dr. S.T.V. Adebite, Ph.D., G.J.P., Chairman, CAN of Lagos State. Guest Speaker, Reverend Dr. Dixon Ashaju, Assistant Secretary of CAN, Lagos State. Assistant Venerable Iris F. Akimola, Coordinator CAN, Egbedimo LCDA Chapter. Come, let's build together a stronger church and a community. Jesus Christ is Lord.
1: Iwọ pẹ̀lú orin ìlú kìí ṣá.
2: Orin ìlú kìí lásọ́kọ̀. Ìyàlẹ́nu ọṣẹ ṣùgbọ́n ló forin sí mi lẹ́nu o. Bó ṣe ó tó ń fọṣọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ọṣẹ kan aṣọ bíi 25 torí kìí tètè yòòrò.
1: Ṣé a ṣì lè rí ọṣẹ tó kójú owó lórílẹ̀-èdè yìí ṣá? Èmi náà ti lùgbàdì ọṣẹ o.
2: Ọ̀rọ̀ tọ́láboyún bá sọ, ó ti kúrò lẹ́nìkan o. Èmi àtìyá Sáídà ti dá ọṣẹ ṣùgbọ́n mọ̀, kìí ṣèjẹta o. Èyí tá a fi ń fọṣọ fàbọ̀ ọ̀tọ̀.
1: Ìyàlẹ́yọ̀, ó farapamọ́ fún mi púpọ̀ jù. Gbogbo wáyà dírẹ́sì wọn wà o.
2: 30 Anjorin Street, Ìjẹ̀gun, lábẹ́ ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Ìkọ̀tún ní ilé-iṣẹ́ Ades Ventures tó ń ṣe ọṣẹ ṣùgbọ́n wà. Telephone 0805-543-8445 0805-543-8445.
1: Tí mo bá ń débẹ̀ ìyàlẹ́yọ̀, ń dàgbà síbẹ̀ ni o.
3: Ẹ káàbọ̀ padà, gbangbádẹkùn, ó ń tẹ̀ síwájú.
4: Bọ́ọ̀ ogun tí a ní kí a bára wa sọ láàárọ̀ yìí lórí ètò gbangbádẹkùn tó jẹ́ ètò tí àròlé níyò ní fàdí iléeṣẹ́ Bond FM 92.9 náà ni pé gbogbo àwọn tó bá jẹ́ ẹ̀ṣọ́ aláàbò lópin ìgbà tó jẹ́ pé iṣẹ́ wọn
3: lọ. Náà ṣe ẹ má jẹ́ àdá wọn láàmú, ẹ má ṣe pè fún wọn.
4: Bàbá wa máa ní agbèfọ́ba.
3: Bẹ́ẹ̀ni.
4: Jẹ̀bi tí wọ́n bá ti wà nínú aṣọ iṣẹ́ yìí.
3: Ṣé tí ẹ rí èpè láì má gbọ̀nrín torí pé iṣẹ́ ìlú náà ń ṣe gbogbo èpè tó bá kàn kọ́ lè ṣe kò ní mú wọn. Torí pé àwọn kan lọ ra wọn. Iṣẹ́ kó lè da kò lè mú ràn wọn.
4: Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká fọmọ olúwàbí sí ogbon kan tí
3: a bá ń ṣe.
4: Kí a tó máa lọ lórí ètò láàárọ̀ yẹ kí máa fi àsìkò yìí kí àwọn tí ọjọ́ ń ṣọjọ́ òbí pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Prince Olabode Ọláọ̀rẹ́ wípé tí ó jẹ́ bàbá Bukata.
3: Gẹ́gẹ́
4: bí orúkọ ètò wọn kan nìyẹn. Àwọn ni àná làwọn náà ṣe ọjọ́ ìbí. Wọ́n tún wá jẹ́ pé àwọn àti Nàìjíríà yẹ́ kankan náà ni wọ́n sì sí years. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti lálàáfíà rẹ̀. Alábíẹ́lẹ́sì ọ̀fẹ́ náà òun náà ṣọjọ́ ọ̀bí ti ẹ̀ ní
3: àná
4: tọ̀ ọlọ́run jógbó yín ẹ ti dàgbà ẹ jẹ wọn ọmọ pẹ́pẹ́pẹ́ iṣu ọmọ àdínà fún yín jẹ pẹ̀lú ògo ti ọlọ́run ọba. Lórúkọ níyì àròlé níyì onífàdé tó jẹ́ atọ́kùn ètò yìí láfi dúpẹ́ lọ gbọ̀nyẹn olólùfẹ́ iléeṣẹ́ Bond 92.9 àtẹ̀yẹ olólùfẹ́ ètò gbangbádẹkùn wípé ẹ ṣé ń wo tẹ̀tẹ̀ ti sí wa lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ògo tí ọlọ́run ọba ọlọ́run kó bá ṣàlékún àlàáfíà ara fún níyì onífàdé ẹ gba pàdé lórí àkọ̀tun ètò náà pẹ̀lú ògo tí ọlọ́run ọba. Bilikis Ayékọlá Ibrahim lórúkọ ti
3: àròlé onífàdé àròlé gbangbádẹkùn
4: lórúkọ
3: ìtì Tókè Adéníjì lórúkọ tọ̀dọ̀ tìrì ẹ ṣé tẹ̀tẹ̀ ti sí wa tó wá dọ̀sẹ̀ tó bọ́ máa darapọ̀ mọ́ níyì onífàdé ẹ má jà ṣe nǹkan tí ò dá o ẹ jà bẹ̀rù ọlọ́run àsìkò òmìnira yìí ṣé wọ́n ń gbé sókè ni ṣé wọ́n ń fà á sílẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ o tí ìlú bá da gbogbo alára wa jọ máa dẹ o tó bá kù díẹ̀ káàtó gbogbo wa àfáà tó níyàn mú ni ọmọ àṣekí ni ọmọ àjẹ́ ń bẹ̀ kódà bọ̀.

0: ẹjọ àwọn ni zakati tọ sí
1: àwọn mẹkúnú ọlọrun tó rí kan kọ arìyàn ọmọ orúkọ àti ènìyàn tí gbèsè ti wọ lọrun bí àpò ẹwà àti bẹẹ bẹẹ lọ
0: allahu akbar ìgbésẹ wa ni àwọn ènìyàn tó fẹ kí zakati wọn ma gbé tó rí kò sí pẹkìgbà tí bá ràn mẹkúnú ọlọrun tánu wọn kì í ṣe mí
1: ansori nínú akọka ni kí wọn darapọ mọ ìjọ ansori nínú akọka wọn fi bẹrù wọn bá alágbà zakalọwọ olówó tí wọn sì fi bẹrù ọlọrun bá pin kò sí ojú ṣáájú ìjọ ansori nínú akọka bó bá ṣe zakalọba wọnú owó yín tàbí sádàkọ ansori nínú akọka ni kẹ ẹ máa bọ láti wá ṣiṣẹ olóore wọn kalẹ sí 50 alájà alake street off community road akọka ìpínlẹ èkó ẹ sì lè fi sádàkà tí ń ṣọwọ sí 101350 4473 Zenith Bank PLC account name Ansarudin Akoka at in bracket tabika kukupi 0909-487-5711 ijo Ansarudin Akoka lo so wipe ki gbogbo lowo musulmi ma joju meran ani ke yo epo kuro ninu alikamo
0: daddy wa How tin pe leju shawo gbodo so pe tori a relocate wa se agbegbe akoka omo ma continue education won mo
1: won ma continue mi o ti ri ewe to tun tele ni sugbon nigba ti mo de ile ewe Ansarudin Akoka Nursery and Primary School e pe nkan ju nkan lo
0: Ansarudin Akoka Nursery and Primary School emi na de la na mo ri ayika won to rewa classroom to nje ke ko wori e ti ye ti won fi npa won mo
1: se yen nikan ni teri to ya ni awon oluko won fi npa won big ati western education extracurriculum sports quiz and debate wo bo ba je yan to ṣẹlẹgbẹgbẹ akọka Ansarudin ni kò máa gbé ọrẹbọ fún dẹkì ẹ láàárọ kò wá gbé nírọlẹ pẹlú ààbò tó péye 15 alájà alake street off community road akọka ni wọn kalẹ sí jẹ olójú òpó wọn pé wọn tó ráwọn ọmọ mi ń lọbẹ lọla.
0: oyè oyè ara mi ò lélẹ̀ mọ́.
1: 913-274-0223 Ansarudin Akoka Nursery Primary School.
0: ilé-ìwé fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa.
2: Àwùjùbíláì mi náà ṣe ìtọ́ni rọ̀jí Alhamdulillah, Rabbil Alamin. Alhamdulillah, lazy. Ayana bada mamatana wa ilin shu. Allahumma salli wa sallim ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Adupa fun Olorun Oba. Atoro ike ati fun Annabi wa Muhammad sallallahu alaihi wa sallam ki ke kuloba ogun ara ile egbon asabi ati gbogbo awon to gba kun titi bi ojo gbede alkiyama Allahumma amin. Asuki kabo sori eto yin eto wa eto zakat half hour 80 jo Ansarudin Society of Nigeria ti won wa ni akoka ti won se agbatebe ise je lele ni bi ti ati ndagbere fun yin lori akot lori eke je ka tun pade ni oni Olorun wa ni pe ko sese wa

0: dúpẹ́ fún Ọlọ́run bá náà kí ogun Mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbègbè assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
1: Alaykum assalam wa barakatuh.
0: Gẹ́gẹ́ bí ìṣe wa ti mọ̀ pàwọn àfáwọ̀ láti ìjọ Ansdin Akọkà náà ni wọ́n máa ń tukọ̀ ètò yìí. Bàbá wa ti wà ní agodo ẹ̀rọ níwúlá wà ní tuntun ìjọ Sátidé tó kọjá ní ọgbà àwọn ìjọ Ansarudin ní ìpínlẹ̀ Èkó tí wọ́n wé àwọn àfáà wọn ní Láwàní àwọn ìmọ́ọ̀mù àwọn wọ́n wé wọn ní Láwàní tọ̀ àwọn bàbá wa náà tí wọ́n wà ní agodo pẹ̀lú jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n wé ní Láwàní kí Ọlọ́run ọba kó o wá fi àlékà sí kò fi fún yín ẹ̀mí kíkọ́ àtàláfíà kẹ fi lo ipò náà pẹ́pẹ́pẹ́. Àwọn bàbá wa gẹ́gẹ́ ṣe ti mọ̀ bí ẹni mọ owó náà ni àwọn ìmọ̀ mísọ́nà ìjọ Ansarudin Akọkà Zinu Rain Abdin Zinu Abidin Abdulhamid Azikizaga àwọn náà ni wọ́n máa fún wa ní oúnjẹ mi láàárọ̀ tòní. Sàlámù àlékún sà.
1: Wà álékún mú sàlámù wa rahmatulahi wa barakatu.
0: Alhamdulillah
1: wassalatu wassalamu ala rasulihi alkarim Muhammadu bin Abdullah sallallahu alayhi wa habihi wa man taba sunnatahu ila yawm azzilzila opani forun oba oba leki ola oba toju gbogbo nkan lo iki olohun ola olohun ko baba ojise wa Muhammad eni to ja si wi pe o na lo olohun ranse si gbogbo agbaye lati wa to wa si ona ododo ati lati wa fi ona eyi ti o je ona gbo tolohun oba ofe lati wa kilo fun wa ko fi han wa pe o bi ni etele o olohun wa ki annabi na sallallahu alaihi wasallam to gbogbo omo ya mi lo lede Nigeria ati gbogbo omo ya mi ninu Islam ni pataki julo a wa leni lati wa dupe fun olohun ninu jo Ansarudin Society of Nigeria Akoka branch a lo sinu aya alquranu bo lo so pe beyan ba more ti omo dupe ore iya laya aya won aju emi olohun yo ba na si bo won ni eni ase lore ti o dupe ase bi olosa peni ni to Ansarudin Akoka Ansarudin patapata Lagos State Council ati national won ni ka wa dupe nítorí pé bẹ́yẹn bá ti dúpẹ́ ra ń ṣàkárìtùm láàzí ìdánákùn bẹ́ẹ̀ bá ti dúpẹ́ ore ọlọ́run ní màá tó sàlékún fún yín ni àmọ́ wọ́n láyín gavartun gbogbo ẹ̀dá tó bá yà láìmọ́ ore iná àdáàbí laṣẹ́díd ìyá ń bẹ níwájú èmi ọlọ́run ọlọ́run mọ́jẹ wáyà ìjọ Ansarudin national àti Lagos council àti nípa Akoka branch a wá dúpẹ́ nítorí pé ìgbà tí ẹ ṣe tọ̀bá ni wa ada ojo yen ada ojo anlo ambo kira kita ati national ni o ati state ni o ati branch level ni o gbogbo anlo atawa to ba na anlo akaya oke yo sese abi oni sese yo se baina al khawf wal raja' aw ambe lori yo sese amo ah olodum mo lepo se bo olodum lo so pe ninu al quran olodum ni wala yamun makra allahi illa al mulkhasiri ah emi olohun ti mo fe se in ti nbe ninu erongba mi ti mo fe se dakun omo eyin le dajo ti n ba ye mo yin lo nko e fe se ofo oni mo so pe kilo olohun fe se eni o fe daran kun oran mi o so pe awa ti mo tolohun won se se bayi ah e da ogbodo fokan balẹ si tolohun fe o afi ko ma be a bere si be ko to dojo to ba ni ijọ tọbani lẹbani na a n bẹ a sì tún wa n dúpẹ fún pé ojé kí tọbani yìí kó ṣe ṣe fún wa a dúpẹ o tá a bá lọ wọnú alukuhanu bí tọ́lọ́n ti bọ́ ojúṣe ńlá muhammad sallallahu alaihi wasallam nínú suratu namuli máa lọ ara sọ nípa anabiwa suleimanu anabi suleiman a rí pé di ọlọ́run dá ní ọlá ó ṣe lọ́ba ọba ńlá ni gbogbo agbára àṣẹ ń bẹ lọ́wọ́ rẹ̀ kódà agbára yẹn pọ̀ débi àwọn kan ló ní dání àwọn kan ní lálùjẹ̀nu ni tí ò sí àlùjẹ̀nu ti ń lò ọlọ́run ló kó tì í lọ́dọ̀ kí ń sọ iṣẹ́ kan débẹ̀ ọlọ́run kan kó wọn ti gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ni gẹ́gẹ́ bí servant ẹ mọ́ bá mi sìn ẹ mọ́ ṣiṣẹ́ fún tọ́ ibi agbára yẹn wá pọ̀ dé nàbì sulaiman ó tún gbúrò ọba kan tá à ń pè ní balikis ọba sá

0: ṣètò láàárọ̀ tòní tó náà ni ẹgbẹ́ láti ìjọ ansarudin akọkà branch wípé ẹ bá wọn dá sí ọlọ́run ọba yóò fi àlùbọ́ríkà sí ẹnì kọ̀ọ̀kan wa iṣẹ́ wọ níbiṣẹ́ tó bóyá ẹ̀yìn ètò yà lẹ́fẹ́ pé ẹ̀ yẹn àwọn bàbá wa wọ́n gbé pé yín wa ẹ̀bèrè béèrè tí ẹ bá fẹ́ tó lọ́wọ́ olóòtú tó tún jẹ́ lọ́wọ́ bọ́tìnì bóò ní iṣẹ́ a máa lọ ká máa lọ.
1: pẹ̀lú ògùn tó bá ń di ọ̀nà 11 àwọn ìyá wa ní ansarudin ní akọkàt wọn ní open air lecture tí wọn fẹ́ ní ọjọ́ yẹn gbọ́dọ̀ jẹ́ ká ju
0: october
1: this month
0: lágbo mẹ́wàá àárọ̀
1: ní ansarudin ní akọkàt branch ilẹ̀ náà ní number 10
0: ajala kẹsìrì ní akọkà ibẹ̀ náà ni wọ́n ti fi náà ètò náà yóò ti wáyé ọlọ́run yóò ṣọwájú ọjọ́ náà lọ ti kẹ́
1: gbogbo ansarudin papọ̀ a kí gbogbo ansarudin lẹ́ẹ̀ka sí ẹ wá máa ń kí gbogbo ansarudin ká máa kọ ni pé ansarudin ní ìjọ ọlọ́run ọba ansarudin ní ìjọ ọlọ́run ọba ansarudin ní ìjọ rere ni ọ ansarudin ní ìjọ rere ni ẹjẹ sowọ́ pọ̀ kó lè ga sí ẹjẹ ká sowọ́ pọ̀ kó sì dára ansarudin ní ọlọ́run ọba ansarudin ní ìjọ rere ni ẹjẹ ká sowọ́ pọ̀ kó lè ga sí ẹjẹ ká sowọ́ pọ̀ kó lè ga sí.
0: náà kí báyìí lọ ọjọ́ méjì ni kẹjẹ ká tún pààyè lórí àkọ́tún ètò àdúgbò ọ̀rọ̀ ṣífì ansarudin àkọkà tí wọ́n bá kọ́ fún wa ní oúnjẹ ẹ̀mí nínú abidin abdulhamid azeez adekunle azeez agabili kizai epo laibu ni orúkọ tèmi ọjọ́ méjì ni ká tún pààyè lórí àkọ́tún ètò salamu alaykum wa rahmatulahi wa barakatuh.

bá ní bàdà fún wa. Kí a tó wá máa lọ, ká forí ma olórí ẹ̀tìráfá ń bí nìyẹn níyì. Ẹni tí ọlọ́run bá rán kò fi àrísìkí rẹ̀ kọ́ máa fi gbé kí ní ìlànà ọlọ́run bá kọ́ bá pẹ̀lú ẹ̀. Gbogbo tó ń dùn nínú ọlọ́run mọ́ sọ ọ́ dìbànújẹ́. Gbogbo tó kù dé òfin ọlọ́run bá kọ́ bá sí kó tó fún kó tó sẹ́kù. Ọlọ́run Muhammad ọdún ọlọ́run sọlọ́lọ́ alẹ́ wasálàm. Ọlọ́run ẹsẹ̀ ti ṣe fún ọlọ́run ọba yìí ọlọ́run bá kọ́ bá pẹ̀lú ẹ̀. Naam gbogbo àwọn àwa tá à ń ṣe náà ọlọ́run ọba kò sàánú àwa náà kò fi sínú àwọn iṣẹ́ dáadáa wa tí ó borí iṣẹ́ aburú mọ́lẹ̀. Ọlọ́run tó bí ọlọ́run ọlọ́run Muhammad sọlọ́lọ́ alẹ́ wasálàm gbogbo ẹni tó ń gbóhùn yìí náà jáde wọ́n ṣiṣẹ́ dáadáa ni. Yẹn bá iṣẹ́ aburú ẹgbẹ́ tó ti jẹ́ pé ilé iṣẹ́ aburú lọ wà yọ ọ́ jẹ̀sẹ̀ bí ẹ bá ṣe dáadáa ní ọjọ́ ẹ̀sán rẹ̀ ọlọ́run ọba kó bá san ẹlẹ́sìn dáadáa kó bá pẹ̀lú wọn. Ọkọ ọba àdọ́ọba ọlọ́run mẹ́jọ kó san wọn lẹ́sẹ̀. Èyí tí a fẹ́ sọ̀rọ̀ nílé lónìí ní ẹgbẹ́ ọ̀rọ̀ àmẹ́rì tá a ti ń bá bọ̀ sọ́lọ́lọ́hùn àlẹ́hùn wasálàm òun ni àsálátù fáànàbì sọ́lọ́lọ́hùn àlẹ́hùn wasálàm. Àsálátù fáànàbì nǹkan ńláńlá ni ìbáàdà tó tóbi ni tọ́ pé kò sí ìbáàdà kan tọ́lọ́run ọba tó ṣe ara ká wa lórí ẹ̀ tó yan pé tó bá wa ṣe tó ju àsálátù fáànàbì muhammad lọ. Ní ìtọ́ pé àáyà tó fi sọ̀rọ̀ yìí ó ní ìtumọ̀ tí ọlágbára wípé iná àwùjọbíláhì iná ṣe ìtọ́ ní rọ̀yìn bisimilayi rahman rahim iná láha wàmàlá ìkátàwó ìsọ̀lónà àlẹ́ nàbí yà ìwà lẹ́bí iná àmọ́n sọ́lú àlẹ́hì. Ọlọ́run ọba ó jẹ́ ká mọ̀ nínú àáyà wípé òun tó ń ju ọlọ́run òun ṣe àsálátù fáànàbì. Tí mo sọ pé àárín ìkẹnu ó sì ní ìdí ìwádìí táwa lọ́lọ́run ọba ń bẹ̀ gbé kọ́ sí àsálátù fáànàbì kò bẹ́ẹ̀ ni kankan ara rẹ̀ náà ni. Ìyẹn pé ìbéèrè tẹ́yìn ń béèrè ni pé kí n ṣàsálátù lèmi àti ṣe kí n ṣe ìkẹ́fà náà mahama ìkẹ́hùn mo ti parí ẹ̀ fún kí n ṣe ìgẹ̀hùn ìgẹ̀hùn mo ti parí ẹ̀ fún kí n sọ làwọn mo ti parí ẹ̀ fún. Yá ìyá lẹ́bí wàmàláìkà àtàwọn màláìkà àwọn bẹ náà ọba kọ́ máa ṣe àwọn sì máa bẹ lọ títí á padà débẹ̀ kọ́ wípé kọ́ lọ́wọ́ ọba kọ́ máa ṣe àsálátù fún àná muhammad sọlọ́lọ́hùn àlẹ́hì wasálàm. Ọwọ́ ni yá ibi táwa ń lọ gan ni pé yá ìyá lẹ́bí àmọ́nù ọlọ́run náà wá ń bẹ̀ wá lọ́wọ́ fún ẹ̀ wípé gbogbo ẹni tẹ wá gbà nábì gbọ́ sọ́lù àlẹ́hì wasálàm tẹ̀sílẹ̀mà ẹ máa ṣe àsálátù fún fẹ́ẹ̀sì máa ṣe ọ̀la fún tó tó bá wá jẹ́ bẹ́ẹ̀ yá ìbáàdà rahman bọ́lọ́wọ́ bá ṣe pàṣẹ ẹ̀hún bẹ́ẹ̀ náà ló pàṣẹ àsálátù fáànà muhammad sọ́lọ́lọ́ àlẹ́hì wasálàm. Àsálátù yìí àwọn nǹkan tá èèyàn náà níbẹ̀ ni pé àsálátù gẹ́rù màṣúra kì í ṣe pé àwa kó síbi kan wípé tẹ ẹ bá ti ṣe léyìí ẹ ṣàsálátù rárá bọ́já pé àdíṣe wá tí àwọn sàábé béèrè lọ́dọ̀ àná muhammad sọ́lọ́lọ́ àlẹ́hì wasálàm pé àmọ́ bá ṣe máa ṣe sálámà fún pé sálámà àlẹ́kà yá rọ̀ṣúlà látẹ́fà sọ́lẹ̀ àlẹ́k bóò láti máa ṣàsálátù tó ṣe mú àdíṣe yẹn ànábìyàn fi àsára rẹ̀ pé àsálátù yóò lè báwọn tó sọ pé wọ́n máa ṣe àsálátù ibrahimiya. Àmúdọ̀ ọlá ò lè wà lórí àsálátù jù kan lọ torí pé àádọ́kọ̀ àná muhammad sọ́lọ́lọ́ àlẹ́hì wasálàm gba aláṣọ pé sọ́lọ́lọ́hù àlẹ́hì wasálàm àdíṣe wúlò fún ilẹ̀ wípé ìgbóba pé ohun tí wọ́n ká mọ́ tí ká lé mọ́ òun ni àsálátù ibrahimiya sọ́lọ́lọ́hù àlẹ́hì wasálàm kò ní wọlé àlọ́mọ sọ́lẹ̀ aláhùnmọ́hàmmad wasálàm kò ní wọlé gbogbo òwú kò ní wọlé mọ́ òun nìkan ni. Àmọ́ gbà tí ẹ ti máa ṣúra pé a ká lé mọ́ pé nǹkan kò tún gbọdọ̀ wo bí mọ́ eléyìí tẹ̀sídìlù ni sọ́lọ́lọ́hù àlẹ́hì wasálàm kò ní wọlé àlọ́mọ́hàmmad wasálàm kò ní wọlé gbogbo òwú kò ní wọlé mọ́ òun nìkan ni. Àmọ́ gbà tí ẹ ti máa ṣúra pé a ká lé mọ́ nǹkan kò tún gbọdọ̀ wo bí mọ́ eléyìí tẹ̀sídìlù ni ẹ̀fẹ̀ yẹ síga àtàbálẹ̀ ti fi sàmì ṣe àsálátù fáànàbì ọ̀hún àlẹ́hì wasálàm yẹn pé ọ̀nà tá a lè gbà ṣe fún tí ó pé ní ọlọ́run kò pé lọ́mọ ọlọ́run kò pé ní tí ò jẹ́ wáyà màkìbúlà ìtọ́lọ́run ọgbọ́ gbà ni. Ànábì sọ́lọ́lọ́hún àlẹ́hì wasálàm oore tọ́lọ́run wá fi ṣe fún wa tó wá fi aláyé ọ̀pọ̀ púpọ̀ jù débi pé ó ti rẹ̀ òun láti ṣe

tuntun eyi ti o ni lamo si se adura fun pe pe olorun oba o ni ko to yi pe ibe ibe n lo ba wa kegbe le lori ti se adura fa ni muhammad sallallahu alaihi wasallam baba aji lo adura yomi le juma nabi sallallahu alaihi wasallam o mu juma o ni len afdoli ayami kun ninu awon yi to lo laju ni ojo yomi le Faxon fi a salati alaya owa ma si a salatu fi pupo ni ojima se o sai ko pe a salatu ko do ko ni bi amo fi ti jo ojima le ko uno lo layu e ma salatu fun ni bo jo ojima to o do wo wa ka wa bo so ni faida awon anfani ti o mo be fun Ina sa salati fa Imam Muhammad sallallahu alaihi wasallam anfani yi o po ju o ju o ji lo o to ju be lo ni ti o mo wa ba o mi ya ni wo pe ju ni le na anfani ti o mo ri se mo bu e ba se salati fa Imam Muhammad sallallahu alaihi wasallam alladhi fi qawli ma an fi ra'in dhukirtu indahu wa lam yusalli alayya yaqta kan ni pe ko ji fa ni alladhi ni ye ye ni ti ya da ko ni loju e ti o se sallallahu alaihi wasallam so ba ri be bo bi an ta so kan o bi kan pe e wo ni ka so fun ata ti se le kan ko bi bi ti e na se ba ti da ko an ni muhammad sallallahu alaihi wasallam da ma da ko salatu fi to ri be o ni o ye ye e ru kan to ya si pe ya da ko ni loju e o so ba alaihi wasallam bo le yi bo je ni la kai to ba kuru o pe aba o se ni ma fore e na Ose ni mo toro nkan lo ni ra ba lu fi sanfani fun tori to gugu gba to ba se asalatu fa ko Muhammad sallallahu alaihi wasallam gugu gba to se yo kan pe wa pada fun o pelu awon afani ta kakale ni ti o fi mo ri ojure kan ojure Olorun oba ta ba ti won pe asalatu fun be na dada o se mo po oba je ko ro ni fun wa ko sanu wa ni mo awe ni awe tari Nínú wa ma sọ salatu fa Imam Muhammad sallallahu alaihi wasallam ni itele ase Olorun itele amrilla ka tele ase Olorun oba nje bo itele ase Olorun ọrọ sare sadada afi tele ase Olorun ba pe so ni alehi to ka se salatu fun afi tele ase ke ba ti se tele ase le kan e so le wa le tani anfani ase ta tele tala anfani ta wa ba awon na lo pada wa ba Àwọn náà lápadà ní àǹfààní yìí, Ọlọ́run ọba ó ṣe ní ìrọ̀rùn fún wa, a lè máa fi àsàlátù fún àná Muhammad sallallahu alaihi wasallam. Nínú táàrí, torí àǹfààní ayé ń bẹ níbẹ̀, àlìkíyámọ̀ ó ń bẹ níbẹ̀. Ká ṣe àsàlátù fún àná Muhammad sallallahu alaihi wasallam yẹ kó mú màkọ́mà àsọdàkọ̀. Ká ṣe àsàlátù fún àná Muhammad, wọ́n lọ dé láyé sàárà. Wọ́n sàárà tó ṣe pé kò sí sàárà tó dáyé kò sí ká lè fi sí sàárà tó tó ìta fi ṣe sáà àsàlátù fún àná Muhammad sallallahu alaihi wasallam. Sàárà sì ni a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí orin tó ń bẹ nínú sàárà nígbà tó bá ṣe sàárà fún mi yẹn. Àbúrò sì fà sàárà fún ẹ̀dọ́ nǹkan. Àbúrò sì rú àwọn sàárà tó bá wá jẹ́ pé ìsàsàlátù fún àná Muhammad sallallahu alaihi wasallam ó bú ní àyè sàárà. Sẹ̀rí wípé ẹ̀sán rẹ̀ yóò lè tó fún bára lọ. Ẹ̀sán rẹ̀ yóò lè tó sì bí wípé ibi tí sọ́dọ́kọ̀ tó ṣe kí ní dé afẹ́yàwó kọ̀ lóúnjẹ wọ́n kọ̀ ní sàárà fún ọ. Tọ́ba tọ́mọ rẹ wọ́n kọ̀ àfọ́ lọ́fẹ́mọ̀ lóúnjẹ sàárà ni òbí sí ààrẹ sàárà. Gbogbo sàárà yìí pátápátá bá gbọ́ gbogbo ẹ̀kọ́ kò tó ìta sí pàtó fún àná Muhammad sallallahu alaihi wasallam kò tó sí gbogbo rẹ̀ yá ìbádọ́lá. Ẹmọ ṣe àsàlátù tó pọ̀ lọ́sàn-án lóru fún àná Muhammad sallallahu alaihi wasallam. Ẹrú kan nínú àwọn bá ti sọ́lọ̀ ìdílé àwọn àwùlé àìlà. Ó nígbà tó wá dé tó wá sí ájì tán tí wọ́n kò lára fa. Ó wá ní àlọ́mọ ajé tàwa bá ha ìṣẹ́yìnlẹ̀ lójú wà á lámì ṣubú ní mùnánà Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ájì tí mo ṣe yìí pátápátá bá ń gbé láti nígbà tí mo fẹ́ gbà lẹ̀ fúnra mi. Láàdá gbogbo mo fi ṣe ayé díáfà náà Muhammad sallallahu alaihi wasallam. Nígbà tó wá dé mọ́sẹ̀lífà ohun tí ó sùn báyìí.

kware a ce wa sa salatu fa nan muhammadin bai wa salatu ka matuda a salatu ko wako yo adua na lo wa se ti o pe o je fa salatu adua re yiru makbula ero olohun kan o ma wa se adua yin wa kan lodo olohun yo wa be si ma se adua mo sara se anabi sallallahu alaihi wasallam anabi won wa lahari atin tin si atin tin mu ha ti bi ayi tara o aloba kini o wa wa adua re o ni wa kan bayi wa kan bayi wa kan bayi lodo olohun ki si si fun ta bo lo dis adua re won ba wa so fun anabi sallallahu alaihi wasallam wi pe bye bye bye si okan hajam hajam lori adua ni o si nkan jima ba o si se difa o si asalatu fa anabi sallallahu alaihi wasallam anabi ni adua re yi o le gba tori pe ara ti o gba asalatu fun ni yo wa nle o wa se o wa n koko o se rapo pe to ba fe se adua si se difa to ko yo lesson gugu wa en to ba lo mo se lo ri oro ga ese ni tori ti paro lẹ́yìn náà kò ṣe àsálàtù fún a béèrè tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run tọba a béèrè ẹ̀ta tó fi àsálàtù ilé láha kẹrin ọlọ́run ọba alápàlẹ̀ olóore ni ọwá alápàlẹ̀ ju ẹnìbọdì lọ ọwá alápàlẹ̀ ju ẹnìyọrẹ ju ẹnìkẹ́ni lọ àyè ọlọ́run ọba ọba tí wọ́n ti jù ní àwọn ti jù gbogbo kò ní jẹ́ kọ́lọ́run ọba yọ àsálàtù níwájú lẹ́yìn tó gbà àdúrà tó wá sí iwájú àdúrà wọn ọlọ́run gbogbo inú ńlá kẹ̀rí ọlọ́run ọba alápàlẹ̀ ọlọ́run ọwá lọ sàdúrà bí wọ́n ṣe kọ ẹsẹ̀kẹsẹ̀ lọ́lọ́run gbàdúrà rẹ̀ kọ̀dọ́ lè dúà kọ́lọ́run ọba kọ́ gbàdúrà lọ́dọ́ èèyàn ìyá tó gbé lórí àsálàtù fún àná muhammad sọ́lọ́lọ́ àlẹ́wọ̀sánà jẹ́mú ló jẹ́ ìlú ìtàwé ta ló jẹ́ ẹni tó kà náà ló jẹ́ òun ló jẹ́ tó pọ̀ ọlọ́run ní gbogbo ojú ṣe kò ní fi ṣe kọjá kú kọtẹ títẹ tọ́lọ́run ọba wá kéwọn ọlá àsálàtù fún àná muhammad lọ́run fìkẹ́ nínú àǹfààní tó ń dé àsálàtù fún àná muhammad sọ́lọ́lọ́ àlẹ́wọ̀sánà fatibu abdullah yóò lọ sílẹ̀kùn láti rí ara ń jọ wọn pa méjèèjì pọ̀ ìsọ̀sọ̀láti fáànà muhammad náà àléwọ̀sọ́lá ní omi ìjọ́nà àti ìlú afárájì ọ̀dọ̀ ọlọ́run ọba tàbá ní fárájì àyọ̀gbọ̀n láti mọ sàlàyé tọ́lọ́tọ̀ níbi tẹ́lẹ̀ mí tí ó mọ̀ lọ gbé e lọ náà àkójọ ọjọ́ náà adínà ọfún máa pa gbogbo tó fi ẹ̀pẹ́ ní pé ó padì kàn tẹ bá sì rí wá dé lọ ní dọ́là àìsàn náà tí wọ́n kó ra wọn jọ tí wọ́n mọ̀ pé ra wọn ní alásàlátù kò sí nípa sàlátù yìí dàní náà wọn mọ̀ parí gbogbo ojú náà torí pé ètò náà fi mọ́ sílẹ̀kùn afẹ́yàn tí sì mọ́ sí ìpáyà fẹ́yàn lórí àsálàtù fáànà muhammad sọlọ́lọ́hùn aléhùn wọ̀sánnà tó a rí báyìí tá a lè kala kàyí torí àsìkò ọ̀pọ̀ ní kẹtẹ àìdákò sọláàtì alàǹdàbí sọlọ́lọ́hùn aléhùn wọ̀sánnà àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ bí ká ṣe àsálàtì fáànà muhammad ọ̀pọ̀ gan-an tó ọlọ́run ọba kó ṣe é rẹ̀ fún wa o torí pé tó ọba tí ń sàsálàtì fáànà bí bẹ́ẹ̀ ni mọ̀lẹ́ anábí ọmọ kò ṣe ọlá ọba tí ń sàsálàtì bẹ́ẹ̀ ló fi mọ bí sì jábà tó bẹ́ẹ̀ bá fi ń sàsálàtì fáànà muhammad sọ́lọ́hùn aléhùn wọ̀sánnà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ orí ọ̀nà ní ọba o tó ara rí kí ló dé ká jù ú bí ẹni fẹ́ sọ pé etí rẹ̀ dà tó ti tọ̀ tún ó fẹ́ fọwọ́ ọ̀tún ka etí ẹ̀ ó fẹ́ amọ́wọ́ ọ̀tún lọ sí ibi ọrọ̀ wàhálà tí ó sì èyí ò fi fi fa etí ẹ̀ pé etí mi nìyí ó tún wá fọrọ̀ wàhálà sí ẹ jẹ́ ká kọ́ ọ̀rọ̀ wa síwájú ọlọ́run ọba ìfẹ́tọ́ ọlọ́run ọba ní sí òṣìṣẹ́ rẹ̀ tí ń ṣe àná muhammad sọ́lọ́hùn aléhùn wọ̀sánnà ká máa ṣe àsálàtù fún bá imam gbogbo wa gbogbo wa bá tún ṣe àsìkáàmù bá iná hàn wá lọ wá láti pé ẹ̀ náà ni kí á ṣe àsìkáàmù náà ní sọ̀láàtù fún ànábì sọ́lọ́lọ́hùn aléhùn wọ̀sánnà mo ní bá sọ pé ọmọ ànábì wa ni kí wọ́n fún ànábì tí wọ́n kó fi sí òye bẹ́ẹ̀ ti fi ọmọ mariam tí wọ́n sọ di yẹyẹ ọlọ́run sàánú wa síwájú tí ó lè mọ jọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú àsálàtù fún ànábì sọ́lọ́lọ́ àsálàtù fún ànábì sọ́lọ́lọ́ aléhùn wọ̀sánnà nínú àsálàtù ni kó bọ̀rọ̀ sórí sọ́lọ́lọ́ aléhùn wọ̀sánnà tọ́lọ́run ọba ní kó lẹ́yìn kó ń tọ́ tó fi gbóná láha fàtẹ́rì ó ní níbi kún un lọ tí a bá fẹ́ràn ànábì dáadáa tí máa pa orí tọ́wá dá kúrò ara rẹ̀ sì ṣéèkì nítorí ìfẹ́ tó rẹ̀ fún yóò tó wá fẹ́ yóò nífẹ̀ẹ́ sí ànábì jùlọ bàbá àti gbogbo ìbẹ́ láyé lọ gbogbo ìfẹ́ yìí náà àsálàtù ló jẹ́ fún àná muhammad sọ́lọ́lọ́

三好小计划。

eyan kan jade laye ti eyan meta si farapa yanu yanu pere ijamba oko kan yi to se loni ni Eko Hotel iyen lati Coastal Route si Eko Hotel ile se olopa ye ipinle Imo do emi eyan mewa kan ti awon agbefon jigbe ni ipinle Ogun egbe awon osise lorile ede yi so pe awon yo gunle iyanṣelodi onikilo lojo meta re lati oru ni orilede Ethiopia orilede Eritrea si bere fa kaja kan le osese ko di ogun ko di ja waye ore un re lakunrere la Endo Francis oko kan eyi to se ni agbegbe Eko Hotel lo tun ni lo se yen lorin oko eyi to je Lexus Jeep 350 ti awo re je awo eleru number idanimo re je LSD 554V lo se wi pe o sokunfa iku eyan kan o meta si farapa koja ala la koko gunse ni won so de mimo wi pe eni ti o wa han sadede ni janu oko re lo dase sile o eyi lo sokunfa isele la bi ye ti ile ise ajolasma ni ipinle Eko si so de mimo wi pe ni kete ta won la won dari awon osise awon lo san gbegbe na sugbon ni gbe won fi debe awon eleyin ji anu kan won ti dola e meta kan ti won si ku won lo sile iwosan Dockyard Hospital eti o wa lagbegbe ohun ni kete ti isele na se ni won fi kun wi pe awon ise leto abo lati Victoria Island ati awon ise lasma won peju pese sibe ti won si ti ohun gbogbo si padabo ti ye ko ri laigbe ohun eni ti o je oga agba ajo lasma ogbani Olalekan Bakare Oki wa ko minu lori isele ohun be la awon mole bi awon to farakasa papa julo eni ti o jade ninu isele ohun ba awon mole bi re kedun gẹ́gẹ́ bí arapa ìgbésẹ̀ àti ṣiṣẹ́ rí dájú wípé àwọn àwọn èyí tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè yìí lọ bó ti tó àti bó ti yẹ láìsí àmọ́ ẹni tí ó jẹ alábòjútó ìyẹn mínísítì fọ́rọ̀ òde orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni David Umahi ti lọ ṣe àbẹ̀wò ti iṣẹ́ ti ń lọ lórí yẹn iṣẹ́ àtúnṣe ọ̀nà tó ń lọ lọ́wọ́ ní orí àràkátà sí Ìdó léyìí tó dé Lagos mainland àti Èkó àti àwọn ibòmíì nípínlẹ̀ Èkó. Ọ̀gbẹ́ni David Umahi gbé ìgbésẹ̀ yìí bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé láòkó àbẹ̀wò ọ̀hún ni tí ó jẹ ọ̀gá nílé iṣẹ́ torí sọ̀rọ̀ òde ní ẹ̀dẹ̀ yìí ẹ̀ka tipinlẹ̀ Èkó. Ọ̀gbẹ́ni Olúfẹ̀mí Dáre àti àwọn lọ́gàálọ́gà míì wọ́n tẹ̀lé lọ síbi àbẹ̀wò ọ̀hún. Ọ̀gbẹ́ni Umahi tẹnumọ́ ìpinnu ìṣàkóso tó wà lórí àlééfà báyìí ní ti ṣẹ́rí wípé àwọn èròjà tí wọ́n fi ń ṣe ọ̀nà tàbí kọ́lé ó jẹ́ èyí tó ó bójúmu. Bákan náà àwọn agbaṣẹ́ṣe láti gbìyànjú ṣe rí dájú wípé àwọn èròjà tó lò òun náà ni wọ́n lò fáwọn iṣẹ́ ọ̀hún. Alága ìjọba ìbílẹ̀ Sùúrù lérè ọgbẹ́ni Bámidélé Suleiman Yusuf ti ṣe ìgbòmìnira orílẹ̀-èdè yìí pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ tí ó lé ní 30 níjọba ìbílẹ̀ ọ̀hún níbi tí ó ti múnú àwọn ọ̀dùn tí wọ́n sì yan bí ológun pẹ̀lú onírúurú ètò léyìí tó wáyé lánàá òde yìí. Ọ̀gbẹ́ni Yusuf sọ di mímọ́ iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀hún nígbà tí alága àti igbákejì rẹ̀ ọmọọba Moiz Idosunmu tó fi mọ́ adarí ìlẹ́gbẹ̀mọ asòfin ìjọba ìbílẹ̀ Sùúrù lérè ọ̀gbẹ́ni Abdulrahman Yiwọlá àti àwọn ẹ̀kọ́ mìíràn níbi tí wọ́n péjú pé ó ń sọ di mímọ́ nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀ wípé ìgbésẹ̀ ìyẹn ṣíṣe ayẹyẹ ìgbòmìnira orílẹ̀-èdè yìí ó jẹ́ ohun tó nílò ẹ̀ àti ìṣọ̀kan láti lè jẹ́ kí wàhálà àwọn baba ńlá baba wa tí wọ́n gbìyànjú láti lè jẹ́ kí ìdàgbàsókè wà fórílẹ̀-èdè Nàìjíríà láti má ṣe kí wàhálà wọn já sí asán. Bákan náà ló tẹnumọ́ ìpinnu ìṣòro rẹ̀ ní ti ṣiṣẹ́ rí wípé ìdàgbàsókè túbọ̀ dé bá ẹ̀kọ́ níjọba wàhálà àwọn baba ńlá baba wa tí wọ́n gbìyànjú láti lè jẹ́ kí ìdàgbàsókè wà fórílẹ̀-èdè Nàìjíríà láti má ṣe jẹ́ kí wàhálà wọn já sán. Bákan náà ló tẹnumọ́ ìpinnu ìṣàkóso rẹ̀ ní ti ṣiṣẹ́ rí wípé ìdàgbàsókè túbọ̀ dé bá ètò ẹ̀kọ́ níjìbílẹ̀ ọ̀hún. Ọ̀gbẹ́ni Yusuf wá rọ àsìkò ọ̀hún fi rọ àwọn akẹ́kọ̀ọ́ láti bá àwọn òbí wọn sọ ìdí tó fi ṣe pàtàkì kan láti dìbò yan Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yìí kí ìdàgbàsókè tó lọ́rìn túbọ̀ lè dé bá ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Aya alága ìjọba àgbègbè ìgbàsókè Ọlọ́runda arábìnrin Fọláṣadé Àjọsẹ̀kú yan máa ti

padà ìròyìn àpapọ̀ ń tẹ̀ síwájú lára báyìí ìgbésẹ̀ mú ìdàgbàsókè tó lọ́rìn bá àwọn olùgbé ìjọba àgbègbè ìdàgbàsókè ọlọ́run dá nílùú badagry lọ́hùn alága ìjọba ìbílẹ̀ ọ̀gbẹ́ni ajose peter akumayoma ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ó tún ọ̀gùn lé ìgbésẹ̀ ṣiṣẹ́ rí dájú wípé ó kí ààrẹ bola ahmed tinubu lẹ́yìn ní ti ètò tá a mọ̀ sí renew hope social intervention program láti lè rí wípé ìgbé ayé túnbọ̀ rọrùn dáadáa sí fáwọn èèyàn àgbègbè ìdàgbàsókè ọ̀hún lórí ti ìgbésẹ̀ gbígbówó oní ẹgbẹ̀rún lọ́nà márùnléláàádọ́rin fún àwọn èèyàn lé ní ọgọ́jọ níjọba àgbègbè ìdàgbàsókè ọ̀hún ní ètò ọ̀hún ni wọ́n wà láti igun mẹ́rẹ̀ẹ̀rin márùn-ún tó wà ní ìjọba àgbègbè ìdàgbàsókè ọlọ́run dá wọ́n ṣe kọjá yìí ló mú jẹ́ ẹlẹ́kẹ̀rin irú ẹ̀ 8

ìjọba ìgbìdàgbà sókè ọlọ́run dá lẹ́yìn tí ẹni tó jẹ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ọgbẹ́ni ajọ́sẹ̀ peter kùmayọ tí gbogbo èèyàn mọ̀ sí èkè tó ti dé ipò alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ìtún ni ó jẹ́ wípé ó wáyé látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè pàápàá jùlọ federal ministry of humanitarian affairs and poverty reduction láti pé wọ́n dẹ́rìí pẹ̀kẹ́ àwọn èèyàn ìlú bákan náà níbi ètò ọ̀hún alága ìjọba agbèdàgbàsókè ọlọ́ọ̀dà ọgbẹ́ni ajọ́sẹ̀ peter kùmayọ tí gbogbo èèyàn mọ̀ sí apc ẹni tí ó jẹ ẹni tí ọ̀gá nílé-iṣẹ́ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ìyẹn chief of staff ọgbẹ́ni cornelius akinyele ṣojú fún rọ àwọn tó jẹ àǹfààní ètò náà o láti gbìyànjú lowó ọ̀hún fún ohun tí parire nígbèsè ayé wọn tí yóò túnbọ̀ mú ìdàgbàsókè bá ètò tí ó jẹ ètò ọrọ̀ ajé nígbèsè ayé àti ìdílé wọn ọgbẹ́ni akinyele pátún lu àsìkò ọ̀hún fi dúpọ́ púpọ̀ lọ́wọ́ ààrẹ bọ́lá tinubu fúnufẹ́ ìgbésẹ̀ takuntakun èyí tí ó gbé yé bẹ́ẹ̀ ló sì rọ àwọn èèyàn ìlú láti gbìyànjú ló fi gbìyànjú o wípé wọ́n dìbò fún ààrẹ bọ́lá tinubu lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí aṣojú kọ̀rọ̀ ìwájábọ̀ ìròyìn wípé lára àwọn tó jẹ àǹfààní ètò ọ̀hún arábìnrin senami idowu evangelist emmanuel abiodun akoto àti arábìnrin ashade rebecca àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n dúpẹ́ púpọ̀ bọ́lá tinubu àti alága ìjọba ìgbìdàgbàsókè ọ̀hún fún àǹfààní bàǹtàbàǹtà kí tó fún àwọn tí àwọn rí báyìí ìjọba ìgbìdàgbàsókè náà ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn mùsùlùmí ni renew hope ambassador ẹ̀ka ti ìpínlẹ̀ èkó máa ti ṣe èkúlù àwọn tọ́rọ̀ kan báyìí ọ̀nà ti ṣiṣẹ́ rí dájú wípé wọ́n dìbò yan ààrẹ bọ́lá tinubu lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí wọ́n tún ṣiṣẹ́ rí wípé wọ́n dìbò yan dókítà kadri ọbáfẹ́mi hamzat gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ èkó lásìkò ètò ìdìbò gbogbo tó ń bọ̀ lọ́nà níbi ètò ọ̀hún èyí tó wáyé lórílẹ̀-èdè àjọ renew hope ambassador ni ó jẹ́ wípé àwọn ìmọ̀ràn àwọn chief imam láti ẹkùn ìdìbò márùnta ní nípínlẹ̀ èkó ìjà padàgìrì ìkòròdú lagos island àti ẹ̀pẹ́ ló jẹ́ wípé wọ́n péjú pèsè sí o darí ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ àwọn mùsùlùmí ní renew hope ambassador alhaji wahid tela jẹ ẹni tó ṣe wípé olólùwájú ìpàdé ọ̀hún tó fi mọ igbá alhaji sani àti akọ̀wé ẹgbẹ́ ọ̀hún alhaji alọ́ba ìdáyà tó fi mọ ọ̀gá tó ń rí sí ẹ̀ka ìkànsíra ẹni alhaji tajudeen uzamat ni ó jẹ wípé wọn panu pímọ wọn sì ń ṣèlérí wípé àwọn tí wọn jẹ mùsùlùmí pé ibi oto ₦100,000 ìyẹn ₦15,000,000 ni wọn yóò rí o láti ọdọ àwọn mùsùlùmí nípínlẹ èkó láti dìbò èyí tó ń bọ lọnà ọhún alhaji tela wàá ṣàpèjúwe ẹ tí ó jẹ olùdarí àgbà renew hope ambassador ìyẹn ọgbẹni tayo ayinde gẹgẹ bí èèyàn kan tó ti jẹ wípé ó máa ń ṣe takuntakun fún ìdàgbàsókè orílẹ̀-èdè iléeṣẹ́ ọlọ́pàá yìí pínlẹ̀ imo ma ti ṣe wọ́n ti dóòlà ẹ̀mí àwọn èèyàn mẹ́wàá kan tí àwọn agbébọn jígbe ní òpópónà márosẹ̀ òwìrì sí ọ̀nìṣà ànáde yìí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe tó sílẹ̀ wípé ẹni tó jẹ agbẹnusọ iléeṣẹ ọlọpàá ọ̀hún henry okoye ló sọ ọ́ di mímọ̀ tó sì ń jẹ́ kó yé wa wípé nǹkan bíi aago mẹ́fà àbọ̀ òwúrọ̀ àná ti ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí ni ìṣẹ̀lẹ̀ náà ṣe ó nítòsí umuhia gẹ́gẹ́ bó ṣe sọ ó ní àwọn agùnbánirọ̀ àti àwọn míì ló wà ní ọkọ̀ méjì tí ó jẹ́ wípé àwọn agbébọn ọ̀hún dádúró tó sì pé wọ́n kúrò ní ìbàdàn tí wọ́n ń lọ sí uyo akwa ibom àti bende tó fi mọ́ ìyẹn nípínlẹ̀ abia àti àwọn ibòmíràn wá sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí yóò máa tẹ̀síwájú ni o láti ṣe rí wípé ààbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìlú ń ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí máa ti kìlọ̀ ń ṣe pàṣẹ báyìí fún àwọn tí wọ́n òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ gbogbo wípé wọn yóò gùn lé ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ mẹ́ta láti òru òní lọ àtẹ̀jáde yìí ló wáyé látàrí bí wọ́n ṣe ń sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ó kùnà láti gùn lé àti láti ṣe àmúṣẹ ohun tí wọ́n ń jọ fẹnukù lé lórí lọ́kànlélógún oṣù kẹsàn-án ọdún yìí bákan náà sọ di mímọ̀ wípé ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọ̀hún ni ó bẹ̀rẹ̀ aago 12 òru òní ti ṣe ọjọ́ kejì oṣù kẹwàá tí ó sì wá sópin ní òru ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún tí a wà yìí ìròyìn èrè orílẹ̀-èdè ethiopia ni ó ti ń gbaradì báyìí o láti kó kangara àti wípé láti rí wípé àjọsọ tó wà láàrin orílẹ̀-èdè àti eritrisi ó di ohun tí wọ́n fagilé látàrí wípé fàákàjà èyí tí wọ́n sọ di mímọ̀ wípé

Será que se há um

0: Sílẹ̀kì sí àná tún ìtò wà dùn sílẹ̀.
1: Band FM
2: 92.9
1: Band FM

أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن

ṣe bọ́n fm 92.9 a nílu jù báyìí lọ lábàlá ẹ̀kẹ́ èdè yorùbá là máa gbé jókòó náà fún àwọn ẹ̀kẹ́ èdè ìgbọ́nù rí káàtì wàlẹ̀ àgọ́jà tó wà táwọn èèyàn ẹ̀ láti má túkọ̀ ìtọ́ wọn èdè ti ìbò lórúkọ ọgbà aláṣẹ ìpàṣẹ ilé ṣe bọ́n 92.9 láfi dúpẹ́ lọ́wọ́ yín pé ẹṣẹ́ ṣe ń tẹ́tí sí wa aago mẹ́rin ààbọ̀ ẹ̀sùn pàdé àwọn èèyàn wa lábala ẹ̀kẹ́ èdè yorùbá lórúkọ ẹ̀dùn kejì mi orí tókè adé ní jìbìlì kìsà ẹ̀kọ́ abraham lórúkọ tèmi tí mo fi wà pé jimu olóyin jimu aláyọ̀ náà ni èmi yóò jẹ́ fún wọn ọlọ́run ọba kò ní jẹ́ ká fi jimu ilé kò ní fi ṣe àṣemọ́ fún ẹnì kọ̀ọ̀kan wá sọ ẹ̀kú pọ̀pọ̀ ṣíṣí ti àyájọ́ òmìnira òmìnira náà kò ní di òmìnira fún ẹnì kọ̀ọ̀kan wá ẹ ṣeun tẹ́ǹtẹ́ ti sí wa lè ṣẹ̀gbọ́n fm 92.9

92.9 Bond FM, Igirigindo.

I'm not going to be able to do that.

I'm not going to be able to do that.

I'm not going to be able to do it.

iléeṣẹ́ Bond FM 92.9 ọlọ́run ọba a ti ń gbóhùn wa sókè tí pẹ́ta a ti ń tẹ́wọ́ sọ̀rọ̀ ọlọ́run pọ́ ọlọ́run ṣoríṣe fún wa lórílẹ̀-èdè nàìjíríà yìí báwa tún ṣe jẹ́ kó rọtọ lórí tẹlẹ́mù wa lọ́rùn kó rọ ọmọdé lọ́rùn kó rọ àgbà lọ́rùn kó rọ ọ̀dọ́ lọ́rùn kó rọ àwọn ògo wẹrẹ lọ́rùn a ti gbàdúrà sí wa láti nígbàgbọ́ ẹ̀tọ́rẹ́ àlẹ́ jákàn nínú oore ìwọ ọlọ́run kó wọ ọlọ́run yóò ṣe àwa ń bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́pàá àwọn ọ̀nà kan lágbàá kó lè ṣe ọlọ́run wá ṣe fún wa lórílẹ̀-èdè yìí

0: wa. A kì í kàbọ̀ sórí ètò àlè ìdáyà ìtọ́sọ́nà. Ètò tuntun tí àlè Mùmínà, The Believing Women Organization, tí wọ́n tún ṣe àgbékalẹ̀ sórí ìkànnì Bond FM 92.9 láti lè máa tún àwọn obìnrin sọ́nà lórí ẹ̀sìn wa, lórí ẹbí wa, lórí ètò ìlera wa, àtàwọn nǹkan míì tó máa ṣe àwọn obìnrin láǹfààní. Gbogbo ọjọ́ Jímọ̀ náà ni ẹ máa bá wa pàdé, inshallah.
1: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A dúpẹ́ fún Ọlọ́run Ọba, Ọba àjọké ayé, Ọba àṣàkè ọ̀run. A dúpẹ́ fún Ọlọ́run Ọba fún ìkẹ́ àti àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa. A kí gbogbo wa káàbọ̀ sórí ọ̀tún ètò àlìdáyà. Tí ẹgbẹ́ obìnrin rere ti ìpínlẹ̀ Èkó, ìyẹn Aluminous Organization Lagos, tí wọ́n ṣe àgbékalẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa, àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa sì ti wà níkàlẹ̀ láti fi oúnjẹ mi bọ́ wa. Àmọ́ kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí ayára dókè lọ́hùn-ún náà.

0: ìdàgbàsókè, wọ́n máa fi ìwà dáadáa, wọ́n máa fi kọ́ irú àwọn ènìyàn báyìí fún ọ̀dẹ láyè. Gbogbo àwọn ọ̀rọ̀ àyọnusọ kìí ta yìí àbí ìfiraniwé tó ṣe pé kò ní àlàáfíà. Àbẹ̀ náà bá pé lè ti àsọjú àwọn ọba kò gbà níjọsìn náà wá, ó má dàlúwa ní àyà.
1: Fún ẹrẹ ẹ lè pe Amira sórí 08071180 9 tàbí communication officer 08948 5533. Ẹ sì lè fi ìrànlọ́wọ́ yín ránṣẹ́ sí àpò ìfowópamọ́ sí kí ètò yìí lè máa tẹ̀síwájú. Bank Providence Bank. Account name Aluminat Radio Fund. Account number 9628115000. Alhamdulillah Rabbil Alamin. A dúpẹ́ lọ́wọ́ olùdánilẹ́kọ̀ọ́ wa Tòní, a sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa. Ẹ ṣe tí ẹ ti sí wa. A lérò pé ẹ rí ẹ̀kọ́ kan tàbí kejì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ Tòní. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára wa. Kí Ọlọ́run ọba kí ó má kọ àtúnrí wa. Àmì títí di ìgbà náà, èmi ni ọmọ ìyá yín Samiat Usman Adeyemo, tí mo kí yín pé assalamu alaikum rahmatullahi wa barakatuh.
2: On FM 92.9 EPL Talon, but not for you, because the ball's still the roll. Fassi, Niger, make we go cheer for the Super Eagles. Good love for another team. No wahala. Back your guy. One has been England or even Italy. And speaking of the big guys, Ronaldo, Haaland, Kim, Yama, whichever star you they ride with, you they track them. Singles, accumulator, builders, specials, however you like your bet, we don't cover them. Isn't a break, but Niger is set for you. My focus is on the edge of eating that responsibly.
3: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń yí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyára ìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.tech.gov.ng www.fsrcc.gov.ng.
4: Ẹ pè CBN sórí 0707338486 sórí 0209462116 àti 0916772324. Olùdíje FSRCC.
3: See.

0: fi kírun àwọn islam àwọn ẹlòmíà sọ pé ẹ̀sìn wo ni àwọn oníjàgídíjà gan ni ọ̀dọ̀ ara ẹ̀sìn islam kì í ṣe ẹ̀sìn oníjàgídíjà gan ẹ̀sìn islam kì í ṣe gbẹ̀mí lọ́rùn ọmọlàkejì ẹ̀sìn islam jẹ́ ẹ̀sìn èyí tí ó máa ń wá àlàáfíà fún àwùjọ ìjọmìíràn ní àpapọ̀ kọ́lọ́n kọ́ mọ́sílẹ̀ bàbá san ìmọ̀ọ́mù amúdókun ní ẹ̀sán olóore ojú òpó tí ọ́pẹ́ ìsìlẹ̀ fi dá sí fún ti ìrẹ́tẹ̀ náà ni
1: Alhamdulillah rabbil alamin summa salatu alayhi wa ala rasulillahi sallallahu alaihi wasallam adupe fun olorun oba
0: alhamdulillah
1: oba ti o wu ninu a se wa ni muslimi imona yi ko se ogbon wa ko se pe agbon ton amo ton lo je ka je muslimi pe anu olorun oba ala ni o le wa ba ambe olorun oba ko ma dekun anu le anu re le wa lori bene ni awon te anu bayi na wu abẹ́lẹ̀ ọba aláko ṣe ní ìrọ̀rùn fún gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè nípa pé kí ni àwọn àǹfààní àbí oore ọlọ́kan ọ̀jọ̀kan tó wà ní mùsùlùmí kò dúró déédéé kí ó dúró nínú ẹ̀sìn ohun tí kò rújú náà ni pé istiqoma ìdúróṣin ìdúró déédéé nínú ẹ̀sìn ohun tó ṣe pàtàkì tó jẹ́ ojúṣe gbogbo mùsùlùmí ni bàbá yìí ti ń tẹ̀lé quran àti hadith a dúró déédéé àǹfààní tó wà ń bẹ̀ ni pé ó máa ń kọ́kọ́ fúnyàn ní tawakul a lè gbára lé ọba ọkàn wo balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba tí mùsùlùmí bá dúró déédéé tó bá ní bùkátà kan tó fẹ́ tọrọ a dojú ẹ̀kọ́ ọlọ́run ọba àlá ọlọ́run ọba náà ló dẹ̀ gbọ́ ìpè rẹ̀ so kò ní ṣe ẹnìkan tó yẹ pé ó mọ tójú bọ ìtí ò sọnù
0: ó sọ pé
1: òun wa káàkiri so ìgbáralé lòun yìí ó wà a wá mú ìfọkàn sẹkínà a mú ìfọkànbalẹ̀ wá fún mùsùlùmí bẹ́ẹ̀ nǹkan tí ó mọ sùn bí àní ẹ mọ́lù léwu káàkiri kíní ka ó jíwáre lọlé àwọn alufa láti tó mọ yẹ wò pé kíní ka òun mọ̀ rí mọ́lù tó mọ olówó méjì ló mọ̀ yọ sí òun kò ní sírú fẹ́ nǹkan bẹ́ẹ̀ fún mùsùlùmí tó bá dúró déédéé
0: abá
1: ni ó ti sọ pé òun ò rí o ìyáálé ọ̀kan ló tàka sí wo orí tó fọ̀hún yìí ìyáálé ọ̀kan ni mùsùlùmí tó bá dúró déédéé tó dẹ́sìn mọ̀ kò ní sírú fẹ́ nǹkan báyìí fún eléyìí jẹ́ àǹfààní àkọ́kọ́ àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹ̀sìn òye tí mùsùlùmí bá dúró déédéé ẹ̀sìn òye nípa wípé àwọn kò ní mọ jẹ ẹ ọya

0: there is good news. Join Dr. Prince Joel on Immigration Clinic every Monday from 8:45 a.m. to 9 a.m. on Metro 97.7 FM Lagos. Immigration Clinic is designed to educate you on how to successfully apply for a visa, how to appeal a decision of visa refusal, how to apply for permanent residence, how to relocate abroad with a zero deposit and loss more. For more inquiries, call WhatsApp on 0916-000-5014 or 0802-055-0410. Email askme@thetravellegal.com. Immigration Clinic is powered by Travel Legal International.
1: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. A wá ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹ pẹ̀ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
2: La ilaha illallah, la ilaha.
3: Assalamu alaikum. Olugbagbe lawo mi eniyan. Latari virus ta fi eti atojuku kaakiri gboro. Eleyi to nbi ki oke en yo ma dipeta. Ko wa so meji to le fo oko mo garaga. To koja ran ti Olorun ba la lori kore. Lo mu mosalasha lalu barika. Nuru uda to kale si jesha te do sun lere pele ko. Se agbe kale awon wa si gbankan gbe. Nibi ta o ti ma pade awon afa oroko ojo pe ti wo gbo sunna Nabi Muhammad sallallahu alaihi wasallam ye. Gbo ojo jibo Friday laago mesa saago mewa le. Lo pare Dr. Sirajuddin Bilal Al-Asr. Lori Bond FM 92.9 gbogbo alẹ Saturday laago mẹsàgo mẹwa alẹ la ma pade Dr. Sharafadin Gbadebo lori Bond FM 92.9 ọjọ Sunday ni Tescato Naps lori Bond FM 92.9 bakanna nibi ta ti ma pade baba wa Fadla Sheikh Zakiru Lai Shafi laago mẹsan sago mẹwa alẹ naa ni o awọn eto wọnyi la gbe kalẹ lati ma fọ kan wa mo lori kore kọrun ba ala ma pe nuru le udara mosque ni pa alawo ba abi
4: Tinu ba bi pupo musulumi ododo lere pe kilo tumo lati pe ara eni ni musulumi ododo kini opo marun se la mu duro le lori o se se ko je pe sisi pupo ma fun mi ni sibi ka si gbe ni alaafia ni ka si su tele awon ko marun esin silamu to so pe keni mo shahada la ilaha illallah kama ki won ka si marun wa dede kama yan zaka ka gba ramadan ka si sonin ajo lo sile mimo yen hajj sugbon se ri alaafia yen gan opo marun se dar ko yen gan lo so kun fa idi ti imam travels and so se so ni gbo weto kan si ape ni gadi arafa lori bond 92.9 fm ni gbogbo ọjọ́ ẹ̀sìn tí í ṣe Friday ni ìsúná yóò máa wáyé bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ níbi tí Dr. Adétòkùnbọ̀ Abdulsalam yóò ti máa là wá lọ́yẹ̀ lórí bí ìsìláàmù ṣe jẹ́ ẹ̀sìn àlàáfíà àti ohun tí ó pọ̀ márùn-ún ẹ̀sìn ìsìláàmù dúró lé lórí. Láti dá sí ètò lásìkò sí ètò bá ń lọ lọ́wọ́ ẹ pẹ̀ sórí 0706-316-1916 gbadé
5: Ona ru aso ni be lara alagena arambara ni tate ileke ondoko ojopo eto ni be nu akuti eto ogbo to be kolo media concept okan ni mu e ni leyi o
6: mo po tata ajibala gule ma zo pa ni le mi ala
7: mo pe irin isanko kan ni ele simbo igbona ni olorun je ko bi mi da ise adura te mo da ye gba ni kan ba tin bi o yin o se cheyin mo
8: eni to ba so ninu ikusu apuya ko ni
7: awa ta wa lati ipile tora a mo mo megogo
6: omo po tata
9: Gbogbojo Friday, laago mejo apo ale, leto omo Kwara Tata yo ma waye pelu Abdulwasis, Abdin omo to mo kolo, ta o ti ma sagbeyewo awon idagbasoke to wa lawon ilu kokan, pelu awon ipenija to nkoju won. A o ma gbalejo awon ojulowo omo Kwara Tata ni koni Bond FM 92.9 etele wa lori awon social media handles wa @omotomokolo media concept. Efe ka so nipa ilu yin.

What is this magic? I need that magic. I've been

0: kọmọdé kúkú láàrin ọjọ́ tó ń bi sí ọdún márùn lágbàáyé bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó mílíọ̀nù méjì ó lé ní ọgọ́rùn-ún sí mílíọ̀nù méjì ó lé ní ọgọ́rùn-ún mẹ́ta ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín láti orí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù mẹ́tàlélógún lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́n wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀ tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
0: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Àyàfi fún àbẹ̀wò abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò jẹjẹrẹ ojú egbò.
0: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́ ilé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múná dóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7777. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
3: Band FM 92.3.

0: tí mo bá bi púpọ̀ mùsùlùmí òdodo léèrè pé kí ló túmọ̀ láti pe ara ẹni ní mùsùlùmí òdodo kí ni òpó márùn sí láàmú dúró lé lórí ó ṣeéṣe kó jẹ́ pé èsì tí púpọ̀ máa fún mi ní ṣèbí ká ti gbé ní àlàáfíà ni ká sì sùn tẹ́lẹ̀ àwọn òpó márùn ẹ̀sìn sí láàmú tó sọ pé kẹ́lí mo ṣiṣẹ́ adásúlá ilá ilọ́lá ká máa kírun wákàtí márùn wá dédé ká máa yan zaka ká gbọ́ ramadan ká sì sùn ní ìrìnàjò lọ sílẹ̀ mímọ̀ yẹn hajj ṣùgbọ́n ṣe rí àlàáfíà yẹn gan òpó márùn tí ẹ dárúkọ yẹn gan ló ṣokùnfà ìdí tí imam travels and tours ṣe ṣonígbọ̀wọ́ ètò kan tí a pè ní gbadé àràfá lórí bond 92.9 FM ní gbogbo ọjọ́ ẹ̀sì ṣeéṣe Friday ni ìṣúná yóò máa wáyé bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ níbi tí Dr. Adétòkùn Abdulsalam yóò ti máa là wá lọ́yẹ̀ lórí bí Islam ṣe jẹ́ ẹ̀sìn àlàáfíà àti ohun tí òpó márùn-ún ẹ̀sìn Islam dúró lé lórí. Láti dá sí ètò lásìkò sí ètò bá ń lọ lọ́wọ́ ẹ pẹ̀ sórí 0706-316-1916 gbadé
1: Assalamu alaikum. Wani bori ba ti da gbogbo ara ni sun. Lati wa se haji ifokanbalẹ. Imam Travels and Tours Limited. Ni ke ba ni rin ajo. Papa julo ba se mura sile fun haji tin bo lona yi. To fi mo mura ti gbadegba. To gbogbo ti beru Olorun ni won fi ko ni se haji. Opo awon alalaji to ti ba won lo. Lo le ro yi. Se tun je Nigeria le meji to doso lojumo. To fi mo si ara ofe. Ori le ti ojina si haram ni Makkah ati Madina. Ofe le gba Zamzam water. To fi ma so ram ofe. Bo si ati gbadegba. Ati to ilera ofe. E kan si wa loni. Lofisi wa to wa Labuja. Ni suite A50 H&A Plaza Olusegun Obasanjo Way near Exclusive Serene Hotel Bayo District Abuja Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708-778-6486 Ọ́fíìsì wa nípínlẹ̀ Èkó wà ní Shop A107 First Floor Ọgbà Multipurpose Complex Ọgbà Lagos Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ 0708-778-6486 Ìbàdàn a wà ní Number 144 Tomidire Bus Stop Bẹ̀rẹ̀ Òjò Road Ìbàdàn 081-6736-3270 Ẹ̀lẹ́bàwà Ẹ̀pọ̀ lórí Facebook, TikTok àti Instagram pẹ̀lú Imam Travels and Tours Nigeria Limited. Hajj ti ń bọ̀ yìí, àlọ́rẹ́ àbọ̀ ayọ̀ ni The Evening Live.
2: Bismillahi Rahmani Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalam ala ashrafil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Ẹ̀yin ọmọ ìyáwá nínú Islam, a kíra pé a kábọ̀ sí orí ètò wa pẹ̀lú gbọ́lọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ètò náà ni gbadé àràfá eléyìí tí Imam Travels and Tours tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ẹ̀ tí ó máa ń wáyé ní Bond FM eléyìí tí ẹ ti ń gbọ́ wa ní ọjọ́ jímọ̀ ní aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀. Pẹ̀lú ògo ọlọ́ọ̀ba orúkọ tèmi ni Imam Murtada Abiola. A máa bára wa sọ̀rọ̀ àwọn nǹkan tí ó rọ̀ mọ́ hajj tí ó rọ̀ mọ́ umra eléyìí tó jẹ́ pé iṣẹ́ wa ò fi ní jẹ́ àṣejù àbí àṣe ìtó tí a máa mọ ibi ó ní ó yẹ kí a rìn sí èwo ló yẹ kí a ṣe èwo ni ò kí ń ṣe ara ẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn máa ń fi kún gẹ́gẹ́ bí a jẹ́ kí a mọ̀ wípé Imam Travels and Tours Nigeria Limited wọn ni wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò yìí tí ẹ bá fẹ́ bá wa lọ sí umura àbí hajj hajj december ó ṣì wà nílẹ̀ hajj ramadan 2027 eléyìí wà nílẹ̀ ẹni tó bá fẹ́ bá wa lọ sí umura ramadan 2027 kí wọ́n tètè kí wọ́n máa jẹ́ kí ó pẹ́ jù kó tó bá wa fi di december kí wọ́n ti san gbogbo wọn tán umura ramadan 2027 eléyìí ni ó wà nílẹ̀ a gbọ́dọ̀ tún bá ṣe gbogbo ètò kí a ti yanjú ẹ̀ kó tó di december ọdún tí a wà yìí bákan náà umra december eléyìí náà ó ṣì wà nílẹ̀ kí ẹ gba fọ́ọ̀mù wa àwọn tí ẹ bá fẹ́ bá wa lọ tó bá jẹ́ pé ẹ wà ní United States of America ẹ lè pè wá sí orí +972917-2019 Alhaja Oyinade Ọ̀ṣun wọ́n á gbé ìpè yín bákan náà wọ́n á dá yín lóhùn bákan náà ní Canada ẹ lè pè wá sí orí +70977108 16 Alhaja Afsa Sheko ni wọ́n á gbé ìpè yín wọ́n dẹ̀ dá yín lóhùn bákan náà adẹ̀ tún wá pé tó yẹ pé connecting flight ni àwọn aṣojú wa wọ́n á máa dúró dè yín láti gbà yín lálejò láti mú yín lọ bó ẹ ṣe máa rìn tó jẹ́ pé ẹ ní lálàṣe ọlọ́run ò ní dá ẹnìkankan wọn láàmú ètò ní gbadé àràfá lórí Bond FM 92.7 lẹ́yìn tí ó máa ń wáyé ní ọjọ́ jímọ̀ ní aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ ile ti a fe soro lori ele orun le ni ni pe Hajar al-Aswad le ti a mo si okuta ti a ma fi ibi ti a ti ma bere lati se tawaf ibi ti a ti ma pari tawaf ti a ba tin lo ta ba tin yipo kaaba ibi ti a ti ma bere ati ibi ti a ti ma pari si Olorun ba so ninu aya al-Quran ba da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim al-hajj ashhurum ma'lumat faman farada fi inna al-hajj fala rafatha wala fusuka wala jidala fil hajj wa man tafalu min khairin ya'lamu Allah wa tazawwadu fa inna khayra az-zadi at-taqwa wa takuni ya ulul albab Olorun ba so ni aye yi ile ti a fe mu lu nbe ni pe faman farada fi inna al-hajj enikeni to ba ti gbero lati se hajj faman farada fi inna al-hajj en to ba ti ni aniyan lati se hajj nigbati o wa nse alaye le fun imam ibnu kathir wa so pe itumo igbero na ni pe ti yan ba ti wa ninu aso arami ti yan ba ti gbe arami wa se aso yen gogo ni arami abi iram gbo se pe aniyan ti yan ni wi pe bi ti yan ba ti de mi court ti o ba ti da niyan pe ohun ti fe bere ise hajj ele na ni ima gbero lati sise hajj lo ba n pe falaro fasa kuburo si ohun ti oyin loyinbo n pe ni sexual relationship abi intimacy laarin oko ati yawo ele to je eleto ka ma wa so pe eni to je pe ko kin se eleto a wa soro nipa Hajar al-Aswad bawo lo se romo ninu awon ito won je ko ye wa pe okuta yi malaika jibril alayhi salatu wassalam ohun na ni olorun ba azza wa jalla o fi ran si anabi wa ibrahim alayhi salatu wassalam lati le je ki o gbe si igun kaaba ni aye ti o wa won je ko ye wa pe ninu awon onitona so won je on so wi pe okuta yi funfun ni tele nigba to ya be latara ese awon eyan o pada di dudu ṣugbọn eleyi to je ninu sira lati odo anabi wa muhammad sallallahu alaihi wasallam eleyi ti o fi ese rinle eleyi to je pe a le ri eri fun ti a ba lo wo inu qisatul anbiya eleyi ti won ti a mo si the stories of the prophets a ma ri eleyi nbe pe onise nla anabi wa muhammad sallallahu alaihi wasallam nigba ti o di omo odun 15 eleyi ti a mo si 35 years nigba ti awon iran Quraysh ti won tun kaaba ko won wa o wa di ifanfa pe ta lo ma gbe Hajar al-Aswad yen si aye e pada won wa ni pe gbogbo won wa nigbagbo wi pe eni to ba ti wole nisin yo ohun na ni a ma fun ni anfani lati idajo to ba da na ni a ma tele won ni ko pe na ni onise nla anabi sallallahu alaihi wasallam ni ba wole won wa ni oke eni to ma se idajo laarin wa lele won do ni challenge sasala o ani bi ki won mu aso pe ki gbogbo awon iran kankan ki won di aso yen mu ni igun mererin ti aso yen ma ni o wa fo wa re gbe sori aso yen won wa gbogbo won wa papo po won wa gbe si aye ti Hajar al-Aswad gba to wa de be anu sasala ba fi owo re o fi gbe si aye yen won ni pe ki la fe mu ninu ile ni pe ko to di pe anu sasala ko to di pe olorun ba gbe dide ni ojise olorun ba oni won ti mo si eni ti a mo si al-Amin olufokantan eleyi na ki a ma wo bawo lo se ba emi ati eyin mu tori ta ba ni pe a n soro esin ko n se ohun ti yan so jade lenu nikan o na ni a fe ri mu lo bi ko n se pe bawo ni iwa onikaluku wa bawo lo se ri bakan na won je ki a mo wi pe eko to di pe olorun ba azza wa jalla o gbe anabi dide ohun na ni o je pe won ti mo leyan daadaa to je pe to ba te wa gbogbo nkan to ba ti so fun won won ti nigbagbo pe ko ni paro fun won ge bi olorun ba azza wa jalla ba so wa pe wa ma yantiku anil hawa in huwa illa wahyuwa ko ni so nkan ni fe enu bi ko nse ohun ti awo olorun ba ti a ba balase wi pe ki o so bakan na wa je ki a mo wi pe Hajar al-Aswad ti a so fun aye pe a so fun pe o wa ni igun kan to je pe ti a ba fe se tawaf be nu lati ma bere a ma ti ri green light kan ni beside ibe to je pe a ma se Allahu Akbar ibe yen lati ma bere ti a ba wa bere lati ibe yen ti a ba ma fi se tawaf ati a ba ma fi de aye ti a mo si rukun yemin ibe naa ni a ti ma bere si ma se rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina azaba to de pe a tun ma de ajara asiwa yibi gun ti ajara so ti o wa again to bi pe a tun ma bere another counting o wa je ko yi wa pe ninu awon eko ti a fe ki a ko ni ile na ni pe ti a ba wa nse tawaf ko si adua kon pe pato to je pe a ma nse ni ta gugu aska ti o ba mo gugu adua ti o ba mo eyan le ma ka alquran eyan le ma ka awon dua to je pe onise nla sallam ti o ko wa ni aye yi ko to de pe eyan ma pari tawafu to ba ti o nse to fi je pe bi ti o ba ti gugu nkan ti o ba mo ni adua gugu nkan ti o ba mo ni azkar un na ni eyan ma se ko to de pe o ma fi wa de rukun yemin ti ma fi se adua ti a so fun pe robbana atina fi ni asana wa fi li akhirati asana wa qina azaban nar
3: labbaik allahumma labbaik
1: assalamu alaikum wani bori ba ti da gbogbo ara ni sun lati wa se haji ifokanbalẹ imam travels and tours limited ni ke ba ni riajo papa julo ba se mura sile fun haji ti nbo lona yi to fi mo mura ti gbadegba to gbogbo ti beru olohun ni won fi ko ni se haji opo wa lala haji to ti ba won lo lule iroyin se to je nigeria le meji to doso lojumo to fi mo siara ofe ori leti ojuna si haram ni makkah ti madina ofe le gba zamzam water to fi ma se ram ofe wa se ati gbadegba ati nira ofe eko si wa loni office wa to wa labuja ni suite A50 H&A Plaza Olusegun Obasanjo way near exclusive Serene Hotel Royal District Abuja ewe ibanisoro 0708 778 6486 office wa ni ipinle Eko wa ni shop A107 first floor ogba multipurpose complex ogba Lagos ewe ibanisoro Leko 0708 778 6486 Ibadan awani number 144 Temidire bus stop Bere Oje Road Ibadan 0816 7363 3270 and the Bawa Direct or Facebook, TikTok, at Instagram. Pelu Imam Travels and Tours Nigeria Limited. Haji Timboyi Adore Abayoni. The evening live.
2: Akawo si ori eto wa ni ekosi lori eto gbadi arafa ti Imam Travels and Tours ti won se onigbowo e. E bi a tin so fun wa lori ajara laswad. Afe ki a mo iyato to wa laarin Ajara al-Aswad ati Mokomu Ibrahim. Ari pe Mokomu Ibrahim o na ni okuta ti anobi wa Ibrahim alayhi salatu wa salam ti o gbese si to je pe ipa ese o si wa nbe de ni yi. Bo Ajara al-Aswad o ni okuta ni pe won ni ati somo ni ile ti o ti sokale to wa ni igun Kaaba ile ibi to je aye ti a ti ma nbere ti a de ma fi ma npari tawaf ti a ba nse ele je alakoko bakon na awa muslimi a kin sin ajara al-aswad toro le ma wo pe a ke lo de to je pe awon eyan ma struggle lati le je pe won fe fowo kan abi won fe kiss e ko nse pe ohun la nsin abi o ni nkan pataki kan gege bi a se ri ele ninu egba wa to je pe nigbati umar radiyallahu anhu ti o se hajj o wa de aye yen ohun na wa kisi okuta ti a so fun aye onu wa nso pe ajara aswad o ni ore kan to fe ti mo de ni aburu kan to fe se mi sugbon nitori pe mo ri onise nla anabi wa muhammad sallallahu alaihi wasallam ti o se eleyi to je ki emi na ma se eleyi fi di e mule pe okuta yen ko la nsin abi ko si nkan pataki kan to je pe o fe se fun abi ko nse pe onise nla sallallahu alaihi wasallam lo fi eleyi kale to je pe awa no wa ntele iti a tun fe ki amo laarin yen na ni wipe ajara al-aswad ti a so fun wa yi abi kaaba on ko la nsin ke bi ele se wa ninu suratu kureji le ti a man ka ti o wopo pe bara won to be like na shaitani rajim bismillahir rahmanir rahim li ila fi kureji ila fi him rihlata shita'i wa sayf falyabudu rabb hadhal bayt falyabudu esin olohun oba ile yi ko nse kaaba la nsin bi ko nse olohun oba to ni leyi falyabudu rabb hadhal bayt allazi atwama min juhi wa amana min af ele to je pe o gbajumo ti a ma nka ninu aya awon alquran ti a ma nka bakon na o fe ki a mo wi pe I ma so wi pe mo fe fowo kan abi mo fe kisi e tori pe nisi a mo pe ero ma npo ati fenu sibe ati lati gbori sibe pe eyan fe fenu kisi e le ma rorun den fun opolopo awon nkan to je pe o nsele nisin agbodo wa very careful in terms of hygiene ati health implication kiyan ma because enikan le debe nisin yan pe ani àkíyèsí jura wa lọ àbí a máa ń mójútó àwọn nǹkan jura wa lọ elómi lè débẹ̀ nísìnyí kó gbẹnu sí kí ẹ wá ní pé ó ní spiritual implication kan tó fẹ́ ṣe fóun kóun náà débẹ̀ kó gbẹnu sí ṣe pé ó possible kí èèyàn fara kó nǹkan tó yẹ kí èèyàn fara kó èèyàn gbọ́dọ̀ ṣọra ilé láfi jẹ́ kí a fẹ́ kí a mọ̀ wípé òkúta yẹn kọ́ là ń sìn o bókúta yẹn ṣe wà ń bẹ̀ ajára bó ṣe tó bó ṣe ní pàtàkì tó bákan náà kàábà kọ́ là ń sìn faliya abudu rọba azale bet ọlọ́run ọba ọba ilé yìí ọlọ́run ọba tó jẹ́ pé òun gan ló dá ajára sweat òun ló sọ kalẹ̀ òun náà ni à ń sìn kò ń ṣe òkúta bákan náà kò kí ń ṣe kàábà ilé ibi tí a ti wá lọ nínú aya tí a kọ́ kà fún ẹni sura quran 2:197 pé fàlárọ̀ fàtà wà láfùsúkọ̀ wà lájìdálà fi hajj ẹ má ṣe pé bóyá kò sí nǹkan tó ń jẹ́ afẹ́ bá ẹlẹ́tọ̀ọ́ wa ní nǹkan kan ṣe papọ̀ àbí kò dẹ̀ sí wà pòkì kò sí wà disobedience kò sí wà àìgbọràn kí ni ìwà àìgbọràn wọ́n lè máa sọ fún mi pé à kò ń ṣe ọ̀ràn rẹ̀ láti fọwọ́ kan tẹ bá ti nawọ́ sí lọ́ọ̀kan tẹ bá ti ṣe aláwa kan ó ti tó ṣùgbọ́n èlòmíì nínú àwọn ìwà àìgbọràn náà ni pé mo fẹ́ fọwọ́ kan ni bí wọ́n ti fún ní fọ́múlà kan wọ́n ti fún ní nọ́ọ̀kà lẹ́kọ̀ọ́ pé tó bá ti débẹ̀ yẹn o gbọ́dọ̀ sa nọ́ọ̀kà lẹ́kọ̀ọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀mí lè lọ sí nítorí pé ibi tí wọ́n ti sọ pé o fẹ́ fagidi débẹ̀ àwọn kan lágbára jù wá ó ń lágbára jù wọ́gọ́ lọ tó yẹn pé tí ò bá ṣọ́ra wọ́n lè tẹ̀yàn mọ́lẹ̀ ibẹ̀ náà ni ìdẹ́ tó má ti sọ fún wa ẹ máa rá àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀gbẹ́ ẹ débi báyìí nísìn ẹ má débi báyìí nísìn wọ́n lè rí pé èrò yẹn ti pọ̀jù nísìn tó bá lọ fẹ́ gbórí sí wọ́n lè tẹ̀yàn lórí mọ́lẹ̀ ọlọ́run máa yẹ ká rí tó bá lọ tẹ̀yàn lórí mọ́nu bẹ̀ yẹn nǹkan míì ni ó máa ṣẹlẹ̀ gbogbo àwọn eléyìí pé wà láàárọ̀ fàtà wà láfùsúkọ̀ wà láti dá làfi àjì wọ́n ti wá bá wa sọ pé ẹ má ṣe eléyìí o eléyìí ni kẹ́ ẹ ṣe o wá ní pé wà láti dá làfi àjì kò sí àríyànjiyàn pé ẹ dákẹ́ ń bẹ̀ yẹn jàre talẹ̀ ń bá sọ̀rọ̀ àwa ta nímọ̀ sọ̀rọ̀ ẹyin tí ẹ mọ̀ nǹkan kan ẹ wá sọ̀rọ̀ gbogbo eléyìí ọlọ́run bá ní wà láàárọ̀ fàtà wà láfùsúkọ̀ fi àjì wà má ti àfùwá lómi ní xẹ́rì ìyàlámù lọ ọlọ́run bá wá ní pé gbogbo eléyìí tí ẹ bá ṣe ní dáadáa ìyàlámù lọ wàtàzà wádùn fàyínà xẹ́rà zádi takọ ọlọ́run bá ní pé kí a palẹ̀mọ́ ìpalẹ̀mọ́ yẹn náà ló mú gbogbo àwọn àlàyé tí à ń ṣe fúnra wa yìí torí a gbọ́dọ̀ mọ ohun tí a fẹ́ lọ ṣe kó tó di pé a máa di gbá dẹrù wípé à ń lọ sí maka a gbọ́dọ̀ mọ kí la fẹ́ lọ ṣe èwo ló yẹ kí a ṣe èwo ni ò yẹ kí a ṣe èwo ni a máa ṣe tó jẹ́ pé ó máa bọ́ sójú ẹ̀ èwo la máa ṣe tó máa di eléyìí ti di àṣejù o àbí àṣe ètò gbogbo eléyìí náà ni a gbọ́dọ̀ mójútó gẹ́gẹ́ bí a ṣe ń sọ fún wa Imam Travels and Tours Nigeria Limited àwọn ni wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́ yìí bákan náà a sọ fún wa pé Umrah December eléyìí ṣì wà nílẹ̀ bákan náà Umrah Ramadan 2027 ẹnikẹ́ni tó bá fẹ́ bá Imam Travels and Tours lọ a gbọ́dọ̀ ti ṣe gbogbo ètò wa kó ti yanjú kó tó di oṣù December kí Ọlọ́run bá kí ó má ṣe wá ta gbogbo wa ní Adé Àràfà salaamu alaykum.
1: Asalaamu alaikum wọ́n ní borí bá ti dá gbogbo ara ní sunwọ̀n láti wá ṣe hajj ìfọ̀kànbalẹ̀ Imam Travels and Tours Limited ní kẹ́ ẹ bá rìnrìn àjò pàpà jùlọ bá ṣe múra sílẹ̀ fún hajj tí ń bọ̀ lọ́nà yìí tó fi mọ́ múra àtìgbàdégbà tó gbogbo ti bẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń kóni ṣe hajj ọ̀pọ̀ àwọn alálàájì tó ti bá wọn lọ ló lè ròyìn ṣé tó ń jẹ Nàìjíríà lẹ́ẹ̀mejì tó dọ́sọ̀ lójúmọ́ tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ pẹ̀lú ilé tí ò jìnà sí haram ní Makka àti Madina ọ̀fẹ́ lẹ́gbàá Zamzam water tó fi mọ́ aṣọ ìram ọ̀fẹ́ wá sí àtìgbàdégbà àtètè ìlera ọ̀fẹ́ ẹ̀kọ́ sí wa lónìí lọ́fíìsì wa tó wà lábújá ní suite A50 H&A Plaza Olúṣẹ́gun Ọbásanjọ́ way near exclusive Serene Hotel Rio District Abuja ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708 778 6486 ọ́fíìsì wa nípínlẹ̀ Èkó wà ní shop A107 first floor ọgbà multipurpose complex ọgbà Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ 0708 778 6486 Nìbàdàn a wà ní number 144 Temidire bus stop Bẹ̀rẹ̀ Òde road Ìbàdàn 0816736 3270 ẹ̀lẹ́ bá wa dọ́rẹ̀ pọ̀ lórí Facebook TikTok àti Instagram pẹ̀lú Imam Travels and Tours Nigeria Limited hajj ti ń bọ̀ yìí àlọ́re àbọ̀ayọ̀ ni the evening light.
2: Salaamu alaikum tẹlẹ bẹẹ ẹ káàbọ̀ sí orí ètò wa ẹ lè pè wọlé sí orí nọ́mbà yìí 0706 316 1916 0706 316 1916 kí ẹ pè wọlé bí ẹni béèrè àbí abá fẹ́ béèrè béèrè lọ́wọ́ yín gbogbo nǹkan tí a ti sọ fún wa lẹ́ni kí gbogbo pé à ń dé mọ́lẹ̀ pẹ̀lú ọgọ́lọ́mba nínú ẹ̀ náà ni a ti máa ṣe àwọn ìbéèrè wa la máa béèrè lọ́wọ́ yín ẹ jẹ́ kí a gbọ́ ìpè yín tí ẹ bá ti wá pè wọlé ki e kuro ni di radio yin abi ki e yi lole ki ama eti o kin gbo meji ki a ba le gbo ara wa ye imof travels and tours as won pe a ni eto fun lati le seto wa alaikum salam wa rahmatullahi wa barakatuh oruko yin ati bi te tin pe Abdulaziz Hamza Alhamdulillah Alhamdulillah Amin wa yakum Okay kini bere yin abi e fe ka bere lowo yin Okay ibo ni ati man bere tawafa ti bo la man pare si si abade de ru kunu yemin ti a so fun wa yi kini a man so lati beyen de aye ajara laswa Ibo la ti man bere tawaf ibo la man pare esi Ah okay e ma ba wa be tubo Aso fun pe Wa alaikum salam wa rahmatullah Aje ki a ma o de awon nkan ti aso fun Hello Hello Ajibike Kamoru Se gbo ibere ti a bere Oya e fun ni down egba bula ma pare si oruko yin ajibike lati suru lere okay e se won ma ba be tubo ti a ba ti pe wole je ki a yi radio wa lo sile ma je ki a fi a koko sofo ki a soruko wa ati bi ti a tin pe bakon wa alaikum salam wa barakatuh yusuf olaleko alakoko okay kini pataki ajarale aswaj ninu ise a ti se Okay, kini umoro de la anu kini o so nipa adara la swa nipa ti o de aye yin ati so ni egba e ma ba be tubo hello assalamu alaikum talo alori la ati oruko yin ati bi te tin pe oruko yin ati bi te tin pe hello assalamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh oruko yin bi te tin pe okay sise hello se gbo ibere wa Oya kini pataki ajara laswat at kini umar radiyallahu anhu umar bin khattab sahabi anabi sallallahu alaihi wasallam kilo so khalifa elekeji sallallahu alaihi wasallam jazakumullahu khaira eshun ema baba itubo hello talo wa lori la hello salam alaikum hello aso fun wi pe ajara laswaji o fe di ifanfa sile laarin awon iran kureshi to je pe fun ra onwa ni pe eni to ba wole no ni o ma se olulaja lo ma so bawo ni awon se ma se aje ki hello talo wa lori la hello to je pe nitori wipe won ti mo anabi wa mosala sala won ti mo leyan dada won ti mo ni oni wa rere won ti mo len to je pe ko kin jamba mo na ele je awon nkan to je pe awa na agbodo fi kun iwa wa to je pe won mo wa ni eyan ore ko ti gba ta ba bere si ma won ma soro esi fa won ya ma wo pe ta lo n ba wa soro yi won ti ri iwa won ti ri wa dada lara wa bakon na so fun pe hello hello aso fun pe ti a ba de aye ajala swaji ko n se ton don ni pe agbodo gborisi abi agbodo fi enu kan ti a ba ti fo si lo lato kan bayi ta ba ti si allah akbar won ni iyin na ti to ko ma di pe nkan ti a fe ko sele a wa sele bakon na ninu awon nkan ti a je ki a mo na ni bi pe a ki struggle o de bi pe ka ma ja awon eyan lebo ka ma ti awon eyan hello hello wa alaikum salam hello ta lo soro oruko yin bi ta tin ibrahim olaleko okay e so fu akila so nipa ajana laswad pataki e hello kila so nipa ajana laswad kini pataki e she emba betubo lati bere o da eh si pelu wa o sese join ni eto ni sese join ni okay sir pelu ko lowo ba e je ki a kan salaye fu ade e ko to di pe a ma fi atagba eto na fi pamo ti bi ose to bo a soro nipa ajara swat a so bawo ni igun ibulati ba nbere tawaf ibulati ma pare ta ba ti wa de rukun ye mi ni aso wa gba ma bere ropan ati na fidi ni asara a de ki amo pe ko si formula kan pataki abi adura kan fun tawaf bi ko nse gbogbo askar gbogbo adura ti abamo na ni ale ma se bakon na ale ka alquran te ba se tawaf agbodo se kia kia agbodo je ki eleyi ki o fu waro tori pe onu channel of samson wa pe tawaf o wi pe bi irun na ni bakon na pelu olorun ba oruko mi ni imam rutada ti mo wa lori eto leni bakon na awon olowo botin wa nile agodo awon na ni alaja fozia salako soni ati awon mama wa oritoke omo bibi adeniji awon doctor abdulsalam adetokunbo ki olorun ba ki o ba wa so pada bi laya atalafia assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

adu ko fun olorun oba aki anki oba ti kiki ateyin to si baba wa na oba to se ipe la mu ye le duwa la mu yu lad gege bo ti so fun na alquran wa bo ti so fun na bo muhammad be ko ma so gugu aye pe ohun ohun obi en kankan si bi ohun wa la mu ye kun lahu kufuwan ahad ẹni ìwà àjọ ọlọ́run kò sí ní ìròyìn ọlọ́run akí ọba wa yìí ìkẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run kó máa bá nẹ́bí wa muhammad àbá umar ya rabbi sọ́lẹ̀ alá muhammad wọ́n sẹ́yìn yìí sáàdà àti nàbí yìí muhammad tọ́ha olúwa ó wá ṣe àlékún kí àlékún gẹ̀ kẹ́mi ẹ ẹwú ẹ ọ̀rẹ́ ẹ nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam ashaku bori asalatu ogun wa ti won ti lo olorun ba mu lade ba won baba wa ti won da ijo yin le won pe ogoji odun atodun kan 41 years ti won ti lo bolon ni July 21 kolon ko ba mu lade ba won ko mu lade adua lade sara kolon ma sha ba tun mo ba mu ba won innamal maru hadithun ba'dahu gbogbo èèyàn pátápátá ìtàn ni wá ìtàn la máa dà kìí ṣe ìgbà tí èèyàn bá kúrò láyé nìkan ní ó di tàn ojú ayé ẹ náà ló ti máa rí nǹkan ń pè é ojú ayé ẹ náà ló ti máa mọ ibi tó ń lọ àti mọ owó èèyàn tó jẹ àwọn èèyàn ń sá fún ẹ ń pè ọrẹ níbi ó tún múra sí ẹnìkan kan ní ṣàdúrà fún ẹ tó bá kú ìwọ náà kúkú mọ kúrò lẹni tó ṣeré fún ò dá lọdọ ẹnìkan kan ọdọ ara ẹnìkan ló ti dá wàá rí ìwọ náà mọ̀ pé gbìyànjú lọ́dọ̀ àwọn èèyàn ló tẹ̀ já sí pé kànúùdù ló pọ̀ jù lọ́dọ̀ àwọn èèyàn ìwọ náà wàá rí gbogbo ibi táwọn ọmọ bá rìn sí tàbá rí dáadáa kan á máa fi wéwèé tí bàbá wa náà ṣe fún èèyàn bẹ́ẹ̀ ló lọ́hùn pin fún gbogbo kálukú bàbá rore kan bìkan ni bàbá rẹ̀ ti ṣerú nǹkan báyìí fún èèyàn rí tó túmọ̀ sí pé èyí tí bàbá yẹn ṣe làwọn náà rí kọ́lọ́ jẹ́ káà náà rí nǹkan rí fílẹ̀ fún ọmọ bàbá sheikh adam abdullahi alayhi lórí ọlọrun bá yọmísùn bàbá tí wọn kó bàbá gan ní ẹkọ kéwú bàbá sheikh ahmad tijani awolenge sheu saki bàbá ọlọrun bá yọmísùn bàbá sheikh adam abdullahi alayhi lórí ọlọrun bá yọmísùn òfìkà gbọn ẹni ọlọrun bisimilayi kúlú wọlọ ogun àtọ kúlẹ àfa fún ọlọrun bá lọrọ ẹni ọlọrun jẹ ọmọ wa dáadáa bàbá àfa àgbà fọdí ìlọtọ sheikh muhammad habibullahi adam abdullahi alayhi lórí mudiru merkez ọlọrun bá ṣe àlékún àánú ọfaafa wa ọlọrun má fara ni ọlọrun má dá wọn láàmú àwọn ọmọ tó lọrun fún wọn náà báwọn ti dúró pé ẹyin bàbá àwọn ní bàjẹ́ kẹ́mi tí wọ́n tó gbùngbùngbùn kí àwọn ọmọ sóríire jọun gan náà lọ ọlọrun má ṣàṣe bẹ́ẹ̀ wọn náà dúró tí wọn náà dúró wọn ṣàbá ṣàlékún àlàáfíà ọfaafa wa bàbá agboola ọlọrun bá ṣe bẹ́ẹ̀ fún wọn bàbá ṣèkàbìlẹ̀ kí ni gẹ́gẹ́ ọlọrun bá ṣe bẹ́ẹ̀ fún wọn ọlọrun mọ́ fara mìíràn

na akaiwa na ọlọ nje ko yi awa muslimi o shala yo ti fun alquran awon en to ma dun won gba mi na ni pe awon elomi na ninu islam o ti gbagbe nti ọlọrun wi e wahala to wa lori internet ka ke tiktok facebook gbogbo e lori pa won kan condemn awa muslimi de ba ri elomi to lo fe jade debate e pada ri pe imo to fe fi ba won debate ko pesare o na gbiyanju e to na mo niyan o gbogbo debate to wa lo kaakiri ni gbogbo aye ta won lo gaga laarin awa yoruba to lo kaakiri e ri pa won fan la la mi o da si won da to ke dada e lo bi wa o kawe dada o ti ka o ti ye koja ko ma ba elomi jiyan because wa fe ba yan jiyan gba mi bi yan ba wa very very careful nto mo o le ma mo nto gba o le ma gba a kan ko si yonu lasan to ma wa o emi kini yo ye wa le se nla ori ke se ri ori ki ko le ni ti ke yen emi wa eni to ko fun ara lo mo nkan to gba lero to fi ko ba ko le lo nkan pe poetry elomi nje ti me ba je lo ko iwo ti me wa ba je ti nkan kan si to wa fe tumo to ni nto wiri ko le ye dada afon to ba ko lo le mo to gba lero e en to ba rin ninu islam dada yeke yeke o lo le salaye oro ekeji eni to lohun o gba fun to lohun o gba esin egbo ki lo mba debate si iza na to ko se fi u fa la tujib u fa khairun min ijabati i sukut what is silence is the best answer for a ẹni tí ti ojọ́ ti ẹ ẹni tó ṣe gbé tó bá ṣàlàyé ọ̀rọ̀ kò lè yé alukurani tá à ń wú yìí náà ó ní ọba ṣe adam abdul alayalori bàbá ni ẹni tó wá fẹ́ tú alukurani tó wá fẹ́ nímọ̀ nípa alukurani kó kọ́kọ́ lọ ní ìmọ̀ subject 16 àwọn subject kan wà tá à ń kà ní kẹ̀kẹ́ ènìyàn lè kéw ẹlòmíì lọ lè kéw ẹ̀rọ òkú ni ìlànà lọ́mọ tó ń ṣe wọ́n lé mi ẹ̀lúnkan da ọmọ lè ké torí pé kò sówó tí ó fẹ́ràn ilé òwe ni wọ́n lé wọn kan ẹ̀rẹ̀ sí kan ìwò kan lọ lè ké lọ́fẹ́ wọn wọn gbú púpọ̀ láàrin ọmọ lè ké gan fún ààrẹ púpọ̀ wọn fún àwọn ẹ̀yẹ náà ń tráyò fún ara náà mọ orí ẹlòmíì tájọ jẹ́ classmate lè ké cosmate ń bò mí tẹmọ wọn pé èyí ṣe wáyà àkú yàrá yìí sọ̀tẹ̀ bá pàdé mí náà lọ́nà tó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n rán kí lẹ̀yìn ọmọ rí láàrẹ ẹ níwọ̀n yìí pé ẹgbẹ́ kan wà láàrẹ tí blood tonic yìí mo ti gbàgbé orúkọ ẹ kò lè fọ́ àfààní ọlọ́run tọ́lọ́ ọlọ́run náà lọ sọ pé ẹni tó ń bá fi mọ̀nà ló mọ̀nà ẹni tí ò bá mọ̀nà kò mọ̀nà ní bàbá bàbá nẹ́bí ó dúró tà nẹ́bí ó dúró ti tọ́ tí islam fi gòkè tó ṣe islam nàìjíríà ibi tó ti le jù àmọ́ kò ṣe islam yẹn tá a la fẹ́ blame àwọn ará àtàtà náà fi pàdé lọ́nà kíákíá náà gbà kí ló wá dé tó ṣe wípé àwọn tó wá tọ́tọ́ bí tọ́tọ́ tó tún wá ń dáàbò bò islam mọ́ lọ́wọ́ wọn wá gba islam yẹn ọlọ́run sọ́lá náà kan ní pé ìnáka làǹtáhàdì man hababt wàlákin mọ́lá ìyáhàdì man yọ̀ṣà ó lè fẹnu lọ́n tó bá wọn rẹ̀ ànábì o àyàfi ẹni tí ọlọ́run bá fi mọ̀nà ó fi dá sí pé ẹlòmíì náà tó lóun ṣe islam àbúfọ ṣe wá sí fáwọn èèyàn ó lè múlé kókókó gbogbo àwọn tó lọ́n pààyàn torí islam wọn pààyàn torí islam o wọn ń pààyàn nítorí pé apààyàn ni wọn ni ìran kíran náà ti wá bẹẹ ìran náà fi gbogbo ẹnu sọ gbogbo àwọn tó ń hate tó ń hate yẹn lẹ́sìn kejì nígbà nìkan ṣẹ̀sìn kan lọ́wọ́ torí ẹ̀ hate yẹ ìran náà kọ o nǹkan wà lára ẹ tí ò kú ò lára ẹ ló kọ̀ sí ẹ wọn ò fún kálukú lálàáfíà nígbà tó ń force àwọn èèyàn láti ṣe islam òun kọ torí islam gangan sọ máa wípé kò sí ìjẹ ní ń pa ó gbọdọ̀ má ṣe òun lè sìn ó gbọdọ̀ má ṣe gbá ó gbọdọ̀ má ṣàwò alukurani ò sọ bẹ́ẹ̀ fún wa ó ní bọ́lọ́hún ṣe ń sọ̀rọ̀ ó láwọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó lọ́hún fi ń sọ̀rọ̀ ó sì ní mí tó ṣe pé ànábì kan máa ronú nípa ẹni

Why are the different Nabu Muhammad sallallahu alayhi wa sallam? That this message got different. Bushiri. Or I mean, why my abbey in the way? Be all in Koshu. You don't know long. Thomas, no abbey, and maybe be a. Or on Koshu. But in Koshu, Beno. Or yes, Alunaka. Amul Mahid. Or on the umber abbey in the way. Mumpa and Koshu. Kilo bi je nse nkan osun yen kilo ko note kilo won ba so won gba egbin ni fa'tazulun nisa fil mahid to bi ba nse nkan osun oko e ko gbodo basun egbin ni jo se tan olorun fi ke obirin loto lo mo gbe engine to gbe sinu kaluku olorun ma je ka okunrin be si nse nkan osun o ti yiwo yen olorun mo engine to gbe sinu kaluku okunrin obirin ni on le monte un fol à la on. Alors, mi, on va bien, n'a bio, alors, tu fais un answer, côté de bon, une question, n'est bon. Si vous vous d'accord, n'est pas, je m'en, ok, ici, quoi, alors, d'un, elle est si qu'est-ce que t'as, t'as un bâle, monsieur, bon, quand les bâles, eh, on ne te pas, je vois, je suis modèle, tu ne te pas, je suis et quand t'as un bâle, je suis ma bâle, hein, on ne te pas, moi, wọ́n ní kò gbọ́dọ̀ súnmọ́ bí nǹkan míì táwọn ń ṣe o wọ́n ní táwọn bá ń ṣe yẹn ó máa bàjẹ́ ibi tán ti rí ti wọn aláwọ̀ alẹ́ àmọ́ kùnrin ní sọ fáwọn òwò àti pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù kò ní kírun bó ń gbà rẹ̀ kò ní kírun bó ń ṣe nǹkan oṣù kò ní kírun bó bá ń gbà rẹ̀ náà kò ní ṣe tó bá ń ṣe nǹkan oṣù kò ní dìkó gbà rẹ̀ ó pọ̀ tọ́lọ́run ṣàlàyé tiwa fún wa tó bá mọ tiwa yìí dáadáa wàláhì tàláhì kò sí question kankan tẹ́nìkan máa gbéra tó máa fi wà lákòjúwe tàbátí àdá nínú alukur'an ọlọ́run tàbátí àdá abi láàbí wà tàbá mà agbóná anuhu màlúhu wà má kásáb ọlọ́run egbé ṣé nǹkan líle gbé tàbátí àdá egbé kó máa bá ọwọ́ àbí láàbí méjèèjì wà tàbá ọwọ́ ẹ̀gan òfò kó máa bá ṣe mà pépè ní méjèèjì àtẹ̀gbé àtòfò ọlọ́run mà agbóná anuhu màlúhu wà má kásábà o to ni ati gbogbo to se ko loro loro ko ma jiya olo o ti pe boya mo se wo secondary school jona olo ni ore wa ni lo ba de lo ba ni why ton fi tabati ada kiun o le pe ni na ko da to ti mo ke wa bi sala yoro de se amon e si to lo ni ki fun jona olo o se pe titi bi sin na e si en na ko ye ko bo lati fi da ro ni be lohun ni pe wọ́n kò bá ju ìpè lọ èyí tó lọ́wọ́ ká fi kí wọn nìyẹn wọ́n kó kà kó jẹ́ ìtàn tó báwọn kan náà ń sọ ọ́ sí pé ìtàn ló kún náà ìtàn ló fi ń kí wọn sórí ìtàn yẹn ọ̀nà tó gbà á bá nabi muhammad sallallahu alaihi wasallam ọ̀nà mímọ́ ni holiest you can agree with me and disagree there is no problem èmi agree gẹ́gẹ́ bí doctrine ni èyí tí mo gbàgbọ́ nìyẹn èyí tí christian gbàgbọ́ tó dúlẹ̀ ní wọn báyìí ó wà ohun tó oníṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ tó ní ọlọ́run má jọ kó ń kírun láyéláyé ẹni ò sì ní bàjá ó wà lẹ́mìí ẹ̀ wà lára ẹ̀ ẹni tó kù ń bẹ̀ tó gba islam òun ló máa ń torí o ó sì wọn ọlọ́run ẹni tó sì jókòó sí islam náà òun ọlọ́run tó rẹ̀ bá tó ní wá ló ti sọ fún wa yìí pé ó ní wàlọ́ ṣá arábùkà lájà alá nasa ọmọtàn wàhídàtà nítorí wọn mú ọlọ́run wọn sọ lọ́fà ní muhammad kálọ́ fẹ́ẹ́ni kò bá ṣe ìgbàlẹ̀ ẹ̀kan àti mùsùlùmí àti nǹkan mùsùlùmí gbígbà ara ṣe làwọn ọ̀gá lúnà mọ́kútẹ́lì fíìm àwọn ọlọ́run sọ pé a níyẹ àníbò àmọ́ máa yá pa wà gbà báyìí ní ọjà báyìí ṣé islam àti christianity pẹ̀lú àwọn arábà nbílà làǹdà sínú báyìí ẹ̀sìn tó wà ní india ẹ̀sìn tó wà ní china ó gbogbo gbogbo yìí lọ àwọn ọba tó ní àwa sọ fún wa yìí pé bó ṣe máa rí rèé sọkí wa ni fẹ́ báyàn jà fún gbogbo ìgbà tánàbí muhammad jà pátápátá ìyá defensive war ló ṣe ló jà ó ń wí tiẹ̀ ẹ rà sọ dogun mọ lọwọ ṣé kó wá káwọ ọrọ ni ó sọrọ yẹn gbogbo àtìgbù ẹ wọn ní kò kọ tòsí sí tí etí ọ̀tún yẹn bá di lásìkò yẹn ó tán yẹn o tó bá kọ tòsí náà tó dúdú de pa àfà wọn bá ń pè mr alágbájá mr alágbájá mr alágbájá ọmọ fọ́ọ̀tẹ́ ẹni o wọn bá náà fẹ́ lọ pa ẹ́ ẹ
le bon mo ah gba le mi ati gbo ta ya ah eh bon gba ton so o ta si mo le ti mo fe pa won awon gba to lo ba de ti ni ko fe ti are gbo awon so fun aye pe esin wa ko se esin jagiri jagan esin wa ko se esin o gbogbo ba se mo opopo muslimi mi se ah ti mo islamu daada o da bi ta fa ba so ni pe lemi o mo to nge se ka adam to tan to mo elemi kan keun ni o kan re ha ni o kan ko mo ka zimi message si baba ife pass fun gba ye ko ye so en ta lo mbare ma ni nkan ma ye lo ma ye en ti o ba ni ye ko ye ko ni ye ba fa mu na asu le mana olorun ni o mo mo agbo fun anabi so mana lagbo ye agbo ye wa re ti o ba ti si lodo yan ba kan ma se wahala ìgbà kí mùsùlùmí gan jókòó gẹ́gẹ́ kò lè tó láàrin ẹlẹ́sìn tẹ́lẹ̀ ó sọ lẹ́ẹ̀kan ìdí tọ́pọ̀lọpọ̀ mí ìbẹ̀lẹ̀mí fi dákẹ́ ṣe gbogbo tó wà ń ta sí àwọn wí ìgbà táwà ń lè kí àfa wa ṣe kàbí lè kí ní gẹ́gẹ́ wọ́n ra ìwé kan kódà àwọn èèyàn tí ì sọ nǹkan kan ní gbogbo bá ń sọ ń bọ̀ wọn sí ọ̀hún pé ọkùnrin ní jí jẹ́ owó kìíní kan bí mo ṣe àbí kìlẹ̀ wọn gbogbo tó sọ pátápátá nípa islam láti fi condemn islam àwọn afáàmì ti jáde kan ti kọ ìmọye ìwé rejoinder láti fi fún padà pé wọn rè kò yé ẹni ẹgbẹ́ ló ṣe wà ẹni ò lè bú kírísítẹ́nù ìdí ni wípé mélòó ni mo mọ̀ ń pa àǹtí báàbù sọ ẹ̀ ṣe é rí gbogbo iléèwé tí mo lọ pátápátá lẹ́yìn ìta ọkọ̀ lọ skul ẹ̀ ní primary school wọn ti kọ́ ní abá ti ń bọ ní ọ̀run kábọ̀ forúkọ rẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀yìn náà bàtà àdàgọ́mọ ṣe jókòó pé bàbá wa tó ń bẹ lọ́rùn kò yíra ń jẹ́ràn ọlọ́run pé kí ni wọ́n tún wá our father who art in heaven gbogbo ń tọ́ ń gbé yẹn nígbà tá a dàgbà èyí tó pọ́ lọ́run kọ́kọ́ ta sí mi lẹ́mìí ni pé má fà wá sínú àdánwò ṣe pé bàbá àdúrà ni ọlọ́run má fà sínú àdánwò bí wọ́n bá bọ́ inú àdánwò rè kò ní bí ọlọ́run fọ́ta ẹ̀ ó fà ní gbà wá lọ́wọ́ bìlísì ṣé nǹkan rí ni bìlísì torí ìjọba ń tiẹ̀ agbára ń tiẹ̀ eléyìí máa bá láàka ìmọ̀ ọlọ́run má fà sínú àdánwò kódà bẹ́yẹn ń ṣàdúrà ẹ̀ lásán tó ò gbé láti bẹ̀rẹ̀ pé ọlọ́run wọ́n ló ní mí o wọ́n ló mọ̀ mí o wọ́n ló mọ̀ má fà mí sínú àdánwò gbà mí lọ́wọ́ bìlísì o ṣé bọ́ọ̀ láṣà ó tóbi láì mìíràn ṣe tánì rẹ gíìmù sí ìsìláàmù gangan fún ààrẹ gba mùsùlùmí jẹ́ kó yé wa yékéyéké kó yé wa dáadáa ọmọ kan wà àfa àwọn ọlọ́rẹ́ tèmi mo máa ń lọ wò ó lásìkò tó bá ń kọ́ ké nígbà tí mo bá ara yìí ó wà nílùú òyìnbó ẹ̀ gbogbo tí ò dá ló máa ń sẹ́ǹdì gbogbo ibi tẹ́lẹ̀ mi ti ń bí islam kí n ṣe gbogbo ẹ̀ mo ti ké kọjá gbogbo tó ń sẹ́ǹdì yìí owó ló ṣẹ̀ṣẹ̀ wọ́ ní ilé yìí máa pè níjọ́ ọkàn mú nìwọ mú ní òun gba àwẹ̀ péré láyé nígbà tí mo ti mọ̀ ẹ́ ó ní náà ìgbà tó wá kékeré mu ìrẹ́ burúkú tó máa pa ni ó kéré ò pé ń kékeré àbí òní làákà london yìí sí mo ti mọ̀ ẹ́ ṣe ti lé lọ́dún márùn mi ò kò ní àwẹ̀ 13 ló gbà mi ò kò ní gba 5 ẹ̀wọ̀n inú 30 ṣé o ti fẹ́ẹ̀lì fún ara ẹ̀ gan kò ti ẹ̀ gba 15 mo ní ìlú olúmọ adéṣe wọn sọ pé o máa condemn islam mọ́ mi lọ́wọ́ àwọn ilé ọlọ́pàá èmi àti ẹ̀kọ́ ó ní kò sí nǹkan kan ní islam àwọn ọ̀rẹ́ kan wá wálé láti uk náà mo wá rà yín ní ikò yìí àjọ ń sọ̀rọ̀ wọ́n ń lágbájá ń kọ̀ oríṣi mo mọ̀ ni a mú ni mo ti lórí status ìwé ẹ̀yìn mo rí ẹ lọ́wọ́ ní àwòkà àwọn náà jọ ń gbé mi ọ̀dọ̀ àwọn ìjìnà sí àwọn ní uk níbẹ̀ wá ní kò máa ṣe islam kò máa ṣe gbákò ìṣàwọ̀ mọ̀ mo ní mo mọ̀ ọlọ́run náà ló darí ẹ lọ́dọ̀ ni ṣé n tó ẹgbẹ́ yìí tó sọ nìyẹn mo ní kristẹl lẹ́yìn sìn òun pèrè mùsùlùmí báyìí ní ìmúlẹ̀ àtìgbà tí wọ́n ti wà nínú mọ̀kúmá lọ church of the church yẹlẹ̀ òun gẹ́gẹ́ tẹ́ ti gbọ́dọ̀ ṣe oríire mùsùlùmí rí ọ́nà ara khalas àwọn adélé wọn ni alágbájá àti lágbájá wọn náà gẹ́gẹ́ ó ní kí n mọ́ sọ pé mo mọ ló bá ní òun máa jẹ́ fẹ́ bẹ̀rẹ̀ níṣẹ́ kan mo ní kí níṣẹ́ náà tí wọ́n bá ti ń bọ̀ lé kí n ó kọ́ ní ṣé mo ròyìn ọmọ tó ń jẹ́ fún wọn mo ní fún kí nìyẹn wọ́n ti gbé ọ̀rẹ́ àtijọ́ńdà lọ́hùn táwọn ti yẹ ẹnìkan dá fún kò dá fún òun aláhùn àlà wọ́n á sọ wípé wọ́n náà ní kò lọ sọ fún wọn bó bá ti tó òun tèmi pẹ̀lú wọn bẹ̀ ó wá ní wọ́n ti ọ̀fẹ́ sọ mi tí wọ́n bá ti ń bọ̀ yìí o tóun ń bá wọn hàn tún fún ọmọ òun ó kàn fi hàn tún ránṣẹ́ ìmọ̀ ni ó dàbí pé àìsàn ṣe é kò ń ṣe ọ̀rẹ́ ìsìn ló bẹ̀ ẹgbẹ́ ló ń ṣe ìs ó dẹ̀ lóògbé agbọ́mọ́
ó ní òun yẹ jẹ́ ẹ̀kọ́ ló sọ ó ń bá wọn ni ìnáwó wà láre ọlọ́run ó fún ẹ lálàáfíà ṣe ẹgbẹ́ kò tí iye tó bá tún iye tán náà ó tún wà bẹ̀rẹ̀ hàn tú tí ó sì náà hàn mọ́ oríṣiríṣi ló ti kúrẹ̀ oríṣiríṣi ló ti gbélé mùsùlùmí lọ́wọ́ káà náà lọ mọ ohun tá à ń ṣe àkọ́kọ́ gbogbo àáfàá tá a fẹ́ sorúkọ ọmọ tá a bá mọ̀ tún mọ orúkọ ọmọ yẹn ẹgbẹ́ ka ẹ má jà sọ ọmọ ọgbẹ́ orúkọ ọmọ kan wá bá mi lásà láti wá mo ní kí ni tún mọ orúkọ yìí wọ́n yàn mẹ́ta ló bèrè lọ́wọ́ àfáà yìí kọ́tọ̀ ní tá a fà ń wí oníṣẹ́ríṣẹ́ ẹnìkan nínú àwọn tó ń takò islam yìí jamiu náà sọ ó wá ṣe ìpè lórí social media ó láàfáà tó sorúkọ kò ní yẹ ó ṣe tí ò sọ tán ó látàwọn ọmọ ẹgbẹ̀tàn àáfáà bá gbé ṣé wà lára ń bẹ ó nítorí jamiu náà sọ jamiu tó ṣe yí pé bóyàn bá ní iléeṣẹ́ ńlá àbí fẹ́ kí nǹkan ọ̀hún kún tá a bá jókòó tá a bá sáyá jamiu ní yẹn nǹkan tó ẹ̀ ká sá tá a fi wà á sí ní fi nẹ́ẹ̀sì bí hajj àtúkà rẹ̀ jáàlẹ́ wà á lọ kó ẹgbẹ̀ ọ̀mírí àti iná mi kó lè fagira àmì tàbí ṣe kó jùlọ ẹ̀ èrú mọ́ máa wọ bẹ̀ yẹn ní kíákíá lẹ́ẹ̀kan náà wọ́n tó ṣe pé ó ní wọ́n mọ̀ yí pé ọmọ ọ̀dọ̀ tó ń kó nǹkan jọ náà ń pè ní jamiu ipò ẹrú tó ń kó nǹkan jọ náà ń pè bẹ́ẹ̀ ọ̀rí donas gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó lóun ṣe dìde tàbáwọn tó wà lórí social media jàmọ́ ẹni tí ò mọ̀ pa islam ló ń sọ̀rọ̀ ẹni tí ò mọ̀ báìbù dáadáa ló ń sọ̀rọ̀ ẹni tí ò mọ̀ ìṣẹ̀ṣẹ̀ dáadáa ló ń sọ̀rọ̀ ẹ má yẹ káwọn èèyàn ja ọ̀dẹ gullible followers torí wọn sọ pé islam ọ̀dà bẹ́ẹ̀ ni ẹlòmíì náà tán bá lágbájú ọ̀dà wọn náà ni kò dá ṣọ́mọ dáadáa kò mọ̀ bí òun lọ́lọ́run rán sí wọn pẹ̀lú ọlọ́run fọ́rí rán sí wọn láti bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ẹ̀ láti máa wọ òkú lọ́rọ̀ tí ó kàn án àwọn yorùbá yá máa ṣe bí ẹni tó pẹ̀lú ọdúdú ni má jà máa ṣe bẹ́ẹ̀ mọ́ ẹni ẹ̀wù tó kọjá àánú àṣìláhùn tí wọ́n ń lò pé orúkọ ni muhammad jami ó tún sọ ní kò sí ibi tátúláhùn tí ní kí wọ́n ṣáájú àmì alukur'an ọba tó ní ọdọ ọrọ gbákùn kàdàrú àwọn akófòyà àìmọye ibi tọ́lọ̀ ti bí a gbẹ̀ wọn nínú alukur'an ká ṣáájú à ṣe ipá ìmọ̀ kan náà ẹlòmíì náà dé mi ó kọ sí ibi tọ́lọ̀ tí kò ṣáájú àmì alukur'an ẹni yóò ṣe títí ó tún ṣe pẹ̀lú àwọn christians lẹ́yìn bẹ́ẹ̀ náà sọ pé jésù ń bọ̀ wá ó ń ṣe rí pé wọ́n ti yí ó ṣe máa sọ bẹ́ẹ̀ fún wọn yìí christianity wa àwọn jókòó ara gẹ́gẹ́ wọ́n lórí wọn yìí ṣé ẹni kó fura sí o ọpọlọ ẹni kó fura sí o ọpọlọpọ mọ alukur'an dáadáa ẹni yìí ó ń wọlé ní náà ni ó ní ẹlòmíì lọ fi 1 million 2 million ṣe ìlú náà fọmọ ẹ ó ní kó lọ fi kọ́ṣẹ́ kò bá bẹ́ẹ̀ ká wọ́n á wo òun gangan fún ara rẹ̀ aṣọ tó wọ̀ tó fi ń sọ̀rọ̀ yìí gbogbo ohun tó ń ṣe ìlú náà fọmọ kò sẹ́ńtò wọlé aṣọ yẹn tòun kò láṣọ rí lára kéèyàn bá lọ gẹrun wọn bá yọ ṣéèpù sórí ẹ nínú ìfi bíléèdì fati ẹ fúnra rẹ ni ọlọrun ló mọ lápábì kan sáwọnú lápábì kan já ihun ní eléyìí ó dàbí pé àlàáfíà rẹ ò sí ń tòsí o bákan náà ó ní gbogbo ohun tó bá ṣe fá ilé ò ní jóni lébi tí wọn kó fáyẹn sí èyí tó gbèsè rí ọlọrun mùsùlùmí ń pariwo nípa pé alukur'an kan ìní tí ilé ò tètè gbé débẹ tẹlẹ gbé alukur'an yẹn kó ìsọkúsọ ní gbogbo ẹ àwa mùsùlùmí náà káwa náà ṣọrọ sọ ká ṣọrọ sọ pàtó àfa ìṣeráàsì torí ogun àbákò ní bẹ́ńbẹ́ òfò ní bẹ́ńbẹ́ kínkankínkan ní bẹ́ńbẹ́ èyí tí wọ́n náà sọ yìí ó yìí máa ìṣàlàyé ẹ̀sìn tí ó tán tó ti ń ṣépè láwọn èèyàn kan àwọn náà ní gbọ́ kí ni wọ́n dùn àwọn náà ṣépè padà kọ́lọ́ máa fi rábù islam kọ́lọ́ máa fi islam náà bu wa kọ́lọ́ ń ṣàlékún àánú àlékún dáadáa fún ẹnì kọ̀ọ̀kan ara ọlá àti tòbí ọlọ́run ẹni tó ń ṣerú pẹ̀lú ètò yìí ọ̀nà bá a ṣàlékún àánú ẹ̀fún àtàwọn náà gbogbo títí tó ń gbẹ́ngbá pátá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.

0: gẹ́gẹ́ lago méje alẹ́ lù ẹ̀kalẹ́ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyìn láti iléeṣẹ́ Bond FM 92.9 ẹ̀ka ti rédíò nàìjíríà àtàwà nílùú onígbòǹgbò níkẹjà àmọ́ ṣáájú àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ìpínlẹ̀ èkó yóò ṣe àgbélárugẹ ètò ìgbòkègbodò ọkọ̀ pẹ̀lú àwọn ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì cng àti ọkọ̀ ẹlẹ́tíríkì wọ́n sì ti gbóhùntarìgì eléré òṣèré olú jacobs ni wọ́n ti sin báyìí àjọ united nations ní ó lé ní 5,000 àwọn èèyàn tó ti pàdánù ẹ̀mí wọn ní ìlú haiti wáyé ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ látẹnu fauzia salako sanni àwọn olùkọ́ àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́ gíga ti fásitì ìpínlẹ̀ èkó ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìyanṣẹ́lódì báyìí níbi tí wọ́n ti ń ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bíi pé ohun táwọn béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ èkó tí ìjọba kùnà láti bá wọn ṣe àwọn òṣìṣẹ́ náà lábẹ́ àjọ tí wọ́n pè ní joint action committee of workers of lagos state owned university ni wọ́n ṣèkéde ọ̀rọ̀ náà fún àwọn oníròyìn nínú àwọn tí wọ́n wà lábẹ́ àwọn àjọ náà tí wọ́n wá kópa níbi ìyanṣẹ́lódì ọ̀hún àwọn láti rí àjọ academic staff union of universities asu senior staff association of nigerian universities sanu national association of academic technologies nat àti non-academic staff union of educational and allied institutions nasu wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ gíga ifásitì tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n àwọn náà ni lagos state university ti ìpínlẹ̀ èkó lagos state university of education lasued lagos state university of science and technology lasostec àti lagos state university college of medicine lasucom lórúkọ àjọ ọ̀hún ẹni tó jẹ́ alága àjọ jack ìyẹn jọ̀gbọ́n ibrahim bakare ni àwọn òṣìṣẹ́ àwọn ti ní sùúrù tó bẹ́ẹ̀ ni wọ́n ti gbìyànjú láti ní àǹfààní láti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn kó tó di pé àwọn gbé ìgbésẹ̀ ọ̀hún látàrí pé kò sí ohun kankan tó ń ṣẹlẹ̀ àwọn ṣe gbé ìgbésẹ̀ ìyanṣẹ́lódì ọ̀hún tí kò sì tíì parí ẹjọ́ ọ̀hún wọ́n ní àjọ ọ̀hún ó jẹ́ ohun tó kàn wọ́n lóminú tó sì bu ìbànújẹ́ bá ọkàn wọn pé ìpínlẹ̀ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n ti rí wọ́n ti gbé ìgbésẹ̀ láti rí i pé owó tó yẹ kí wọ́n san tí àwọn sì wà lára nǹkan táwọn pe ìyanṣẹ́lódì yìí fún ni wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ àmọ́ tó jẹ́ pé ìpínlẹ̀ èkó kò tíì ṣe èyí ìdí rèé táwọn fi pèpè láti yanṣẹ́ ní odi ọ̀hún ìpínlẹ̀ èkó ti gba táwọn gba àwọn ẹkọ̀ kan tó yẹ pé wọ́n ń lo afẹ́fẹ́ gáàsì cng àtàwọn ọkọ̀ tí wọ́n ń lo iná mọ̀nàmọ́ná lójú náà láti lè rí dájú pé wọ́n tún fi kún akitiyan wọn láti rí dájú pé ètò ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ èkó ó túbọ̀ ṣẹnu rẹ̀ sí kí àlàáfíà àti àǹfààní sì wà fún àwọn èèyàn láti lè rí ọkọ̀ wọ̀ dáadáa àwọn ọkọ̀ ọ̀hún òun ni wọ́n tẹ́wọ́ gbà lórúkọ ìjọba ìpínlẹ̀ èkó níbi tí àjọ lagos metropolitan area transport authority lamata tí wọ́n ti tẹ́wọ́ gba ọkọ̀ ọ̀hún ní k2 nígbàtí wọ́n sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gba ọkọ̀ ọ̀hún ẹni tó jẹ́ alákòóso fún ètò ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ èkó olúwa ṣeun òsìyẹmí ṣàlàyé pé àwọn dúpẹ́ pé òkun lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu fún ìgbésẹ̀ tí wọ́n gbé eléyìí tó ran iṣẹ́ náà lọ́wọ́ láti rí dájú pé ìpínlẹ̀ èkó tẹ́wọ́ gba àwọn ọkọ̀ náà tí wọ́n lo afẹ́fẹ́ gáàsì bó ṣe ṣe tari ẹ̀ káàkiri ìpínlẹ̀ lórílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni òsìyẹmí ni pé ìgbé tí wọ́n gbé ìgbésẹ̀ yìí yóò ṣe àdínkù bá ọ̀rọ̀ owó gọbọi táwọn èèyàn ná lórí owó ìgbòkègbodò ọkọ̀ tó jẹ́ pé àwùjọ àti àyíká yóò sì ti wà ní ìmọ́tótó yóò jẹ́ kí lílọ bíbọ̀ ọkọ̀ tún máa lọ ní gerege ó ṣàpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ohun tó dáa tó jẹ́ pé yóò tún ran ẹ̀ka tó ń rí sí ètò ìgbòkègbodò ọkọ̀ lọ́wọ́ fún àwọn olùgbé ìpínlẹ̀ èkó ẹgbẹ́ àwọn onímọ́tò akó ẹrù lórí omi ìyẹn association of maritime truck owners àmátò ẹ̀ka ti ìpínlẹ̀ èkó tìlú ìjọba àpapọ̀ lọ́gbẹ̀ẹ́nu lórí akitiyan àti ìgbìyànjú wọn fún mímú ìdínkù bá owó táwọn èèyàn ná lórí ètò ìgbòkègbodò ọkọ̀ àti ṣíṣe àgbékalẹ̀ ìlànà lílo afẹ́fẹ́ gáàsì fún ọkọ̀ ìyẹn compressed natural gas cng káàkiri orílẹ̀-èdè yìí alága àmátò ẹ̀ka ti ìpínlẹ̀ èkó comrade alhaji ahmed saro sọ̀rọ̀ yìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tí ó ti ń ṣàlàyé pé ìgbésẹ̀ tí ìjọba ń gbé náà yóò ṣe àdínkù tó pọ̀ fún àwọn ìnira tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí rí á ti jẹ́ kí owó tí wọ́n ná tó pọ̀ lórí lílọ bíbọ̀ ara wọn síbìkan yóò jẹ́ kó tún dínkù won ni amo oku oku ni ibon ro nitori pe ni eka tawon tawon tin sise epo diesel ohun la won lo fun awon oko tawon fin sise won se ni pe awon ko nlo afefe gas yen CNG ni die yi won ro ijoba ki won sise lori mimu adiku ba owo goboyi tawon na lori epo be diesel nitori pe epo diesel na tawon lo to ba tun won si o sese ko ni ipa to po lori ise tawon se to si ma mu ki awon araalu na won ma sanwo to po lori oja ti won ba nra e je ka gbo won
1: mo fi akoko yi ki ijoba pelu ise takuntakun to nse ki nkan fi ni wale pelu oro afefe ti awon moto le nlo ana le abala todo ti wa ko fi be ri be tori pe opolopo wa diesel la wa nlo a fi akoko yi a fi ro ijoba ki won je ki diesel wale ko de ba mojuto duty ki duty wale tawon yan ba ko nkan wole ka le rira lowo ti o ni gara yo tubo oro ara ilu na lorun
0: bakan na ni won ni ki ijoba ba won sise lori owo ori tawon so ati import duties tawon so lori awon oko eleyi ti awon ko wole won ni tori pe ti owo na ba po o sese ta awon eya oro oko tawon ma lo lati fi so awon moto yi ko won na gbowo sori to ba si gbowo sori awon ti won ja ara ilu ti won se amulo oko na abi ti won ra oja to ba fi nko o sese ki owo ton ma san ko won na tu po si ara to ni ayeye ajodun ominira torilede yi fun ti odun yi je fun awon olugbe agege bi adari agba ajo Nigerian Railway Corporation NRC dokita Kayode Opefa ati omo ile igbimo asoju sofin ipile Eko tele ri ogbani Oluyinka Ogundimu ti won le waju iko awon alenu loro nilu agege labe egbe oselu All Progressives Congress lati bere ipolongo eto idibo gbogbo ogbodun 2027 to nbo lona kaakiri ese kuku lagbegbe ohun papa ni siso loju ipolongo fun ondije dupo to nlo soju agege constituency 2 ni ile igbimo asoju sofin agba iyanarebu Shakiru Sule eni ma kure nibi ti akegbe re to nsoju agege constituency 1 olugbenga Michael Abiola ti gbogbo eniyan mo si agbelebu na wa nibi ipolongo ohun ninu oro re nibi eto ohun dokita opo ifasola ye pe o se pataki ki isokan wa laarin awon alatileyin egbe oselu APC nitori pe isokan yo tun ba mu ki isakoso ijoba tun ma te siwaju ati ko tun mu idagbasoke ko tun mu gboro si ni gbogbo ibi ti egbe oselu APC ba tin se isakoso ijoba o wa ro gbogbo awon olugbe agege ati agbegbe re lati ri se ri daju pe won se ra won lowo isusu kan se ra won lokan osusu owo komo kobo lubo pupo sise lati ri daju pe egbe oselu APC jawe olubori ni gbogbo ipele ninu eto idibo odun 2027 to nbo lona ninu oro ti re ogbo ni Yinka Ogundimu ro awon omo egbe na lati tete tara sasabere ipolongo ile si ile ni gbogbo adugbo ton ba wa lati le ma bere lati ma bere atileyin fun awon ondije dupo lagbe egbe asia oselu APC nitori ka fowo wewo olohun lowo fi mo nije yi ki gbogbo awon omo egbe sise papo fun aseyori are Tinubu ati gbogbo awon ondije dupo lagbe oselu APC saaju ni eni to se agbekale eto ohun to tun je ondije dupo fun asoju egege constituency 2 sile igbimo asoju sofin agba iyan Shakiru eni ma kure ti so wipe abekale eto ohun ni lati tubo sise takuntakun si fun idagbasoke awon ese kuku ati wipe ayajo odun ominira je ojo kan gbogi ninu itan orileede yi to si se pataki lati lo anfani e tubo je ki awon olugbe ilu agege tubo ni imo to ye koro nipa eto isakoso ijoba ati ohun ton pe ni eto ise ilu lara awon tojo ko worin to wa poju pe se sibi eto akanse eto ohun ni ati ri omo le igbimo asofin tele ri si fun agege federal constituency iyen Taufik Adara nijo eni to soju agege constituency 2 ni le igbimo asofin ti ipile Eko iyen Jibril Abdul Karim ati olutu agege kingdom oba Kamila Isiba ati alaige ti orile agege oba Ambali Agbedeyi ati awon to ku ni won jo koju pese si bi eto ohun iroyin agbaye la n gbo lati ile ise Bond FM 92.9.

0: padà ìròyìn àgbáyé ń tẹ̀ síwájú adúpẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Wọ́n ti ní kíkó owó tó pọ̀ lẹ́ẹ̀ka ètò ẹ̀kọ́ nípa iṣẹ́ ọwọ́ jẹ́ ọ̀kan gbòógì ọ̀nà láti gbógun ti àìní iṣẹ́ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ akin jáde níbi àpérò kan tó wáyé pẹ̀lú àwọn oníròyìn níbi tí adarí àjọ Institute for Industrial Technology IIT ọ̀gbẹ́ni David Okechukwu ti yànnàná ọ̀rọ̀ ọ̀hún nílùú Èkó. Wọ́n ní ẹ̀kọ́ nípa iṣẹ́ ọwọ́ lọ́nà tìgbàlódé jẹ́ ohun tó wọ́n látàrí àwọn irinṣẹ́ eléyìí tí wọ́n ń lò láti fi máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nípa ètò iṣẹ́ ọwọ́ eléyìí tó yàtọ̀ sí pé wọ́n kọ́ iṣẹ́ ọwọ́ lẹ́ba títì. Wọ́n ní ìdí rèé tó fi jẹ́ wípé èso náà wọ́n wọn ni nítorí èyí lọ́wọ́ ṣe ń rọ ìjọba ní gbogbo ìpele káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti rí dájú pé wọ́n gbárùkù ti ètò ẹ̀kọ́ náà káwọn ìpínlẹ̀ wo òye irúfẹ́ ilé iṣẹ́ tí wọ́n lè dálẹ̀ tó máa ní ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ tí wọ́n kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ìlọ́nà ìgbàlódé ní àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ ní iṣẹ́ ọwọ́. Wọ́n ní eléyìí yóò ṣe pàtàkì torí pé yóò jẹ́ kí àwọn ọ̀dọ́ níṣẹ́ lọ́wọ́ bákan náà yóò tún pèsè ohun tó dáa àti ìdàgbàsókè fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ọ̀gbẹ́ni Christopher Itua nínú ọ̀rọ̀ tirẹ̀ sọ wípé ó ṣe pàtàkì kí ìjọba ṣiṣẹ́ lórí àwọn ìlànà àti òfin eléyìí tí ó ní ṣe pẹ̀lú fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ yìí kí wọ́n lè láǹfààní láti máa ṣàfihàn ọgbọ́nú àti ìmọ̀ eléyìí tí wọ́n ti rí fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Wọ́n ní ìyapa ẹnu tó máa ń wà láàrin àwọn kan nípa akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ yunifásitì àti àwọn ilé ẹ̀kọ́ gíga míì eléyìí tí wọ́n máa fi ń sọ wípé ìkan ju ìkan lọ wọ́n ní kò rí bẹ́ẹ̀ o nítorí wípé àwọn tí wọ́n kọ́ṣẹ́ ọwọ́ pàápàá ní ọ̀nà tìgbàlódé wọn kò ṣe fọwọ́ rọ́tì sẹ́yìn láwùjọ. Àṣojúkọ̀ ròyìn wa Chidinma Ọ̀párachapwe jábọ̀ pé lára àwọn ètò tó wáyé níbi àpérò ọ̀hún náà ni bí wọ́n ṣe ṣe àfihàn àwọn irinṣẹ́ àti ètò tí wọ́n ṣe ní àjọ IIF wọn àwọn oníròyìn. Àkójọpọ̀ àwọn ẹ̀kọ́ tí wọ́n pè ní Niger Delta Environmental Justice Lawyers Forum ti rọ gbogbo àwọn òǹdíje dupò fún ipò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 láti rí dájú pé wọ́n mú ọ̀rọ̀ àti ètò tó ní ṣe pẹ̀lú àyíká lágbègbè Niger Delta Central ní àfojúsùn wọn láti ṣiṣẹ́ lé lórí ní gbogbo ètò tí wọ́n bá ní fún orílẹ̀-èdè yìí. Alága àjọ ọ̀hún Dókítà Olisa Agbákoba Sam ló pe ìpè yìí níbi àpérò kan tó sì ṣe lálàyé pé àjọ wọn kò sí fún òṣèlú bẹ́ẹ̀ ni àwọn kò fún òǹtẹ̀lú ẹgbẹ́ òṣèlú kankan tàbí òǹdíje dupò kankan ṣùgbọ́n ohun tá àjọ àwọn ń bójútó ní ìdàgbàsókè àti ìlọsíwájú tí yóò ṣe dé bá agbègbè Niger Delta tí a mọ̀ pé ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹkùn tí wọ́n ti yẹ pé orílẹ̀-èdè yìí ti ń rí epo rọ̀bì tó pọ̀ púpọ̀ àmọ́ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà òhun ló ń dojúkọ ẹkùn yìí àtàwọn olùgbé ibẹ̀ tí kò sì sí ìtọ́jú tó tó fún agbègbè ọ̀hún. Wọ́n ní pàtàkì táwọn tún fi ṣe àpérò ọ̀hún ni láti gbójú wo ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó ní í ṣe pẹ̀lú ikú obìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Joy Amos tó ṣẹlẹ̀ ní agbègbè Bile Kingdom ní ìpínlẹ̀ Rivers State. Wọ́n ní ó pàdánù ẹ̀mí ẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ afẹ́fẹ́ gáàsì eléyìí tó dún gbámù lọ́jọ́ kẹta oṣù kẹsàn-án ọdún yìí. Wọ́n ní ohun tó kan àwọn olóminú ni wípé lára àwọn ìpèníjà tí àwọn agbègbè náà ń dojúkọ òun ló fa ìṣẹ̀lẹ̀ arábìnrin tó fi pàdánù ẹ̀mí ẹ̀. Wọ́n ní àjọ àwọn pèpè fún iṣẹ́ ìwádìí tó kún fọ́fọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà láti mọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí wọ́n sì ṣiṣẹ́ lórí bí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwọn agbègbè yìí kò ṣe tún ní ṣẹlẹ̀ mọ́. Dókítà Àgbákoba ní àjọ àwọn ń bèrè fún ìgbélárugẹ òfin káwọn sì ṣe àgbékalẹ̀ òfin náà tí wọ́n pè ní Niger Delta Environmental Restoration and Compensation Authority eléyìí tí yóò ṣiṣẹ́ tó yẹ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè náà yóò ṣiṣẹ́ ìwádìí àti ìjábọ̀ tí ó ti jẹ wà níta wọ́n ò rí bí wọ́n ṣe lè ṣe ohun àmúyẹ fún àwọn tó wà ní agbègbè ọ̀hún tó eléyìí tún jẹ́ pé yóò ṣe dáadáa fún wọn tí ó sì tún dáàbò bo àwọn olùgbé agbègbè ọ̀hún eléyìí tó fi jẹ wọ wọn. Wọ́n fi ń rọ gbogbo àwọn tí wọ́n ń díje dupò láti rí dájú pé nínú ètò tí wọ́n máa gbé kalẹ̀ kan rí dájú pé àwọn gbé ètò tó máa wo àlàáfíà àti ìtọ́jú àwọn ẹkùn yìí kí wọ́n mú un lọ́kùnkúndùn. Wọ́n ti kéde ìsìnkú ògbóǹtarìgì òṣèré orí ìtàgé ìyẹn Olú Jacobs tí wọ́n sin lónìí níbi tí ẹbí ara àtàwọn tí wọ́n jọ ń ṣeré ti péjú pésẹ̀ ní ilé ìjọsìn the present house church nílùú Lekki tí wọ́n ti sin olóògbé ọ̀hún. won ni isin isukun na lo peju to won to do wa ninu eka ti won tin sere won poju pese sibe won ni lara awon to wa nbe ni won pe ni akorin dare at alade to won na fi orin to fi ye ijo aye na to fi ye sini bi ti iyawo ologbe iyen veteran actress Joke Silver na wa nbe lara awon to tun wa ni bi eto won to je alejo pataki awon na lati ri idakeji domino ipinle Eko awon ni Amzat ati igbakeji gomina Ogun state ogbeni to je Ogun state tele ri gomina ni ipinle Ogun tele ri ogbeni Amosu won ni ogbeni orijeko ku lojo 16 osu kesan odun ti awa yi iroyin le okere ijo ajo United Nations ti ni o le ni 10,000 awon eniyan ti won ti padanu emi won ti opo si ti farapa ninu isele to sele laarin ojo kini osu kini ati ojo kokanla osu kesan odun ta wa yi eni to je adari ni ajo United Nations ohun iyen Volker Turk lo so oro na to ni pe opolopo bi igba awon eniyan lo je pe won ti jigbe nasi ni ilu Haiti won ni bayi laarin awon ti won wa na pe egberun to je awon obirin ati awon to je omodebirin o lo je pe won laarin won to je pe won fi tipatipa ba won lo won ni bayi awon si sise iwadi lori isele yi ti won si ro wipe yo ti pari laipe tori pe lati bi osu keje odun yi ni isele ohun ti nsele eyi ni opin iroyin apo to wa se ti gbe lati le ise Bond FM 92.9 koko to jade ni iroyin na lekan si amo se ti ipo yin pe awon osise ile eko giga bere iyanselodi ipinle Eko yo se agbelaruge eto igboke podo oko pelu awon oko ti on lo afefe gas CNG won si ti gbe ogbontarige elere osere enu olu Jacob won ti te safefe re ajo United Nations ni o le ni 5,000 awon eyan lo ti padanu emi won ni ilu Haiti opolowo olotu royin yi Wydad fagbo opolo ti leyin Abdullahi Mutiu Fauzi Asalako so noruko temi
1: Ejumare lojiri ewa fakuko o
2: Ejumare lojiri ewa fakuko
1: Oba oke lojiri ewa fakuko o
2: Ejumare lojiri ewa fakuko Ibi kakete ati polowo bo se royin Bond FM awa ma lo ba
3: Bond FM
4: 92.9
5: yi lori eto wakati ogbon oni o ma jade lati pase emi si emi mimo lati enu baba wa wuli Mike Agbola baba ina emi mimo lo need ti George Jehovah Power Miracle Tabernacle JPMT to kale si eyin Old Zenith Bank Building Ibadan North East Iworo Ibadan ki Oluwa ki opoku gbogbo olugboro na
6: John, of Jesus,
7: how
6: are you?
7: Introduce Jesus to the heavenly.
6: John,
7: of Jesus,
6: how are you?
7: Introduce Jesus to the world.
6: Oh, Jesus,
7: are the heaven of Jesus open?
6: John,
7: of Jesus, how are you?
6: Introduce Jesus to the world.
7: I want to tell you
6: the heavenly's witness.
7: That
6: what John has said is true.
7: This is
6: only
7: Christian.
6: Is that Christ?
7: This
6: is
7: only Messiah.
6: The Messiah.
7: Am I what
6: you? Obey ye in.
7: The Bible
6: says,
7: let your journey.
6: Let from that day.
7: Let in that
6: is all is like Jesus.
7: The Bible
6: says,
7: okay, Jesus.
6: And Jesus was so famous,
7: and
6: because
7: and
6: the voice of the blessed
7: Master
6: has spoken to the life of
7: Jesus
6: for solid 30 years.
7: Jesus
6: has been in Cali,
7: nobody
6: recognizing for solid
7: 30
6: years. And they know Jesus
7: as
6: the son of carpenter
7: for
6: solid 30 years. They knew Jesus
7: as
6: the son of carpenter for solid 30 years. They knew Jesus as Jesus of Nazareth. They were insulting
7: him
6: without
7: witness.
6: The Bible says,
7: Nathaniel
6: said,
7: one
6: who could have come out of Nazareth.
7: So for 30 years.
6: For good 30 years. And they were mocking Jesus.
7: And your job,
6: but the day
7: that
6: he heard the voice of his destiny ever.
7: Job,
6: the day that his destiny ever spoke.
7: Job,
6: the day that
7: his
6: destiny ever announced into the world. The Bible says,
7: the
6: whole world accepted him.
7: The Bible
6: says,
7: even
6: the heaven of Jesus opened.
7: Apple.
6: I'm not

0: ni wọ́n ti.
1: Ó parí ọdún yìí kó tó bí ọrẹ ẹ̀yìn ọkùnrin ọdún ọdún fẹ́ tó bá.
0: Àfi náà wọ́n ń rí sọ́wọ́ náà ti nà.
1: Bí bẹ́yọ̀ ti ẹ̀tọ́ rárá.

0: si trova la mamma di
1: un giorno di
0: venire a dare
1: un pollo mi suono
0: e tornati
1: da un uomo suono
0: e parlati
1: da un giorno di suono
0: e parlati da un
1: giorno
0: di suono e parlati da un
2: We come from the so-called God-given power meeting.
3: Àwọn ní orí ìjọba dánúkọ yìí.
2: Where our services?
3: A ní àwọn ìpàdé wa.
2: Every Sunday.
3: Ní gbogbo ọjọ́ ìsinmi.
2: 9:30 a.m.
3: Aago mẹ́sàn-án àbọ̀.
2: Every Tuesday.
3: Ní gbogbo ọjọ́ Tuesday.
2: Bàbá Abu Sọ́ọ̀dì.
3: Ẹ̀kọ́ Bíbélì.
2: 6:30 p.m.
3: Aago mẹ́fà àbọ̀.
2: Every Thursday.
3: Ní gbogbo ọjọ́ Thursday.
2: Ní Ìbàdàn.
3: Ní Ìbàdàn.
2: Ọba wa.
3: Ọba wa.
2: Ọba Lende.
3: Ọba Lende Street.
2: Ọlọ́run Ṣòwò.
3: Ọlọ́run Ṣòwò.
2: Ilé pupa.
3: Ilé pupa.
2: Our permitting there.
3: Ní ìpàdé àdúrà wa bẹ̀.
2: From 10:30 a.m.
3: Láti aago mẹ́wàá.
2: Every Saturday.
3: Gbọ́dọ̀ Saturday.
2: Our deliverance service.
3: Àyè ìpàdé tù sílẹ̀ wa.
2: 10:30 a.m.
3: Aago mẹ́sàn-án àbọ̀.
2: Every last Saturday of the month.
3: Gbogbo Saturday tó bá parí nínú ọ̀sẹ̀.
2: Lọ sí ọjọ́ Kúnga.
3: A ní fi ìpàdé pàtàkì.
2: Lọ sí ìpàdé station.
3: Ìbẹ̀wò àkókè wa.
2: 9:30 a.m.
3: Aago mẹ́sàn-án àbọ̀.
2: All this program will be there.
3: Gbogbo àpàdé là ń ṣe.
2: Yóò bá 11. Aago méjì sí.
3: Aago méjì sí.
2: Bọ́ọ̀ bọ́ọ̀ kàrí.
3: Bọ́ọ̀ bí ẹ̀ka
2: alápẹ̀rẹ̀ kejì.
3: Alápẹ̀rẹ̀ ní kẹ́.

paparazzi náà lè tó tẹ́ ń gbádùn báyìí láti iléeṣẹ́ Bọ́ọ̀dù FM 92.9. Àwọn olóṣèlú lọ́nà tí yín o, ká máa kíra wa kú àyájọ́ òmìnira ní ìtógbòde kan láti bí ìjẹta láti àná tó ṣe pé kò kọjá bẹ́ẹ̀ òmìnira wa kò ní dìnira fún abí tí wọn mọ̀ láṣọ ọlọ́wàá bí Elédùmarè. Àwọn paparazzi náà ló ń tẹ̀síwájú báyìí. Ìbọn dáwọ́ ìta iléeṣẹ́ Bọ́ọ̀dù FM 92.9. Olùfẹ́ eré bọ́ọ̀lù lápapọ̀ lọ́kùnrin lóbìnrin ó yá o àsìkò ti dé o. Ẹja fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ká gbárùkù tíra wa ká sì ṣe ètò tèmí kó tún ní gbọ́ngàn ojú tàtẹ̀yìn wa lọ. Bá ṣe máa ń ṣe a máa kọ́kọ́ wọlé pẹ̀lú àwọn ìròyìn nípa ọ̀rọ̀ eré bọ́ọ̀lù lọ́kọ̀ọ̀kan èjèèjì báwo lè ṣe wo bọ́ọ̀lù sí bọ́ọ̀lù tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí náà ká sọ̀rọ̀ nípa ẹ̀ pàápàá jùlọ ọ̀rọ̀ tó ń jà ròyìnròyìn nípa ikọ̀ Man City, Barcelona, League Premiership, bákan náà La Liga tún gaga rà á. A nígbàgbé German Bundesliga ká mẹ́nu sí báṣìkò báṣìgbà àmọ́ náà ni o. It's a boy on the microphone, Nuruddin Salahuddin, legit ni gẹ́gẹ́ bí àṣà mi. Bá ń pa lára bá ń palẹ̀ ìrìnjò rẹ̀ bá ń gbogbo wọn pátá pé àsìkò rẹ̀ ti tẹ́ o fún ètò yẹn ètò wa Sport Paparazzi. Ṣé máa ń ṣe náà ilé gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀? We are live and direct. Let's go there. Pé àwọn fẹsọ̀sẹ̀ kan wà pé ó ń tẹ̀síwájú pàápàá jùlọ ní ti UEFA Nations League. Ikọ̀ Belgium náà ló ń gbìyànjú báyìí. Abala àkọ́kọ́ láàrin ìṣẹ́jú 17 minutes. Wọ́n ti lu ikọ̀ Turkey 1-0 náà ni o. Ikọ̀ náà France gàgà rà á. Wọ́n wà ní ọ̀n gbàlejò Italy ìtàlù tó àdéhùn yẹ́rìyẹ́rì. 0-0 ọmọ ìdúná wọn ṣe ń tà lọ́wọ́ báyìí o. Hungary pẹ̀lú ikọ̀ Georgia wọ́n sì wà ní 0-0 ọmọ ìdúná wọn gbà lọ́wọ́lọ́wọ́ o. Ilẹ̀ Ukraine gbà fẹsọ̀sẹ̀ lọ́wọ́ lọ́wọ́ báyìí. Àwọn àti Northern Ireland náà ni wọ́n wà kó ó sì di 1-0 abala mélòó náà ni abala àkọ́ 18 minutes náà ṣe ní. Northern Ireland ti ń lu Ukraine ní ẹ̀ẹ̀kan sí òdi 1-0. Bákan náà Sweden ti ń fi àjẹ Bosnia àti Herzegovina 1-0 náà nìyẹn lábala bẹ̀rẹ̀ náà. Poland pẹ̀lú Romania 0-0 ló ṣe lọ lọ́wọ́ báyìí. Ìmọ̀ serious note ó lè ṣeé ṣe o kí àyípadà yìí wà nígbà abala bẹ̀rẹ̀ náà. League C Group 2 UEFA Nations League náà mo ṣe ń sọ. Cyprus pẹ̀lú Armenia ó ti di 2-0 wọ́n ti parí ìyẹn. 2-0 ni Cyprus pẹ̀lú Armenia. Bákan náà Montenegro pẹ̀lú Latvia. Oh my god, ilé ga lára jù torí pé 2-1 ni Montenegro fi lu Latvia mọ́nú ilé tiwọn méjì sẹ́yọ kan ni o. Moldova náà ṣe kínní ẹ̀ fún ikọ̀ Kazakhstan ní méjì sẹ́yọ kan. Lọ́wọ́lọ́wọ́ yìí Faroe Island pẹ̀lú Slovakia wọ́n ṣì ń ta ọ̀mì òdo 0-0 náà ṣe ní. CONCACAF National League Haiti àti Dominican Republic 4-1 ló yọrí sí àlùfámọ́kù ni. Costa Rica pẹ̀lú Nicaragua àwọn náà ti ta tiwọn o wọ́n ti gba àtàn 3-0 ló yọrí sí o. Costa Rica lólu Nicaragua ní 3-0. Ẹni kó yà lára ọ̀tọ̀ bẹ́ẹ̀ ló gẹ̀gẹ́ rà á. Ẹ ṣe ń fọkàn wá ń bọ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Àwọn wọlé pẹ̀lú ìròyìn ti Man City ní ìtọ́ pé òun gan ni ìròyìn tó gbàgbóró kan káàkiri. Ẹ má jẹ́ ayọ́ra wá. Ẹ má jẹ́ fi kọ̀ọ̀kan ṣe yẹ̀yẹ́. Ìpé kò sẹ́ni tí ò tí ì lè bà. Ẹ sọ ti Man City lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni lórílẹ̀-èdè Spain lọ́hùn-ún. Àwọn ti Barcelona, ọmọ mi Timoto, gẹ́gẹ́ bí àṣà Sunjo Dalé kan. Àwọn ọmọ mi Timoto, ọ̀fẹ́sẹ̀ gbogbo kíbẹ̀ máa ṣẹ̀jẹ̀. Oh my god, ó máa ṣẹ̀jẹ̀ láìpẹ́. Wọ́n bá gbégẹ̀ sí ó máa ń lágbàá o. Pé kí ni kéèsì kan wà nílẹ̀, kéèsì ọ̀daràn náà ni fún ikọ̀ Barcelona báyìí. Ẹ̀rí ìkà ló wọlé láti ẹnu mi. Ikọ̀ Barcelona torí pé ó máa ṣeé ṣe tí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí bá ṣí mọ́ wọn lórí. Ká má gbọ́rọ̀ Barcelona mọ́ ní orílẹ̀-èdè Spain lápapọ̀. Kí ló máa yà lẹ́nu pé kí ló tún dé kí ló lè sọ yìí kí ló ń wí lẹ́nu bá ẹnu kóhùn bẹ́ẹ̀ jáde kóhùn bẹ́ẹ̀ ìlàwẹ́. Wọ́n ń ṣe ìwádìí lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn náà ti pẹ́ ńlẹ̀ dáadáa tó sì yẹ pé ìgbà kan wọ́n ti kọ́kọ́ kó yan kéèsì náà kéré. Ṣé ká má tọ́ra wa kéèsì náà ti padà jíǹde báyìí lórílẹ̀-èdè Spain torí pé Real Madrid àti bàbá olóró Real Madrid Perez ó ní òun ò ní gbàṣẹ
pe to ba gba la fi fun oro to nja ran lori Barcelona won gbodo wa rojo tenu won ka mo wo se lo bi pe kini awon ni evidence to po lowo daada lori oro Barcelona atari wi pe won ni won san owo ajebanu won san owo ko be be ni won bribe opolopo inu awon referee ati awon staff won lori de Spain la liga to gagara ri pe ru case be yen ti san ko dibi ti won mo

Torí ó máa ń mú mi rántí ilé lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́ akérawa káàbọ̀ sórí ètò ọmọ Kwara Star fún Talent tèmínú ìkànnì Bond FM 92.9 rédíò alára àgbà ìdá. Lórúkọ àwọn èjìká tí ò jẹ́ kí aṣọ bọ́ àwọn ènìyàn tọ́lọ̀ ń rán sí wa gẹ́gẹ́ bí aláàánú. Àwọn tọ́lọ̀hún ò ní jẹ́ kó tọ́ fún kò ní tọ́lọ̀ wọn kò ní tọ́lá fún wọn kò ní tọ́ ìdí wọn. Ọlọ́run ò ní dá ẹ̀yẹ wọn sílẹ̀ lójú ọ̀rẹ́ lójú ọ̀tá wọn ò ní dẹni àbùkù. Bẹ́ẹ̀ ni wọn ò ní di ènìyàn yẹpẹrẹ gbogbo ọlá tọ́lọ̀ ṣe fún wọn. Àjẹ mọ́nú náà ni yóò jẹ́ lágbára ọlọ́run Elédùmarè. Bàbá wa Alhaj Abdulrasheed Ọ̀pẹ̀yẹmí CEO Ọ̀pẹ̀yẹmí Enterprises Nigeria Limited. Bàbá ẹ̀ ní kábàámọ̀ àbúrú ní gbogbo orin tọ́lọ̀ ń dogun fún yín. Igbó ń tẹ́ ní lóríkèríkè ẹ̀yà ara ojú etí apá ẹsẹ̀ tóbi lórí omi ara ẹ̀jẹ̀ ara ọlọ́run ní kankan bẹ̀ kó ṣiṣẹ́ lòdì sí. Ọba Alhaji Kọ́lu Babatunde Yaya Banuso CEO Banuso Ventures National Chairman Samara Descendant Union nílé lóko lẹ́yìn odi àti gbà àti àgbà ọlọ́run ní fi dà láàbò ọlọ́run ní gba ìgbà tó dùn lọ́wọ́ yín kó gbé kíkan lé yín lọ́wọ́. Àwọn tẹ́ ẹ̀ ń rí tẹ́ ẹ̀ fi ń dunnú ọlọ́run ní sọ ọ́ di ìbànújẹ́ máa yín lọ́wọ́. Àtọ̀nà àti ilé yín ìkankan bẹ́ẹ̀ kò ní dàrú owó yín kò ní wú yín mọ́lẹ̀ ẹ mọ̀ rí lò ẹ mọ̀ rí náà ẹ mọ̀ rí jẹ ẹ mọ̀ rí mọ̀ lágbára ọlọ́run Elédùmarè. A máa rántí àwọn pátákó ẹṣin tí kò jẹ́ kí ẹṣin ó ṣubú ìwú ẹṣin tí ò jẹ́ kí ojú kó ti ẹṣin. A máa àwọn bàbá màmá bàbá wa chief Tajudeen Sanni

0: like and share in the Nduku, D and I like to provide you the Akika level of our large dollar way. Like that would take up Bino at Dimiji, Mundi, Saladi, Odi, Agata, I feel the Lilet, Akushembe. How do you ask, eh? So I would D, or more to more color, but in Japan, papa. If I put a father, I think she want to do it. You will care, will look cool. And if you get back on one, why die chassis letter quarter, they put a quarter, not a year, one to two. It ain't to why you know, I prove. She was a look of a cook way. A two to do the digitalization in Lana, in Baludetia, fishing career, in Chaposo or in the land administration. Back on a two to. Lori awon akashise infrastructure awon nigbagbe agriculture ijoba ni awon se leyi lati le daju pe ipule Kwara o je ato awuro ko si je ayi ti o duro fun okowo eleyi to koja afenso bakana ati ri ijoba ipule Kwara nibi ti won ti ro se abewo si awon bi ti o beda be ni pe omi ya le agbara ya gburu o kolu won ni joba ibile edo awon ilu olomo aje ko le o jo le ni o lo bi marun wa ti do Kwara north abi ki o se suru ko be mo lo o n gba do Kwara terubuwa won ko kan ni pututa won ko kan ni echo won pe ikan ni lipata ati awon aye ni bẹ́ẹ̀ lọ àwọn safe school initiative tí a mọ̀ sí PCRC wọ́n máa ṣe àgbékalẹ̀ àwọn ọkọ̀ àti CCTV camera ní àwọn ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Kwara láti rí dájú pé ètò ààbò tó péye ó wà fún àwọn ọmọ iléèwé bákan náà ni ẹni tó jẹ́ alákòóso ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara wá ń sọ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ pé ẹ rí i dájú wípé gbogbo tí ẹ bá rí ẹ fi tó àwọn ẹ̀ṣọ́ agbófinró létí a ò ní rí dá sí o if you see something say something ẹgẹ́ bí àbúrò wa Adiza Yusuf bó ṣe kójọ fún wa gẹ́gẹ́ bí ìròyìn bó ti alẹ́ sílẹ̀ akẹ́kọ̀ọ́ Osun State University ọmọ Kwara tata ni òkè ya àpò kalẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ dáadáa tó mi díẹ̀ kaka gbọ́ orin kékeré tá wá dé kí wọ́n máa gba àlejò mi ìkanú àwọn gbajúmọ̀ èèyàn ní ìpínlẹ̀ Kwara ni àbíká àlejò wọlé kan lẹ́nu ọba noah torí no time to shed time bàbá wa alhaji sharafadeen fọwọ́ mọ́lá abọ́lájí ẹ̀rùwà ìpè ní bọ́lọ́sà CEO bọ́lọ́sà nigeria limited òyìnbó oní security cable náà nìyẹn philanthropist grassroots mobilizer a book reviewer àwọn náà ní àlejòta àgbà fúta lẹ́sìn ó yà ní ṣolúbẹ̀.
1: Alhaji Sharafadeen Fọwọ́mọ́lá Abọ́lájí òun orúkọ tí ìyá àti bàbá ó sọ mo jẹ́ ọmọ bíbí ìlú ìlẹ́mọ̀nà ìwà àdìsíkátà ń pè ní kóòtù níbẹ̀ ọmọ agbolé ìmọ̀ọ́mù sí ni pẹ̀lú I'm going to go to the house. Ọmọ ìlú ìlẹ̀mọ̀nà náà ni wọ́n tó wù àtúrò àtúrò àtúrò àgbẹ̀gbẹ́ ìlẹ̀mọ̀nà ni wọ́n so ìlẹ̀mọ̀nà náà ni a ti bẹ̀rẹ̀ gbéṣẹ́ ayé wa iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó wà lẹ́mọ̀nà tí gbogbo àwọn tó jẹ́ dèdè ọjọ́ orí mi tó bá jẹ́ ọmọ ìlẹ̀mọ̀nà tó sì gbé lẹ́mọ̀nà lọ òun náà ni àwa náà lọ ní LSND primary school ní ìlẹ̀mọ̀nà so lẹ́yìn ìgbà tí a ṣe léèwé tí a parí iléèwé alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ a lọ sí school kan tí wọ́n ń pè ní Sulere typing school ní ẹ̀fà ìtàn tí wọ́n kọ́ ń bẹ̀ ní bóyá ṣe máa táìpù oríṣiríṣi ìwé lẹ́yìn ìgbà tí a parí eléyìí ni a dèrò dálẹ̀ tí ara náà wá sí Èkó.

0: láti wá ṣe báwo la ṣe fẹ́ jẹ́ èèyàn láyé bí ọlọ́run ṣe wá kádàrá pé a wá sí Èkó náà látara ìfẹ́ tí àwọn òbí wa fi sí wa lẹ́nu lórí ọ̀rọ̀ yìí ìsọdún kan láyé tí èmi máa lọ lé láti 1987 si ba se ni de ile mona yo ma ba ki o mo je ki na ba je lai lai ati ni mo ko kan wa na
1: wa ba je ki awu bai e so ni lati ni 1988 wa ni mo ko ko so do kan fe ni na do na o de ba bi la je pe wa si ni ni Nigeria ni o do lo fo ka ni je pe a ni ni o de lo mu di ja je de de ko ba sa ko o la ni mo se ko wọ́n lè fẹ́ lọ lé gbọ́lọ́mọ́ gbé rẹ pamọ́ ẹ̀yìn bẹ̀rẹ̀

0: Olo ọlọ́run ní kí ilẹ̀ mọ̀nàdẹ́rẹ̀ sí ni dà lónìí ọlọ́run wá fi effort àwọn bàbá tàná àti ìdíjẹ́ ta ó wá kàn ní sórí ọ̀rọ̀ àkábíyèsí àwọn abẹ́rẹ̀ ṣíṣe dáadáa fún wa ọlọ́run bàbá nínú àpẹẹrẹ yẹn táwọn òun lọ́wọ́ àkábíyèsí àná ọlọ́run wa ní ká pẹ̀lú táwọn náà mú kó wá jẹ́ èrè lónìí so
1: alhamdulillah
0: ẹ máa ní kíkà wà mí
1: ṣé wọn ẹ ti ń sọ ní ìṣẹ́yìn ti sọ àwọn ìdàgbàsókè àyípadà tó tó ń dé bá ẹ̀mí alákọ̀ọ́bẹ̀rẹ̀ fẹ́ lọ ló fẹ́ dàbí ilé ìgbé alákọ̀ọ́kọ́ tó dàbí gba àti ẹ̀dùn tó ṣàwárùn
0: àtàwọn tó jùlọ lọ
1: lọ nígbà yẹn ṣáà ti wá rí àwọn nǹkan tó tó jẹ́ bí àwọn olóríire tá a lè tọ́ka sí pé olóyè ti wà bẹ́ẹ̀
0: alhamdulillah lónìí báyìí nìsín a ní federal college of education ní ìlẹ́mọ̀nà a ní lens university nínú ìlẹ́mọ̀nà so a ní baraka wani ti wa lẹ́mọ̀nà báyìí a ní secretariat local government a ní ọjà àgbàlódé tó ṣe pé kò sí nǹkan tí a ń wá ń bẹ̀ tí a rí a wá ní àwọn oríṣiríṣi supermarket bí ẹ pé téèyàn bá wà ní lẹ́mọ̀nà kò ní cost láti fún fẹ́ lọ́ra nǹkan lọ́fà báyìí o bí ìbá ní ra nǹkan táwọn èèyàn ń lò ló gbọ́ pé nǹkan mi ló ń fẹ́ àmọ́ láti pé nǹkan tó ní ìfọ́n máa ní
1: báyìí
0: ń lò kò ní cost láti pé bí ìbá dọ́fà kò ní ra ọpọlọpẹ ọlọ́ ọpọlọpọ kábíyèsí
1: kábíyèsí
0: so a lot of development ló ti wà ní ìlú lẹ́mọ̀nà bó ṣe wá wà láàrin ìlú bẹ́ẹ̀ ló wà láàrin àwọn ọmọ ìlú pàápàá jùlọ àwọn táwọn lé ògbọ̀n wọn náà ń dúpẹ́ látara empowerment kábíyèsí ṣe fún wọn wọ́n ṣe ń ṣe fún onílé náà ṣẹlẹ̀ empowerment yẹn gan ti wá extend kúrò nígboro lẹ́mọ̀nà ó ti di gbogbo àtọyún àtọ̀fà local government máa ń jèrè empowerment yìí ẹ̀wọ̀n eré àtúnyàn lérìn nílẹ̀ lẹ́mọ̀nà ní sítíòrò pọ̀pọ̀ kò sí ìgbẹ̀ lọ́lọ́run ti ní iná àgbàlódé ó ti wọnú pápá wọnú gbólo bí báà ti kọ́lé dé gan wọn ti bára ṣe iná síbẹ̀ kalẹ̀ pé ẹ̀fà máa kọ́lé lọ ti wọ́n staff níbẹ̀ kó jẹ́ pé function rẹ̀ kó má sì pé ìjọba bá ní kéèsì nìkan ni ó máa wà open at every time hospital bí ọba ọlẹ́mọ náà kọ̀ kalẹ̀ èèyàn kan ò lè dọ́ hospital run
1: bẹ́ẹ̀
0: a níbi coming hand láti support kábíyèsí láti pé hospital gbogbo nǹkan tó yẹ kó wà níbẹ̀ àwọn oògùn àsìkò ní àsìkò tá a máa rí nǹkan tá a fẹ́ nínú hospital náà òun là ń béèrè fún then the buyers tán fún wa náà láti dè bá wa jarama torí nǹkan tó bá yàn lẹ́rù bí nísìn ní security ilé nísìn báyà tó wà lọ́dọ̀ wa táà sọ́wọ́ lẹ́mọ̀nà ó kọ́ àdọ́sùn state láti protect life and property so tọ́mọ́ tètè bá wa jarama yẹn náà a jẹ́ pé gbogbo ẹni tí máa ń bẹ lọ́yàn tó ń bẹ ní ìnísà wá sọ́dọ̀ ọkà tí wọ́n ní wọn balẹ̀ wọ́n máa sùn lásìkò tó fẹ́ látara security tí o ti wà nílẹ̀ mọ̀nà tí ó máa rìn káàkiri ibú rẹ̀
1: balance ti lobi mẹta mẹrin ni
0: ìtọlọgbọn rẹ
1: kó ara bẹẹ nípa ní ẹkọta
0: ní ìmọ àrùn
1: ní ìyẹnifún rẹ
0: ọdún wọn fún wa ní ọdún dá balance
1: ní ìmọ àrùn rẹ
0: ẹ àbùkù ní ìdílé alẹ
1: ìlú
0: mẹma náà
1: ẹ wá jẹ ká wò báyìí àwọn ọmọ ìlẹmọ ní gbogbo nǹkan ló ti kà á lẹ àtẹni tí ìdàtọ ẹgbẹ anumọlú kù ní ti ayọ nfusion ìyàgbélé ayé àtijọ àwọn ọbaàwọn lọwọn dá ọmọ sílé ẹbí ìwé kàwé láti fọwọ́ ìdára education ní ìsìn wọn ti wà ní ìlú
0: wà ní ọmọdé wa rẹ
1: fún education sí wà university ní ọmọ kí ní ìdèdè yìí ọ̀rọ̀ ìyànjú fáwọn tó pọ̀ tí wọ́n fi ń lò kí sì làmì àwọn ọmọdé fáwọn tí wọ́n kópa nínú ìdàgbàsókè.
0: alhamdulilayi adúpẹ́ gbogbo àwọn tí kákọ́kọ́ yìí ò ń bá àwọn tán wá torí pé ibì kan kò ní gbágbó ṣe tí kábíyèsí bá náà fẹ́ ṣe dáadáadáadáa nígbórí èèyàn náà máa ṣe sí àdúpẹ́lọ gbogbo ọmọ ìlẹ̀mọ̀ tí àwọn náà ní lẹ́tù bá ìlẹ̀tù tán ní tí wọ́n fi ń kópa sí ọmọ ìlẹ̀mọ̀ náà tí ọlọ́run sì ní kí ó máa rí bó ṣe rí àwọn fi àsìkò ìrọ̀ gbogbo ara tára lẹ́yìn òdi lánàá ìlẹ̀mọ̀ náà bàjẹ́ yemu ni ma na da to wa tun do la o ma ma da si ni e je ka na wa le ka wa si dada ile wa pa ko ni si awon ti si gbe wa o be na mi e ma ko ni ka ni won ni te ba ko ni ni ba ni gba won si oro ti le ma na ko awon student in hostel repete di ka won si ko to po to na si be na won yi tun wa si ba na ba wa ni ta ba se a fi so a fi ko lo si wa ju
1: papa ji lo mi gba ojo je ka won lo won ri omo ojo won ro ra ma won jo sepo sha jo sepo mo ji wa ni se gbe mi a baraka ti de so le kan gbogbo lati bi odun mewa gbogbo to keji odun on na ti tan o

mẹ́tàdínlógún bí ogójì ọdún àti márùn-ún sẹ́yìn nìyẹn níṣẹ́ àti wà ní 66 báṣọwá wà ní 66 náà ká máa gbàdúrà wípé orílẹ̀-èdè nàìjíríà yóò padà gba òmìnira lọ́jọ́ kan a gbòmìnira kúrò lọ́wọ́ ibi a ó gba òmìnira kúrò nínú àìnífàbalẹ̀ a wà máa jẹ nínú ọ̀rọ̀ ọ̀pọ̀kú ọ̀yọ̀kú àti àǹfààní rẹpẹtẹ olówó máa bá ara àwọn olórí wa lọ́wọ̀ nínú dáadáa wọn ò ní ṣubú ẹ̀mí wọn ò ní ṣubú tara ọlọ́run yóò fàánú wa sí wọn lójú yóò sì fìfẹ́ wa sí wọn lọ́kàn ju báwa gan ti ṣe lérò lọ lágbára ọlọ́run elédùmarè ẹ rí pé nǹkan kìí sẹ́sẹ̀ rà kó dàbí ká lè jù mí mọ̀ dákẹ́ mọ́ ìsọ̀rọ̀ àlejò mi a bá ní ká gbé kẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ ó fẹ́ dàbí tàlájì kan ọdún bá tó dé yáyá bá sọ samara tí a bá sọ̀rọ̀ samara wọ́n máa sọ wọ́n dẹ̀ máa làágùn adúgbẹ́ lẹ́ẹ̀kan sí alájì rashid ọpẹ́ ẹ̀ bí ojú òní tì í bá mi àwọn ọdún ọ̀yá bá tó dé bá sọ ọdún samara ẹ̀ ní dèrò ẹ̀yìn ẹ já máa lọ lé àwọn kí n tó lọ ẹ ti sáré mú àwọn iṣẹ́ bíi méjì yìí lágbára ọlọ́run the 11th of this month ọjọ́ sátidé ló bọ́ sí abdul qudus yóò di ọkọ alájì arúkọ̀yà ẹbí ok adọkọ baraka ìwọ ẹrọ pé rúkà ó tún chéjì rúkà sí baraka ẹ bá bínú mọlẹ bí ẹmú pẹlú owó náà ló abdul qudus yóò di ọkọ baraka ẹbí àrẹ̀mú àti ẹbí bakari wọn jọ wọnú ara wọn lágbára ọlọ́run lébùté mẹ́ta ni ọlọ́run kò ní jẹ́ kí ọjọ́ náà kókó bá wa ní ìbàdàn jẹ́ bàbá wa alhaji abdulgelil akani bàbá mojí bàbá mustapha bàbá maruf àwọn náà gbà wọn ní asarudin branch oṣooṣi bàbá wa ilé tí ọfẹ happy birthday in ari aso àná lọjọ bàbá bákan náà alhaji usamat nta happy birthday to you ẹkú oyè ẹjá máa lé wẹrẹ lé wẹrẹ yìí náà ẹ lè kàn sí wa lórí ètò tí wọn fẹ ká sọ nípa ìlú ilé ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ alhaji bọ́lá sáà lágbára ọlọ́run ọkọ̀ ọ̀nà onídìgbò gbogbo àtẹ bá rìn lójú òfurufú lórí ilẹ̀ lórí omi ọkọ̀ yìí ò ní dànù fún ara wọn ni a pè wọn a ní ká wá bá wọn ní rárá o àwọn máa wá bá wa wọn sì wá kódà wọn tún ṣe àtìlẹyìn fẹtọ yìí fún olùdí ọsẹ mẹta gbáko ẹ ní tọrọ jẹ o lágbára ọlọrun wa bọlá sá lórúkọ tó kẹ ògbínaléjì bọramù tí ó láwọn edókun ẹṣọ wọn ọba náà sàláwọdún ajé bọlá fáyé déjì lóyege ẹ lọ bá wọn lórí kọlọ fún pírẹsẹǹtẹ lọọfẹ láìkẹ ṣí ẹ ọmọ kwara àtàtà ẹni yìí ẹni ẹyí ẹni wá abdulwasin solahudi ọmọ tó mọ kọ lórúkọ tẹmí jẹ ọdún mẹjọ láwùjọ láǹfààní láti pàdé ẹṣin púpọ̀ tẹ

kíkẹ́ àlàáfíà mo dé dún àsìkò yìí tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ tí ọlọ́run fi ìkẹrẹ mọ̀ wá dáhùndáhùn wọn bá nǹkan lọ́yẹ wá pò mú ìkẹrẹ wọn bá nǹkan á jẹ́ kí á lè dúpẹ́ ìkẹ náà

sí. Bàbá yìí àwọn kan sọ díẹ̀ nínú ìgbésí ayé rẹ̀. Bàbá náà wọ́n máa ń bàríkà pọ̀ kódà irú.

ká kékeré lórí àjùsọ̀lé ìrìnàjẹ́ nínú àwọn ẹrù tí à ń lánlá fún bàbá sí. Débi wípé àwọn tí wọ́n ń kọ bàógráfì nípa ìgbésí ayé àwọn àfá kọ̀ọ̀kan, ẹni tí wọ́n sọ nípa bàbá yìí ló ni pé tó bá jẹ́ wípé ó pọ́síbù kí wọ́n gbìyàn lóòjọ́, ó sì máa ṣe tí àwùjọ tí a ń bi náà sí àbúkọ̀ pọ́síbù. Tó bá pé ó pọ́síbù kí wọ́n gbìyàn lóòjọ́, ó pé lọ́jọ́ sí ti àti ìwé ọ̀pọ̀síbò wọn ni a sọ wípé bàbá yìí ń kọ 100 pages lójúmọ́ 100 pages ń kọ lójúmọ́ torí pé kí ló wọ́n bí ní 631 ó dẹ̀ kù ní 676 just 45 years kò dé nínú ẹ̀yìn. Àwọn ẹni bàbá ha ojú owó tí a tó sí láyé tá a bá ha lórí ìgbésí ayé rẹ̀ a kà sọ wípé oúnjẹ tí wọ́n ti bí tó bá pọ́síbò wọ́n ń kọ 100 pages lójúmọ́.

pàtàkì ọlọ́run ọba àti ẹ̀sìn tọ́ra wá sí láyé ju ayé tí ó bá wa sí lọ kágbà ìpínlẹ̀ ayé yìí ọkàn sí níbi ààyè ibùsọ́dá ó sì ní ààyè mọ́ndé ògbóòrò ààyè pàákàtì kí ni táàtì sọ́dá ìtumọ̀ sí sọ́dá ni pé kí ni o ni pé títí lọ́gbà ni wọn kọjá láyé afẹ́ bọ́ síbẹ̀ yẹn níbo la ń lọ ọ̀run la ń lọ akàrà afẹ́ sí kí ni wọn fẹ́ gba ilé ayé dé ọ̀nà ọ̀run àwa fẹ́ sọ́dá bó ṣe ká mọ́lé ayé nìyẹn ààyè pàákàtì sọ́dá láti ọ̀nà ilé ayé kọ́mọ́dé pé wọ́n wà mọ́lé dùnmí dùnmí pé kí ni òun ni á wà mọ́yà ẹni tó bá wà mọ́yà nígbà yẹn bá wà mọ́yà báyìí hàn kókó torí pé yóò gbàgbọ́ àwọn alágbára ṣùgbọ́n tó ń bára níbàyìí gbígbọ́ rẹ̀ sí ló pé èsì ìpọ̀lù bí ẹ ṣe fẹ́ kí ni ọgbẹ́ ṣe ká máa yé nìyẹn ká mọ ní mọ́ńgò ọ̀gbọ́ọ̀rù yá máa hálà ọ̀gbọ́ọ̀rù ká mọ ní ààyè sọdá bí ìgbà tí wọ́n ní ibì kan tó lọ sọdá sódì kejì

àwọn èèyàn sí kínú tí a ń jẹ àti ẹranko èèyàn ó dé bẹ́ẹ̀ yóò mú tiẹ̀ ẹranko náà ó dé bẹ́ẹ̀ nínú àjẹkù tọ́mọ yàrá àjẹkù òun náà tó ń tiẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run ní lọ bẹ́ẹ̀ hátà ìbá kásátì lábẹ́ zokoro fa àwọn zayana nígbà tó ní sọ kalẹ̀ tílẹ̀ tí nílá kura kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ní wá sọ kalẹ̀ kí ni o ilẹ̀ sọ̀sọ́ o dẹkoréètì ààrẹ ó sọ̀sọ́ ó sojú lẹ́yìn wà dánmà àlùhà àmọ́ nkọ̀dúró náà lè ha tí àwọn tí wọ́n ń gbé orí ilẹ̀ náà tí wọ́n ti lé nìyí pé àbíọ́sẹ̀ máa rí lọ náà rí o àwọn ti kọ́ǹkà kí ni wọ́n ti kọ́ǹkà orí ilẹ̀ ọlọ́run àtàhà àmúrò náà lè lan àwọn àhàrà báyìí láti àwọn ọlọ́run bó dé àyídà kọjú wà bọ́sà ni ó dé ọjà àlùmọ́ra àṣẹ́dàn kàńlọ́n tagun bilans àwọn àsọlẹ̀ náà di tí ó máa sì kíni o tí ó di tí ó ta lálálá bí ìgbà pé kí èso ń lò tutù ìṣojúmọ́ ìlànà ọlọ́run ní kàbálíkà ní mọ́sílẹ̀ ààrẹ àti ikọ́ mi ní ẹ̀tẹ̀fà kẹrọ́ọ̀n báyìí ni àwọn ọlọ́run bá láǹsì kíni o láàmà ṣàlàyé ohun àmì àwọn ọlọ́run bá àyàtúláhì àlùmárì ìyà ètà àlèfojúrí ní àwọn àmì ọlọ́run bá wàlùmọ̀tìlówà àti ìtànkà wàlùmọ̀tìlówà àti ìtànkà ní àwọn àmì ọlọ́run bá ọlọ́run báyìí láàmà yànnànà rẹ̀ láàmà ṣàlàyé ìfáwọn èèyàn lè kọ́ omi ìyẹn tafakarun fáwọn tí wọ́n borí sí àyà wà ní súrátù yunus àyà 24 àyà tó tún túmọ̀ sínú kíláyì náà nípa ìmúlé ayé ní bẹ́ńtì ó sì kíni ọ̀pọ̀ rẹpẹtẹ tí ò ní kíni o tí ò ní nǹka àáfàá wa jẹ́rìí sí i pé àáfàá ẹlẹ́kọ̀ọ́ tó fi rin tó fi sun tí ilé ayé jẹ́ òun náà ti sòdodo nígbà tó ń sọ wípé inna ilahi ibadan fitana tallaku dunya wa khafu alfitana nadharu fiha falamma alimu annaha laysat lihayyin watana ja'aluha lidyatan wattakhadu salih al'amali fiha sufuna afawa niwa wifi ọrọ ijeri ninu ọrọ ti siwaju rẹ ko to bẹrẹ tirawa ti afẹnu ọkọ yi ó ní afẹ́ ẹlẹ́kọ̀ọ́kọ́ ni pé dájúdájú ọlọ́run bá ní àwọn ẹ̀dá kan lórí ilẹ̀ pẹ́pẹ́ fútọ̀ náà ni tí wọ́n gbá nínú àtẹ̀yìn tí wọ́n gbá nínú ọgbọ́n lẹ́yìn pẹ́pẹ́ tọ́lá kò dúnìyà àwọn kọlé ayédàálẹ̀ ń tiẹn wọ́n ká fún ìfìtánà wọ́n bẹ̀ wo fìtínà tílé ayé máa ń sì kí mo ti máa ń gbó wá tó bá dunni nínú láàárọ̀ ó lè pa ẹlẹ́kún lọ́sàn kílẹ̀ tó ń sún láìjẹ́ pé báyìí jẹ́ gbogbo aláàárọ̀ ó lè gbẹ̀dùn tí ó tó nǹkan wá lọ́sàn án ó tún lè fi ìbànújẹ́ ní ìbáláwọ̀ kó tó rí kí kílẹ̀ ò tó sún lọ́jọ́ kan náà làwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n ní àwọn ẹ̀dọ́ náà bá tọ́lá kò dómìnà wọ́n palẹ́ ayé tì wọ́n kọ́ tọ́lá kọ́ ń bá iná ní kíkọ́ tí èèyàn náà kọ́ bẹ̀rẹ̀ tí òfin lẹ́tọ̀ àti fẹ́ mọ́ ẹ̀sẹ̀ nígbà rò fi hà wọ́n ṣàtìyẹ̀wò yìí sílé ayé náà pé kò ní ṣèpò kò ní ìtumọ̀ kankan fàlámà àlè mò ńgbà tí wọ́n mọ̀ kó dájúdájú àníyàn aláìsàn tilẹ̀ ayé wọn tọ̀nà wọn bá lè jẹ́ alààyè ilé ayé ìṣègùgbè fún kọkànlẹ̀ ọmọ tí ó kíni tí ó lò ń bẹ̀ ni ní kọ̀lé ní àwòkẹ́sì rẹ̀ ọ̀pọ̀ ní àbòkéré kọkànlẹ̀ ntọ́lọ́ bá ti kábàrà fún bẹ̀ ni nígbà tí wọ́n ti wá tàwọn sọ́ọ́lá síbi pé ilé ayé ṣe rí nìyẹn jáà ló hà ló jà tá a mú wa tá a kà á dúró sọ́ọ́.

wọn sọ kó tó di pé wọn bọ sínú ẹni tí wọn lé fún wa nínú àyọlù sọlẹ hẹ mẹńkẹlá mi sẹyìn ìdìlẹ ọsẹlẹ nípa wọn tún sọ pé fàyẹrẹ kẹrin àlù àmà wà sọfùtù wà hàlù àwọn àkọlẹkùn aláwọ ọmọ àkọdáńtò tọba tí wọn gbé pé bílé ayé sí orí ni mo fi sọyìn ẹyìn olùgbọ tọba pé bílé ayé sí orí mo tọjọ ohun ọpọ fún yẹn ìṣesí ìtawa náà tà ń gbélé ayé bó ṣe orí mo sìkì ìwòdì mo ti sọ ṣáájú yẹn àjẹ pé ìtòkùnrin pé kí n wò ẹni tó bá jẹ́ mùkálẹf ẹni tá a ti lakùn nílò fún ọlọ́run gbàgbọ́ lọ́rùn tá a pè ní mùkálẹf mo tọ́ yẹ kó ṣe òun gbókọ́ tọ̀ ọ̀nà àwọn ẹni ẹ̀ṣà láyé àwọn ẹni ẹ̀ṣà tí ló ń wọ́pọ̀ tí wọ́n mọ̀ pé ilé ayé akàwọ̀ asọ́dá ń bẹ̀ ni ká sì kí n wò kárí nǹkan rí kó sọdá lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba bákan náà kọ́ tọ ojú ọ̀nà àwọn ọlọ́gbọ́n èèyàn kó sì pèsè ilẹ̀ di kí wò kó pèsè ilẹ̀ di ọlọ́run tí ń ọba kí ló wọ́n fi kí ni wò kí wọ́n fi jíṣẹ́ fún un báyìí ni bàbá wa ń rọra sọ àwọn nìkọ̀dínmọ́tò yìí àtúntì fún àwọn nǹkan kan bẹ́ẹ̀ kó lè bàjẹ́ wípé a tètè bọ̀ sínú ẹ̀kọ́ bàbá wa ń sọ fún wa lọ́wọ́ parí wípé gbogbo eléyìí tá à ń sọ là ń wá wò tá a fi rí pé káwọn ọba ni ṣàkójọ nǹkan kékeré kan nínú àwọn àdéhùn fi ń sí ọlọ́run ọba tí ó kó gbogbo ojú ọ̀nà dáadáa tá a tọ̀ dálé kíámà nínú àwọn ntọ́jú mọ́ ntá a fi bọ́ ọlọ́run ọba lò tàbí ntá a fi bára wa lò láyé nígbà yìí nínú àwọn ẹ̀kọ́ yáyè èyí tó fojú hàn àti ètò pamá tá a fi ń sinmi lọ́wọ́ kò wá síbi tá a fi ń sinmi lọ́wọ́ àìdá tá a fi ń lé mú kò ní kíkí ni ní tí ọ̀dá ó lè bàjẹ́ pé yóò wúlò fún wa kí ò níbi wíwọ́wọ́ ogun ọ̀gbun wa yóò jẹ́ ká dúró síbi tí kí ni ibi tó dúró tán á kú ò níbi wọ́gun ọ̀gbun tọ́wọ́ tí ò sírètì á bọ̀ síbi kí ni á bọ̀ síbi àti kó dúró tán ní agbègbè ọlọ́run ọba bàbá wa kọ́lọ́n kó bá ní kí wọn wọn ní nínú tíra yìí ni àwọn dáàmú rẹ̀ ní ara àwọn wípé àwọn mọ̀mọ́ àdéhùn wa láwọn àdéhùn tó kílíà tí ẹ pé kí ni kò ní ńlá wa ní wàhálà kò ní ńlá wa ní oògùn wọ́n jọ pé bí táwọn ti máa mú wá nínú àwọn tíra tó gbajúmọ̀ táwọn pínlẹ̀ ní kótóbù sítà àwọn ìyá tíra mẹ́fà kì í ṣe buhari or muslim sunanu abiodun awoda sunanu tẹlifíṣẹ sunanu nasari àti ibnu maja bákan náà tí ìbá ti ṣe ní ọ̀kan mọ́ àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn àwọn ọ̀dàwó kan ibi tí ìwà tó ti rí o tí wọ́n ti rá déèfì yẹn mú wá lọ́pọ̀lọpọ̀ ìgbàlá rè kó tó di báwọn ọgbọ̀n sínú àdéhùn àwọn lè mọ mú àwọn ààyè àtùwá nínú alukoran tó bá jẹ́ pẹ́ jẹ́mọ́ nǹkan táwọn fi ṣe tọ́pẹ́kì àwọn ọ̀kan mú ààyè àtọ̀ jẹ́ ibi tọ́pẹ́kì yẹn wá káwọn tó sìkì níwò káwọn tó bọ́ sínú àdéhùn lọ́wọ́ parí wọ́n ní àwọn wà ń bẹ nìkọ̀ọ̀kan wa àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àti gbogbo wa táwọn gbọ́ mi à ń bọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ ìyá tó tọ́ wípé ẹni tí ó bá ka tí àwọn yìí tó sáfà

àti ọgbà ọmọ olólùfẹ́ dáadáa àti ọgbà mùsùlùmí lápapọ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ọlọ́run ọba ni àwọn bá dúró àwọn làásì gbára ti níbi iṣẹ́ yìí o wà á sì bí ọlọ́run ọba nínú ìwàkí wọn àwọn àwọn ọmọ kó wá ta ilẹ̀ ìlànà azizu raki gbọ́dọ̀ bá ti wọn parí ọ̀rọ̀ yìí o nìyẹn wọn sọ wọn àìsí ẹ̀yìn tọ́lá ń pa afẹ́fẹ́ lójú ni nǹkan tó wà nìkan làwọn sì kílò làwọn kà ní òmìn. Àwọn wá bẹ̀rẹ̀ tí àwọn pẹ̀lú Bible Ikhlas wa Ihbari Niyya fi jẹ́mi àmàlù àkùwá àlùbárí bẹ̀tì ọ̀lùkàfíyà. Báàbù àkọ́kọ́ nìyẹn. Bible Ikhlas wa Ihbari Niyya fi jẹ́mi àmàlù àkùwá àlùbárí bẹ̀tì ọ̀lùkàfíyà. Wọ́n ní nípa àwọn kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Ọ̀nà táwọn fẹ́ gbà wọlé wọn ni kí ni ọ̀nà Al-Ikhlas ìfẹ́ iṣẹ́ mọ́ fọ́lọ́run ọba ìfẹ́ iṣẹ́ mọ́ túta ní fún ọlọ́run ọba àgbọ́ wà ìbọ́rì níyà àti ìmú àníyàn wá ìmú àníyàn wá níbi kí ni o níbi gbogbo sẹ́tẹ̀ bá fẹ́ sí fi jẹ́mi àmàl ní gbogbo nípa bá fẹ́ sí rẹ́bí action wà àkúàl tàbí níta fẹ́ sọ lọ́rọ̀ àlùbárí zati wà lùkàfíyà yálà ó jẹ́ nǹkan tí ó hàn ní o tàbí ètò sí kí ni èyí tó pamọ́ nínú action nínú ọ̀rọ̀ tó hàn nínú action nínú ọ̀rọ̀ tó pamọ́. Ohun tí ó kọ̀kọ́ ṣáájú ni pé torí kí ló fẹ́ fi sọ̀rọ̀ yẹn torí ta ni àti pé kí ni o mú àníyàn wá ó jẹ́ pé kí ni o ẹ wá bẹ̀rẹ̀ yẹ bí n ṣe sọ nínú ọ̀rọ̀ àkọsọ wọn. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ayat nínú Al-Qur'an ètò jẹ́rìí sí tọ́píkì yìí. Bàbá ọ̀gbìn lọ́mìnà ṣètò ní rọ̀jìn sọ́rọ́tì báyìí nà. Wọ́n máa ń rú ilẹ̀ lè wá àdúgbò lọ́wọ́ mọ̀ lè ṣe é náà lọ́wọ́.

0: ya ba koti yin atawa aya mi na ti won koti kitiro mo ba jagun ori pe adefi ni agbero won kan mo aya to ba mu wa ni ton ba topic yin mu wa ni owo bere ni olorun ba so pe wa ma umiru illa li abudullah olorun ni awon ojise won pa won la se nkan kan awon ojise wa ta ran awon ta ran won si won pa won la se nkan kan illa li abudullah bi o se pe ki won ma se kini o ki won ma jose fun oba won mukhlisina lahu din ki won si sa fe ma esin na fun mukhlisina ikhlasu niye
1: Assalamu alaikum. Àwọn ọmọ ènìyàn látàrí fáírọ̀sì tá à ń fi etí àtojúkú káàkiri gbòòrò eléyìí tó ń bí kí ọkàn ẹni ó máa dí pẹta kò wá sóhun méjì tó lè fọ ọmọ garaga tó kọjá àrántí ọlọ́wọ́ bá láàlú òrèkóòrè gbogbo mọ́ṣáláṣí alálùbáríkà nílùú udà tó kalẹ̀ sí ìjẹ̀ṣà tẹ̀dó sún lórí ìpínlẹ̀ èkó ṣe àgbékalẹ̀ àwọn wáàsí gbáńkọ́gbè níbi táwọn ti máa pàdé àwọn àfàrọ́kọ̀ gbogbo alẹ́ sátidé láago mẹ́sàn-án aago mẹ́wàá alẹ́ lánàá pàdé dr sharafadin dáadébọ̀ lórí bond fm 92.9 ọjọ́ sunday ní tẹ̀síkíátù naps lórí bond fm 92.9 bákan náà níbi táwọn ti máa pàdé bàbá wa fàdúrà sheik vikiru láìsà láago mẹ́sàn-án sa aago mẹ́wàá alẹ́ náà ni o àwọn ètò wọ̀nyí la gbé kalẹ̀ láti máa fọ ọkàn wa mọ́ lóòrèkóòrè kóòrò ọba aláàmọ́pọ̀ yúrùlùkúdára mọ́sk nípa aláwọ̀ àmì
0: Ọlọ́run ni kí ni o, Ọlọ́run nìkan la gbójú rẹ̀ kọ́. Kó iná sọ̀lá ti, ọ̀nà sọ̀kí, ọ̀nà àyáyà, ọ̀nà mẹ́tì, ìmọ̀n ìláhì rọ́bìlà àlàmì, láṣàrí kalà. Ọlọ́run sọ pé, nínú àdéfẹ̀ kódì sí tọgbà jẹ́wọ́ pé, àná àgbọ̀nà ṣòro ká àná ṣírk, nàní àná ilà àná lán, àṣírà kàmá yìí fi ìwáyé, tọ̀rọ̀ tòrò wà ṣírkà. Ọlọ́run ọba àlekí ọlá nínú àdéfẹ̀ kódì ó ní wọ́n ní àmìlà amalan ẹni wọ́n bá ṣiṣẹ́ kan aṣíraka máa ń yìí fìlì rẹ̀rẹ̀ tó bá ti rú ẹnìkan pọ̀ mọ́mọ́ níbi iṣẹ́ yẹn torí ọlọ́ọ̀bá àti torí ẹnìkan tó bá ti rú ẹnìkan kan pọ̀ mọ́mọ́ ọlọ́ọ̀bá níbi iṣẹ́ yẹn tààràkìtì owó wọ̀ṣẹ́ríkà òun náà bọ́ pàtì àti ẹni tó rú náà yẹn tó pé ana agna ṣùràkà ana ṣírk òun kọjá ìtẹ̀yà tó mukhlisin lahu din kí wọ́n sàfẹ́ mẹ́sìn náà fún ọlọ́run ọba hunafaa lẹ́yìn tó sẹ́rí síbi tẹ̀sẹ̀ pátápátá wọ́n yóò pé mo sọ̀lá kí wọ́n máa gbóhùn kíkí bó tọ́ tí wọ́n pa wọ́n láti rìn tí ọ̀nà wọn wà lánàá kí wọ́n máa fọ́kùtà wọ́n kí wọ́n máa gbé irin wọ́n sọ pé wọ́n máa fa kí ló kọ rẹ̀ jẹ́ gbogbo tó wúwo nítorí simple pé kí wọ́n gbóhùn bó tọ́ wọ́n sì yọ zakat wàzáàlìkà dẹ́ẹ̀nì ọ̀yìnà eléyẹn ni kíni o eléyẹn ni ẹ̀sẹ̀ tó gbóòótọ́ tó ṣe déédéé nínú àyà ètò ọ̀hún sọ́tò hajj ọlọ́ni láyà náà lọ́ọ̀lọ́ àlùfẹ́ mọ̀há wàlá àdìmọ̀ wúhá wàlá kìnyà náà lọ́wọ́ àtàkùn ọ̀dúnkùn ọlọ́ni nígbà tí sọ̀rọ̀ ẹran iléyà bàbá àdáyà fẹ́ẹ́ pa nígbà tá a parí sí hajj bàbá àfàlọ́sí àjì náà lọ́jọ́ tí wọ́n sì kí ni tí wọ́n gún wọn táwa náà sọdún láwọn ìlú ìlú ọlọ́run.

ilẹ̀ sí tẹ́jẹ́ kí ẹran yẹn ò sí kí ni ọ̀gbẹ́ bẹ́ẹ̀ ni wọn náà ọba kódà wà láàbì náà wò há a àṣẹ ara tí wọn bọ́tọ́ tí atẹ́gùn wa kó ẹ̀jẹ̀ rẹ̀ tí ń kó lọ sánà ẹran ọ̀gbẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ọ̀gbẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kí wọn wà láyà kí ìyá náà lọ àtakọ àmì nǹkan ẹran tó kan wọn bẹ̀ ni kí wọn ìpayọ náà bá tó ń bẹ lókàn àyà yín tẹ́lẹ̀ fi pa ọmọkàn wọn bẹ̀ ọ̀sọ́gbọ́n sí ìjọsẹ̀ wọn lọ sí máa sọ nìyẹn àtakọ àná ni wọn táwọn ọmọkàn ti ṣe ramadan wọn làálà kan àtakọ ìpayọ náà bá náà lọ fẹsí kí wọn lọ fẹ lọ ń bẹ ọgbọgbọn tí ìbá ti ṣe tí ìbá ti ṣe pé wọn ṣe fẹ náà wọn bá tí èsì torí ètò náà bá ní fi ń pààyà tó fi ṣe àbáwọn à ń fòrọ mo ti ọ̀padà jà sínú àní pé kí ni òfò ní òkò ọ̀lẹ́ yàgò nìyí àkúrò ní ìgbà sọ́fò bákan náà àníyàn ti jáde ń bẹ̀ yàn ní ìsìn kó ní ìtura tó ayé mìíràn 29 ayé 29 kó ní ìrìn tó fò máa fi ìṣòdó rẹ kó àìtò dó yà láàbò lọ ọlọ́run ní ìrẹ́ àníyàn sọ fún wa pé ìrìn tó fò máa fi ìṣòdó rẹ kù tẹ́ bá sọ ohun tí ń bẹ nígbà ayá kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ̀sí pamọ́ tẹ̀sí pamọ́ sígbà ya yín àwòtò gbòòrò tàbẹ́ ẹjẹ́ kọ́nà síta yà lánàá bí èyí òun náà sí kí ni òun náà ti mọ̀ lọ́wọ́ pé etí ń bẹ nínú àti nípa àsọ́síta bí mo sì lọ́dọ̀ náà ọba a lè sọ pé kí ni ìkáyé ọlọ́run ọba ju ìkejì lọ ẹ wàá sì rú ọkọ̀ ọ̀la kú àwọn ìyàwó òbí ní iná orí àmúrú ìlú àti sọdọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ yín jẹ́jẹ́ tàbí ẹsọ òkè kódà yìí tẹ́ ẹ̀ tí ìsọjáde ti ń bẹ ní gbangba gbà ya yín òun sì kí ni òun mọ̀ ṣẹ́ńṣẹ́ ogun ti ń bọ́ yìí pátá ètò náà tẹ́ yín

أصلي. فسنجيك واحد إن نويت أن أصلي أربع ركعات ظهرا. فسنجيك إن بيعديثك كانت اليوم أبو نانسي جاد بني أبقى كنو إن كان ما فاكل لوري إلا من شذا أفن تبا تو yóò wá sí ríwá kéré ní ọ̀sẹ̀kí ni wọ́n ò lè ka ọ̀rọ̀ wọn kú ní pẹ́kí ni wọ́n tó jẹ́ ìjìnà wà wọn fa ẹ̀sìn wọn ní pẹ́kí ni wọ́n àníyàn tó máa ha ló wá alùpàmù ní káàpì lánàá ẹ̀sẹ̀ ọkàn ni wọ́n wà kò gbà kí wọ́n tó sọ jáde lẹ́nu kó àtọ̀ àlèmú náà bìdé nìkan ọ̀rọ̀ ń sẹ́fẹ́ máa kó ń pípé ẹ̀ǹsẹ̀sìn nítorí náà kò ní ìdí kan kò ní ìdí wa nígbà tí kò ní ìsìn àníyàn jáde ní gbogbo dábà pẹ́ sí i aláwọn ilẹ̀ àfihàn ọdẹ ìlú wahid àyàfi láàyè kan péré kìí sí ìṣe kí orúkọ rẹ̀ jẹ́ kìí ṣe àníyàn ṣùgbọ́n bí ìsìnkú ọdún ìṣe wà nìyẹn lọ́pọ̀ nǹkan náà níbi ni fọdọ̀ á ní ìmọ̀nà síkà kan a ó lè ta fọdọ̀ á ní ìmọ̀nà síkà kan nígbà tó sọ́nbi ti sọ látún náà pé ẹ kí n gbé bẹ́ẹ̀ sí lómi tí mo kí n o nígbà tó ń ṣe hajj kan náà dé wọ́n sàn ní ilé hajj ọkàn tó sì láyé tí ó sì ní ìmọ̀ tí ń pín hajj tó wà dáa wọ́n tọ́sọ náà ni pé fọdọ̀ á ní ìmọ̀nà síkà kan ẹ mú bí mo sì ṣiṣẹ́ hajj yìí ẹ mú mi bẹ́ẹ̀ ní oṣù náà sí o ẹ mú sí hajj yìí tẹ́ máa ṣe ẹ mú mi kí ni o ẹ mú láàbí mo sì láàlè ilá alikọ́kùn báàdà àmì hàdà ó ṣe é ṣe kí n má báyìí pàdé lọ́dún tí ń bọ̀ mọ́ o kò sì bá pàdé náà bí ó pé kí ni o á jìkà tó ṣe ká.

ti o yi ni nitori bi ile ise omo re yen.

nàbìlì àyínmá sallallahu alayhi wa sallam wọn fi baba abubakar ní khalifatu rasulillah khalifatu rasulillah àròlé ẹni tó rọlé fún sí ọlọrun ìgbà tí ìsìlẹ yìí máa ti ń tukọ iṣẹ ẹsìn àti ìdarí ayé lọ lápapọ̀ ó ń tukọ iṣẹ ẹsìn àti kí ló àti ìdarí ayé lọ lápapọ̀ wọn pè ní khalifatu rasulillah

ṣe islam tán tí ìjíra bẹ̀rẹ̀ gbogbo èèyàn ló máa ń ṣe ìjíra rẹ̀ ní kíló ní ọlọ́mọ ọlọ́mọ ẹbí lóru gàjọ́ sí òògùn kù sí òṣùṣù pàlókè ìmí ṣe lọ ẹgbẹ̀ ní mọ́jìlá ìyàwó olùkọ́ ọ̀rọ̀ náà kan ló máa ń ṣe ìjíra rẹ̀ ní kíló ní ọlọ́mọ ọlọ́mọ ẹbí lóru gàjọ́ sí òògùn kù sí òṣùṣù pàlókè ìmí ṣe lọ ẹgbẹ̀ ní mọ́jìlá ìyàwó olùkọ́ ọ̀rọ̀ náà kan gbé ọkọ tó tẹ̀lé ní kúfíàtà ní ìpamọ́ ṣùgbọ́n ní ọ̀dọ́ látara ní o ń dọ́ta wọn lọ ọ̀sán garin garin ni ó sì dé.

bẹ̀rẹ̀ ń se ní ọlákù tí wọ́n ti gbéra wọ́n á fẹ́ kéde ilẹ̀ mi o àìbánu àlẹ́rẹ́ ń tọ́pẹ́ lò wọ́ tọ́pẹ́ ṣàfẹ́kù ara rẹ̀ tọ́pẹ́ kí àwọn ọmọ ṣàfẹ́kù lọ́sàn án ga tàbí tọ́pẹ́ kíkí ló tọ́pẹ́ ṣèyàwó rẹ̀ di opó wọ́n wá pàdé ní ìgbà tí wọ́n ta o lẹ́yìn ọlákù ní maka tọ́lá àgbọ̀rọ̀ já nínú kíni o ká wọ́n wá pàdé ní lẹ́yìn kíni o lẹ́yìn ìlú o tani ọjà dìlọ tani ọjà dìlọ kò sí ti ọjà dì torí àti mọ ọmọ bí ọmọ ọtàn àlà àhò ọ̀lá yìí à ń sọ ojú akẹ rẹ nínú ìgbẹ nígbà tí ò tí ì mọkànmọkàn àti ìgbà tó ń mọkàn mọkàntà akẹ mọni o ó tó rò mí ó tó sẹkù síbẹ bàbá yìí ara wọn màmá kíhù tí wọn ní omi pé nígbà tí wọn lọ ní islam tán ọpọlọpọ ààyè lọlọrun ti mú ayé tí ń support idea bàbá yìí ọpọlọpọ ayé náà quran bẹẹ ti mú ayé wa tí ń support idea rẹ tí ìjọ pọlọrun tí ì sọ ọbànà bí kalẹ tẹlẹtẹlẹ kò tí ò rè fi ilẹ ọfún sọlọ àlọ sọlọm kò fi ilẹ ọfún tẹlẹtẹlẹ ṣùgbọn nígbà tí wọn mú idea wa tí wọn ti máa ń mú wá mú wá ọpọlọpọ wa ní kíni o ní quran wa dé mọ support kíni o tí wọn mọ support òpinnu umar tàbí bí umar bí allah taala nínú àwọn ọmọ wa kí fún yìí umar ti sọ fún àgbẹ̀ pé ìwà ànábì allah yà àtàjì ọmọ tó mọ mi ni allah ta àtàjì bá ọmọ tó mọ mi ni àwọn tí wọn jẹ ìyàwó àmọ̀mẹ ni tí wọn jẹ ìyàwó òrí àná wọn ò kí tiẹ̀ máa paramọ́ fún àwa tá a gbé sáré fàyínà yàrá àhúnmọ́ àìbẹ̀rù wọn fàjẹ̀ nígbà àtẹni tó dá àtẹni tí ọ̀dá náà sáàrin ní ẹni wọn lọ́wọ́ oṣù mẹ́rin tó dá ó ti àwọn ìyàwó àrùn jẹ́wọ́ tí ọkọ̀ gbọ́dọ̀ ní pẹ́ẹ́sìtìjì ṣe nígbà tí wọ́n á yọ ògì ọlọ́run sọ kíni wọ́n sọ ara ẹ̀há kalẹ̀ ìyá ayé ọ̀nàdé yìí kó lè àzíká ọba náà ti ká wà ní sáà ìlú mẹ́rin wà general láìsẹ̀ sọ fún wọn kò sí tí wọ́n sọ yẹn kò ní gbéyàwó ẹ̀ nìkan àwọn ìyàwó ẹ̀ ló ti bẹ̀rẹ̀ tó tẹ́

nǹkan aláṣẹ pàtó àti bí a ṣe máa sọ fún wa nígbà náà àtàwọn ọmọ ẹlẹ́bìnrin wọ́n lè sá ìlú mẹ́rin láti ìbẹ̀rẹ̀ nígbà tí wọ́n bá ti ṣe kó wá kárí àwùjọ obìnrin kí ni obìnrin mùmìnì látọjú àwọn rẹ̀ débi tọ́lá sí ni tọ́lá wọn dàdé tí obìnrin láyé ló mọ̀ kó wá kárí wọn. Kí ni nǹkan náà yòdùnmí máa lè yí ná ní ń jalè àbí ìdìnnà kí wọ́n máa sì kí wọ́n máa jẹ́ kí àmọ̀tán wọn tí ó gbòòrò wọ ara wọn láàpẹ́ ní jìnnà báà kó sì kí wọ́n máa gbé wọ̀. Kẹ̀sẹ̀ káfíńsì ọ̀yẹ́ ṣáájú ó mọ̀rọ̀ bí ẹlẹ́tàá là ń tí wọ́n sọ pé yóò wà lórí ìgbà ọ̀gbọ̀n wọn fàájọ àti ẹni tó gbà àti ẹni tí ò dá lé sọ́dọ̀ àwọn ìyá wa yìí ọ̀gbà pé wọ́n máa ti mú fún àwa kí wọ́n máa ń ṣe alẹ́ náà o ṣùgbọ́n wọ́n máa ti fi pẹ̀sì di mọ̀kọ́mùnù bó wà ohun tí wọ́n ń gbéyàwó fún ẹni kọkùnrin pàtàkì ni ẹni tó gbéyàwó náà gan agbọ́dọ̀ máa ṣe kí ni o pàtàkì tí wọ́n náà kò yẹ ká máa rí ẹni ha ọ̀bẹ yẹn kọ́ lọ́n rí àyè kalẹ̀ láàyè míì náà nínú ẹ̀sìn míì tọ́lọ̀ tó fi báàkì òfin náà ọmọr tí ò tí wà ní kùrán ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọn gba àti àwọn ìyàwó ànábì gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tí wọ́n kó ìṣìtàmánà alẹ́gẹ́rẹ́ ti àlẹ́ yìí tí wọ́n fẹ́ jẹ́ kí wọ́n yóò gbé bàbá wo dàrín ọlọ́run kọ́ sàánú wọn ni o kọ́ sàánú àwọn ọkùnrin náà o àbá wọn máa sọ ní àwọn ègbò àwọn orúkọ obìnrin sọ àwọn ọkùnrin jẹ́ kí ni o máàlù obìnrin jẹ́ ní máàlù wọ́n fẹ́ máa ń wú ìyàn ni wàhálà ni a gbà fún wa fún owó wa ẹgẹ́ mi sí ìjọba ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣ

Allow me.

kọ̀ọ̀kan láti lọ́wọ́ nínú àṣeyọrí ìjókòó náà pẹ̀lú ara owó ìmọ̀ràn àti dúkìá eléyìí tí ọlọ́run láàbá fi jìn kí wọn pẹ̀lú àdúrà kí àpérò náà lè wá ṣòṣẹ́. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ lẹ́ẹ̀kan sí kí ọkàn wa sì papọ̀ torí wípé níbi ìsopọ̀ òun ni àánú wà.

Ao Adeneko, the group.

A dúpẹ́ fọlọ́wọ́ bá, dúpẹ́ fọlọ́wọ́ bá, a dúpẹ́ fọlọ́wọ́ bá, a dúpẹ́ fọlọ́wọ́ bá, ọba tí òdo ojú àdúrà ti wà, a dúpẹ́ fọlọ́wọ́ bá, ẹ̀wùsẹ́ ọlọ́wọ́ bá, ẹ̀wùsẹ́ ọlọ́wọ́ bá, ẹ̀wùsẹ́ ọlọ́wọ́ bá, ẹ̀wùsẹ́ ọlọ́wọ́ bá, òun náà ló rọ́jò. Òun náà ló rùn, òun náà ló òṣùpá, ẹ̀wọ́ ṣẹ́ ọlọ́wọ́ bá. Ẹwọ̀n kí ó dé àsìkò yìí, gbogbo olólùfẹ́ ètò wa ètò yóò dìtú. Bẹ́ẹ̀ bá gbàgbé. Ibi ká roko tì sí ń jẹ́jọ́ ọbẹ̀ náà rẹ pé a fàbọ̀ sí o, gẹ́gẹ́ bí ìṣe wa. Bẹ́ẹ̀ ká kìí jóná, baálé lónìí, baálẹ̀ lónìí, ọba lónìí.

0: gbogbo àwọn ìpanilé iṣẹ́ bond fm ọ̀rẹ́ aráàlú à ń wú tegbò ní o à ń wú tẹkàtẹkàn ní o ní ìsàkóso kábíyèsí láńlọ́ọ̀dù wa ọba adéyẹmí ológun olúwatóyìn àjàsà ọlásídẹ̀ wa wò káfọ́tà ẹ̀bọn káwọn olórí láàfin orúkọ mi olórí adébímpé àjàsà olórí àtinúkẹ́ olórí esther àjàsà àrùmẹ́ta tí kìí dọ́bẹ̀nu ẹ̀kúṣẹ́ ẹ̀bí o gbogbo àdìtò kan ní ìjẹjọ láti ìlú ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ dá sí àwọn tó dá sí fún òde kàtà bí èkejì bẹ́ẹ̀ la ga sọ pé kò gbọ́dọ̀ lọ́bẹ̀ ohun tó wá ní ìjẹjọ mọ́lẹ́dọ̀ tí ń lọ́pọ̀lọpọ̀ ó sọ alábàákọ́ ẹ̀dọ́dọ̀ kan ọmọ burúkú gbò fẹ́ àlọ́kò ṣe é ní obìnrin tọ́ba tán yẹn ní súnmọ́jà mi ọkùnrin tọ́ba sí tanú ogun náà ní sùúrù gbogbo ẹ̀ náà wọnú ayé àtàdúrà àti wúre pọ́nkálukú kọmọ tẹ́wọ́ gbà ìyàwó sọ ọkọ ọkọ ń sọ ìyàwó láàárín ara rẹ nìkan fọ bí ẹyin jẹra wọn nísun ṣùgbọ́n ìyàwó wa fọ́bọ̀n dọkọ gan lọ ó ní agídí burúkú débi wípé kò sí nǹkan kí ọkọ rẹ ṣe fún tó yẹ pé wọn mọ lóore lu arábìnrin wọlé bí ọrọ náà sì ní kámẹ́rà tó náà nílé oná ìtètè sùn òyìnbó ni ó lọ bí aago kó ohun kó lù kí ìyàwó òun ti dé láti ṣọ́ọ̀bù tó ń gbà fún bó tiẹ̀ jẹ́ pé obìnrin náà wà lówó ni kí ló ṣe fún iná kí ló ṣe fún iná tẹ́ ló ń ṣe tìbí wá ní dáná kò burúkú bàjẹ́ ó kàn gbọ́ hẹ́rẹ́hẹ́rẹ́ bí ìgbà tó ló ń gbọ́ ọmọ rúfú bá ń wàhálà ìlú òkèlè ọmọ gbàgbé mi ìlú náà fún olóńgbò tán rẹ náà àwọn olóńgbò tán fún olóńgbò sáré èyí tó wá sẹ́kù ìyẹn mú àsàkọ ni olóńgbò yẹn kò tí bo sáàsìrì sáàyàn ni epo ọkọ ni nínú àwọn olóńgbò yẹn tó wọ́n pé ẹ wà nílùú olóńgbò sáré yẹn ti ń jẹ ndómì ni o ẹdẹrẹ dídì ni ti ń jẹ jáì sábà gbogbo kan tó bá jábọ̀ ń bẹ̀ kẹta rẹ̀ sí ni ọ̀sàbẹ̀ ni wọ́n fi ń sọ̀rọ̀ ni wọ́n ti ẹ̀ ọwọ́ àtàwà nílé ìyàwó rẹ̀ sí lè ó tóbi kọjá bẹ́ẹ̀ kódà kẹ̀kẹ́ mẹ́wàá bí ọ̀kadà kò lè gbé ó tóbi gan-an ti gbọ̀ ní yáàdì bí àtò di ẹ̀yìn bá gbọ́ àṣálẹ̀ rẹ̀ ní sílẹ̀ lọ́wọ́ fún ló tì láti di bẹ́ẹ̀ bàbá sáré ó sì kámẹ́rà wọn sì kámẹ́rà wọn bàbá ìyàwó ń bẹ láyé ìyàwó ń bẹ láyé ó ní ta lọ́rẹ́ ni kò wọ́n fẹjọ́ sùn kò jù bẹ́ẹ̀ lọ lálẹ́ ẹ kò wọ́n fẹjọ́ sùn oníyàwó ka ikú dédé àsìkò oníyàwó méjì ẹkú bẹ́ẹ̀ sì sinra yín oníyàwó púpọ̀ àkú òkùnà 0706316191 ó ti ya kámẹ́rà ó ti yàtọ̀ rẹ̀ ṣé ìyá ìyàwó ni kò wọ́n lọ fẹjọ́ sùn ni kò wọ́n sọ pé wàhálà ń pọ̀ àbí bàbá ìyàwó kò tó ní pé kàn sí ilé iṣẹ́ tàbókè olégbòogi dédé ẹ sì lè gbé dòpò 08161 3968 tàbí kálù ti tábìlì 0706316191 mo fẹ́ gbàgbé bíi méjì bára rẹ bá lẹ́nu àlẹ́sẹ̀ ni ta lọ yẹ pé ọ̀rọ̀ bọ̀ tó wọ̀ níyàwó àṣálẹ̀ ò tún sìnà lọ́wọ́ fún láti yá dì láti bí ìgànlá ọlọ́run ẹ̀jẹ̀ àdánù ta lọ́wọ́ ìjọ pé ẹ̀lú.
1: àwọn ọjọ́ ìnáta àwọn ni wàá jọ pọ̀
0: agbamiki mọmọ wa haja adinike su florence pe wọn kò tó ọmọ ẹta olóòwò ifi bond fm sílẹ o ẹba ni kí wọn. bọ́ọ̀rọ̀ bá wa kú báyìí ṣé wàá lọ àwọn ọmọkí arákùnrin rẹ fẹjọ́ sùn ní àbí báyà wà dìtú ọ̀rọ̀.
1: bàbá ìyàwó ni tó fẹjọ́
0: sùn. òrègbà kí ni tó fẹjọ́ kí bàbá ìyàwó.
1: torí ìyá ìyàwó lè ta ìdí ọmọ ẹ ó lè lọ́rẹ̀ẹ́ ni wọ́n bàbá
0: tóòtọ́
1: àdìsí
0: nọmba. ẹ̀lú ẹ̀ṣẹ̀ gan ó yọ fóònù méjì mo ló lálẹ̀. kí ló dé tẹ wá ń sẹ́ mi mọ́ ọ̀pẹ́ náà ló ló ń gbò lé sẹ́ ló ń gbò yín ó fi yín ìrẹsẹ̀ ni. kí ló dé ibùdó àwọn olóńgbò yín lọ. wọ́n sá lọ. nígbà tó sá lọ tẹ̀lé ipa bẹ́ẹ̀ rẹ̀ sì fi yin ẹ̀rọ sórí bọ́ọ̀dẹ̀fẹ̀ á sì bá kéde rẹ̀ wọ́n fi tọ́jú kó bá sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ olóńgbò bá lóńgbò ó sì bá yanjú rẹ̀.

0: ibẹ nipa iṣan ara ti ma fa idakole fun omokunrin dele ma bo baba boke o ni shop number 10A plaza opposite deeper life church ni jakande isolo ibẹ ni baboke o wa bayi ero banisoro to le pe baboke o ni 08094471143 lekan si 08094471143 08022613442 08022613442 omo odun lo ni wo o ti ju omo 40 years lo o ti ju omo 50 years lo o ti ju omo 70 years lo to je pe ni seju kan si meji o ti da to wa ile mo ni to ba wa baba bo iwo je o mo ipe ni olohun be leyin baboke o awon kan meje o bi isara ti ma fa idakole fun omokunrin omokunrin le soju se dede lodo aya re lori isara ti baboke o so nipa yi nkan to ti sele se mi gan fun ra mi ri ti mo si lori sirisi ogun lori nkan yi ti nkan yi o lo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo soju arun idakole ibun mi oun lo fi je si pe ni gbogbo eto n wa sodo baboke o lori idakole ti ma so omokunrin awon na gba pe olohun be leyin baboke o pẹlu se lodo olohun oba to mu ti wa to mu ku nbe to bodo baboke o ni shop number 10A oyekola plaza ju deeper life church ni jakande gate titi isolo road ibe ni baboke o baba yi pẹlu ase lodo olohun ti enu ni sori si banisoro baboke o 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442
1: nle ti gbọ yen se mo wi pe yoruba bo won ni iriri lagba on ti o ba ti se ni ri ki awosan a o le so pe bayi won se se iwosan re won le ti gbe lenu baboke oyi n to ti se won ori ni ki olorun to lo eyan fun won eni tolorun wa lo fun won yi won je ki baboke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baboke o aisan onibe ta to ma n bara won rin ojora arabeku ati dakole kini iyato to wa laarin meteta
0: e se kun idakole na ti n ba obirin re sire to je ji pe ni yo le de bo si ye ko si ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́kẹjì. ìjókòó ara ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojú ó títẹ̀ ara ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ̀ ṣeré yóò dá ìgbà tó rán kankan ara rẹ̀ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ǹdẹ́ lè máa bọ̀ wá kàn sí baboke o láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára tó bá dọ́dọ̀ baboke o ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa ọlọ́run sì bá wa sí.
1: Okay, o ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan lọ́mọkùnrin iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
0: ẹ ṣeun atọkùn bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìpele iṣan ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó sì yẹn lọ tó nínú iṣan ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kan wá àkọ́kọ́ nínú ìpèníjà ó ṣeé ṣe kọjá sí kwárìn láàrin ìṣẹ́jú méjì ká bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gégé tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò gbà tó tẹ ìgbòmọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó máa kan gbòrògbòrò ẹlòmíì pàjá lọ́wọ́ pàjá lẹ́sẹ̀ ẹlòmíì ọwọ́ ó máa gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n ẹlòmíì bẹ́ẹ̀ kó máa rìn káàkiri ní títí ẹ̀ní àbí kínú ara bẹ̀rẹ̀ sí táyàn ẹlòmíì bẹ́ ò tiẹ̀ nílò déédé kórì máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú káàtẹ́ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rígbọ́n ẹsẹ̀ sí déédé dáadáa ẹ̀yin yóò fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so iṣẹ́ apá kó máa fàyẹ̀ so. wọ́n nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bí wọlé tó nínú àwọn iṣẹ́ yìí àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣẹ́ yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ baboke o ìwọ gan ó gbà ní ọlọ́run bẹ lẹ́yìn baboke o ìtòrí baboke o mọ nǹkan méjì bí ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojú ìṣẹ̀ déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ èèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ́ kí èèyàn lè gbẹ́sẹ̀ déédé kí sáà ló máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pá yìí kó máa roni gorogo arúkú kó bẹ̀rẹ̀ sí ro ẹlòmíì ẹlòmíì ń bẹ tó dájú ìgbà tó yẹ pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ káyà máa lu pípì kẹlòmíì máa rọrùn sùn dé kórì máa bẹ̀rẹ̀ sí fọ́ni gorogo kójú èèyàn máa sú ẹlòmíì ń bẹ gbọ́n rìn káàkiri inú ara ẹ̀ ni àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹ́ẹ̀.

0: Be ban woko busagun ta so lu le nfe be ban woko busaku ye jo le mi nfe o be ban woko
1: Animo Kaye Abba Spiritual Therapy ba Batsapa Worldwide 61 Santos Avenue Abule Bible Stop ni Ipinle Eko won ni awa lile oogun oro eda to ba ni alaafia ohun gbogbo lo ni o agbo to gba ni lowo abiku omi ori re ko gbodo gbo o àmọ́ síwájú ohun gbogbo ẹ̀kọ́ ojú òpin ìsílẹ̀ yóò ṣe yín láǹfààní láti pè wọ́n 0803-373-5570 tàbí 0708-927-4444. Ohun tó gbà fún ìdí ẹ̀kọ́ abẹ́ olólùwà àdára máṣá ìṣọ̀kan ò sí ohunkóhun tó lè jẹ́ ìpèníjà fún ọmọ ẹ̀dá ọlọ́run ò ṣe bí o èyàn ní ẹbẹ̀ bẹ́ẹ̀ni ọmọ aráyé kò lè pa kádàrádà ní tòótọ́ àmọ́ látàrí agbára tẹ́lẹ́dùn àfijín kí ẹ̀dá àwọn ọmọ adarí ń máa ń ṣì í lò wọ́n lè fi fẹnu ago sẹ́yìn ọlọ́run ọba àánú yóò pèsè ọmọ alárùbáríkà fún gbogbo àwọn tó ń sunkún àìrí bí ṣọṣọ nílé atare kó atare kan kì í kó tiẹ̀ láàbọ̀ fún àṣírí gbígbà àdúrà kálàmù àdúrà nọ́ńkà àlẹ́ àdúrà bàbá tápọ̀ worldwide ní kẹẹ̀kan sí ní santos avenue abúlé ẹ̀gbọ́n bus stop iléeṣẹ́ bàbá tápà ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ àìsàn alálọ́bọ̀ abẹ́ àwọn àìlera kan tàbí míì ní bá a fínra àwọn kòkòrò àìfojúrí májèlé oúnjẹ gbogbo ẹ̀yìn obìnrin tó jẹ́ wípé ẹ wà nípasẹ̀ oyún níní ẹ jáwé abíwọlé láyọ̀ lágbára ọlọ́run ọba àánú ẹ̀yin àgbọ̀n ẹ tọwọ́ ìlàbọ̀sùn ìfipọ́mọ lára lórí ìkéyìí àìsàn àrùn alálọ́bọ̀ àìró ohun sùn ni ìdá apọ́ ẹ̀yin obìnrin tó jẹ́ wípé ẹ wà nípasẹ̀ oyún níní ẹ jáwé abíwọlé láyọ̀ lágbára ọlọ́run ọba àánú ẹ̀yin àgbọ̀n ẹ tọwọ́ ìfipọ́mọ lára lórí ìkéyìí àìsàn àrùn alálọ́bọ̀ àìró ohun sùn ni ìdá pọ́jú pọ́tọ̀ ni àwọn ọmọ lè tàbí fòmí kúfọ̀ ládìde kí ìgbésí ayé ẹ̀dá máa nímọ̀ kó rí nǹkan dìmú lórí èpẹ̀ gẹ́gẹ́ bí ohun rere ẹ̀mí jẹ́ ká bọ́ láyé fọwọ́ tí ẹ̀yin ẹṣẹ́ àti ipò sójú òpó bàbá tápọ̀ world 0803-373-5570 tàbí 0708-927-4444 àlàáfíà yín kò ní di fíafíà o ànímọ̀ ká bàbá tápọ̀ worldwide ló sọ bẹ́ẹ̀ wọ́n ní mo tètè dé mo ríre gbà mo pẹ́ lẹ́yìn àánú ṣe ẹ tá mára kẹ́ẹ̀kan sí iléeṣẹ́ ànímọ̀ káyé herbal therapy bàbá tápọ̀ worldwide àlàáfíà wa ò ní di fíafíà o ẹ ṣàmí ẹ̀.
2: wọ́n ti di ọ̀rọ̀ rẹ̀ mi gbìyànjú kó má dàgbé jọ lórí àpáta tí ó sì nípa ní ìpàdé.
3: ọpẹ́ ni fún àwọn ọba mi èdùmarè ẹ kú lé níbi gbogbo tí ẹ ti láǹfààní láti máa gbọ wà lórí ètò yìí lálẹ́ ètò yìí kànàkànà mi ti dé ọfẹ́ mọ ajá tó ń tòrú àfihàn dé o kí gbogbo ayé ọmọ rí mi gbangba lóde ọjà ni ẹ kú lé o ẹ kú iṣẹ́ ò ní ẹ kú àfọmọnìyàn ṣe ọmọ ní ìbàjẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi èdùmarè orí ètò wa ní ọ̀nà láti dẹ́hùn iléeṣẹ́ bond fm láwà 9.9 ọpẹ́ ni fún ọlọ́run ọba mi èdùmarè lálẹ́ ní aláwọn nǹkan kan tá a bára wa sọ rí wọn ní àjáṣó àjárọ̀ kì í mọ̀ àwọn nílé aláǹta pẹ́ẹ̀kọ́ bẹ́yìn àgbà ti sọ náà nù. ọpẹ́ ni fún ọlọ́run ọba mi èdùmarè ẹ já dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ bàbá anímọ̀káyé tí wọ́n ṣo nígbàwó ètò yìí níbi ní kalẹ̀ 61 santos avenue ní abúlé ẹ̀gbá nílùú níbẹ̀ ni wọ́n kalẹ̀ sí gbogbo ń bá ń lọ sọ́nà sango ti dábúlé ẹ̀gbá ẹ̀bọ́lẹ̀ níbi ilé epo mobil tó yẹ tẹ̀lé àwọn ọlọ́kadà ẹ̀gbọ́ kadà ń bẹ̀ ẹlẹ́ẹ̀lọ sí nọmba 6 santos avenue ọ̀dọ́ bàbá anímọ̀káyé níbẹ̀ lẹ́jà sí àbíká ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn pé nọmba wọn 0833-73-5570 nọmba tẹ́ẹ̀fì pè wọ́n tẹ́ẹ̀fì gbá wọn láàgbò nù pé bàbá mo ti débi báyìí mo ń bọ̀ lọ́dọ̀ yín ṣe wà ara ni torí náà ni mo fi ní pé kí ni tí ń jájọ́ wọn náà lọ́wọ́ kí ni tí ń bàyín lọ́kàn jẹ́ ṣe lórí iṣẹ́ ṣe lórí ìfọkàn.

balẹ̀ ọlọ́wọ́ bá mi dùn àlè ní bẹ̀ẹ̀ dẹ̀yàn jú ọ̀rọ̀ torí ntẹ́dàfẹ́ jẹ́ ilé ayé ara wọ ẹ̀dá bí ẹ̀dá ń lọ lọ́la àṣírí tí ó tó fara pamọ́ fún ni owó àlàáfíà ẹni lọ́wọ́ ẹ̀kọ́ nọ́mbà ń lẹ̀ lẹ́ẹ̀kan sí 0033735570 nọ́mbà bàbá ní màkà yẹ níwọ̀n mọ̀ ń lọ lálẹ́ tó ní. Àníkílà kò rí ètò gan tí mo mú wá sórí ètò lọ. Àkò rí ètò tù ní òun ni mo pè ní ẹni agbójú okùnlé tí ò jẹ́ gba àbí kí n pè ní àbámọ̀ àbámọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni fún ẹni tá a mọ̀ fẹ́ni ẹ̀jẹ̀ ni fẹ́ni tá a rò pé kò lè ṣe ni nǹkan ṣe imú kúkú níkà ṣùgbọ́n kò òun àṣebi. Ìmúníkà o òun àṣebi ni ọ̀gbọ́. Ìjọlẹ́mọ̀ wípé ògo tí ẹ̀dá gbé wáyé ó jura wọn lọ. Pọ̀ ti kálukú ó jura wọn lọ. Ìràwọ̀ kálukú pọ̀ wọ́n á máa tẹ̀ràwọ́ ẹlòmíì pa ńgbà bá ń wẹ̀ lọ́wọ́ láti ìkókó. Ó lè jà pé ìràwọ̀ mẹ́gun lọmọ ń gbé wáyé ẹni tí bá wẹ̀ ńgbà míì tó sì lóyún tí irú wọn bá jẹ́ kà wọ́n á máa tẹ̀pa o. Bí ìràwọ̀ jẹ́ 24. Ajẹ́pọ̀ ti ń lọ síbi ti gómìnà àbí ti pẹ́dẹ́ǹtì nù. Kálukú ló ní nọ́mbà àràwọ̀ tiẹ̀ níbi tí wọ́n. Àní bàbá ń bá ní gbé tọ̀wọ́ ara ẹni ajẹ́pọ̀ ó kù díẹ̀ káàtó. Kàbá ní gbé ká mọ̀mọ̀ wọ ẹran ẹni ká mọ̀mọ̀ nú ẹni ajẹ́pọ̀ kù díẹ̀ káàtó. Sọmọ ìyá méjì ni ọ̀wá ní wàá fúnra wọn. Àmọ́ mọ ìyá àwùsá ń bẹ̀ irú wọn kì í finú ara wọn. Àwọn ọmọ ìyá àwùsá ìgbé ayé àwùsá lórí ni wọ́n mọ̀ gbé bẹ́ẹ̀ bá mú àwùsá ẹ̀yẹ làwọn ẹ rí i pé àwùsá ilé kan náà ni wọ́n wà ṣùgbọ́n wọn ò rínú ara wọn. Owó bàbá mi ò pa òwe ló fi pa òwe ló fi pa jì bá rìn tí wọn bá mọnú ara wọn kí wọn ó kíyèsí ara wọn. Àwọn ọ̀rẹ́ a máa ṣera wọn ọmọ ìyá a máa ṣera wọn ẹ̀gbọ́n àbúrò ẹ̀jẹ̀sẹ̀jẹ̀ ìbejì gan-an. Tí a jẹ ọjọ́ táwọn kà á máa ṣera wọn bẹ́ẹ̀ ni sà ni mo fi sọ pé agbójú okùnlé ńgbà míì kò jẹ́ ní agba èyí kọ́ yìí ẹni agbójú okùnlé ẹ̀ jẹ́ ní agba awú ẹni ibi tẹ́ ẹ ti ń tajà ǹjẹ́ ẹni fura ń bẹ̀ ibi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ fura ń bẹ̀ ẹni ẹ̀ ń bá gbélé ǹjẹ́ ẹni fura pẹ̀lú ẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ ṣe ẹ n tí mo sọ fún yín jọ sí nípa arábìnrin tí ń wá passport yẹ o fi passport pamọ́ tọ ń wà káàkiri tó fẹ́ tíráfù ọkọ rẹ̀ ó sì mú pásítọ̀tì ẹ̀ pamọ́ ó sì ń bá a sáré káàkiri ọkọ ló mú pamọ́ o ọkọ ló mú pásítọ̀tì ìyàwó pamọ́ òun àtàbúrò ìyàwó wọ́n tún ń ṣepọ̀ ìgbọ́n dọ̀dọ̀ bàbá tí kìí fi rọ́bù tọ́ lójú bàbá ni háwò pásítọ̀tì tẹ̀ ń wá ibi báyìí ló wà nù léyìn ìwọ ọkọ ìyàwó dé tó mú pásítọ̀tì ìyàwó rẹ̀ pamọ́ kí ló dé àṣírí ogun kì í bù lọ́dọ̀ tèmi kí ló tó mú pamọ́ ǹjẹ́ lè mọ̀ wípé físà tí wọ́n fún ìyàwó òrìdọ̀ ọdún méjì ó sì expire ọkọ ò sì jẹ́wọ́ pé èmi mọ̀ mú pásítọ̀tì ẹ̀ dání ń ọ̀fẹ́ tíráfù ni àbí ẹ̀rí nǹkan ṣe é rántí èyí tí mo sọ fún yín gbà náà lọ́hùn ìyàwó àbúrò tọ́wọ́ ń bá ẹ̀gbọ́n lò pọ̀ ọkọ àbúrò tí ń bẹ́gbọ́n rẹ̀ lò tó tún fẹ́ pa ọkọ ọfẹ́ pọkọ àbúrò tó fàyè sọ̀dé tí mo ṣàlàyé fún yín gbọ́n tó náà líle tí mo ní kí n tún wá kọ́ alálẹ̀ tò ní. Èyí kọ́ yìí ní ẹni àbáfẹ̀yìntì nígbà míì ẹ̀gbọ́n mọ̀ fi ọwọ́ ẹni àní ọ̀fẹ́ni lójú àtàlófẹ́nu tamati yelaye o ọlọ́run ọba mi odumare o níjẹ́ kékeré ayé ọ̀tá wa o kékeré ayé ọ̀mọ̀ ní tawọ́ pẹ̀lú àṣìwọ̀n ọba mi odumare àwọn ọ̀rẹ́ méjì ọmọ ìyá àwọn tí wọ́n ti rò wípé ọmọ ìyá ni wọ́n bẹ́ẹ̀ bá rí òun ta ọmọ ìyá wọn a máa sunlé ara wọn wọn a máa jẹun ara wọn àbí kí ni wọ́n ti fura wọn mọ́ wọn a máa wo oṣù ara wọn. Aṣọ kan náà ni wọ́n wọ̀ ńjọ́ náà wọ́n sì rò dé wọ́n tò dé ọ̀hún dé wọ́n jọ rò dé mọ́nì

0: mọ̀ pé aṣọ rẹ̀ tọ̀ wá ká pẹ̀lú kan àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ tọ̀ wá kiri ọ̀rẹ́ rẹ̀ lóko ọ̀rẹ́ rẹ̀ lọ́lọ́ fi ṣáájò ọ̀rẹ́ rẹ̀ gbogbo tiẹ̀ ògo àbáwáyé rẹ̀ lọ̀rẹ́ ti gbà lówó n tí ń ṣiṣẹ́ fún ọ ìlara wọn ń ṣe báyìí là á ṣe báyìí káwọ ni ọrẹ arábìnrin yìí ó jókòó ògùn bọ́lá rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ni máa sunkún ẹ wo ọ̀pẹ́ni fọlọ́run ọba mi ìlú àlè ànímọ̀káyé bàbáta iléeṣẹ́ wọn ń bẹ ní nọmba 61 sandos avenue ní abúlé ìlú èkó àwọn ní oṣù nígbàwó ètò yìí nígbà àwọn rèé kọ láì fi bẹ́ẹ̀ bá pè wọ́n bàbá arúgbó àfa 0033 73 55 0033 73 5 70 nọmba àwọn gbogbo ń bá ma abúlé ẹ̀gbá bẹ́ẹ̀ bá ti bí bus stop ìgbà owó ọ̀tún ẹgbọ́kadà ẹlẹ́nlọ nọmba 61 sandos avenue wọ́n gbé yín débẹ̀ gbogbo èèyàn lọ́bẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ wájú odò ọ̀hún náà wọ́n jà yín sí nọmba àwọn rèé lẹ́ẹ̀kan 0833 73 5 70 0833 73 5 5 0 nọmba bàbá ní mọ̀káyé ẹ wò ó ọ̀rọ̀ arábìnrin yìí yanjú o ọlọ́run dá padà ọlọ́run gbogbo àṣẹ tí ò sí fọlọ́run o àṣẹ bọ́nà kan bá dé àmì ò tún là àṣẹ bẹ́ẹ̀nì kan bá dé ẹnì kan ó tù ọ́ fi ní kí ni ń pa ọ́ láyà kí ni òjò oorun sùn tó ẹ wò ó nítorí àwíjàre kìtìkì tó tán lẹ́nu ibi afárá gbọ́dọ̀ sí lálẹ́ tò nínú yìí nọ́mbà ànímọ̀káyé lẹ́ẹ̀kan sí ká tó máa lọ 0033 73 5 5 7 0 0033 73 5 5 7 0 nọ́mbà àwọn ọ̀nà lẹ́ẹ̀kan sí títí ìjọ́ mẹ́jọ táàtún fi rí àtayọ̀ pàdé eré ètò yìí táyọ̀ sàlámì lórúkọ tí ajibọ n tó làwọn kan ń pè mí nígbò wáyé o eré àtayọ̀ náà lọ rí pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi ìjùmọ̀ rẹ̀ títí ìgbà náà bẹ́ẹ̀ bá fẹ́ pè mí 070-6943-9624 bí ọjọ́rọ̀ ó di jọ mẹ́jọ.
1: bímọ ọ̀rẹ́ ẹ̀kọ́.
2: ọ̀la kẹ ọlọ́run mà jẹ́ kí n bẹ́ni tí ó wá ayé wà lára rẹ̀ ṣe.
1: ti báwo
2: ojoojúmọ́ ló ń pín sí ibi bí ìgbà tí mẹsẹ́ńjà bá ń pín lẹ́tà iléeṣẹ́ ṣé o ó fìdí rẹmi.
1: pínú ló bẹ́ẹ̀ lọ́run nìyẹn o.
2: ta ni bẹ́ẹ̀ ló ń jò dànù.

0: fúnra ní gbàrá ni fúnra ní gbòòrò ni fúnra lẹ́sẹ̀ kùkú àtọ̀tọ́jìn.
1: ọ̀rọ̀ ìfọkànlé.
0: Akú àtàrọ̀ akú gbogbo ọjọ́ ṣeré akú àfẹ́.

wa tẹ̀sọ́tẹ̀sọ́ ni kí wa tẹlẹgbọn tẹlẹgbọn lóbìnrin náà rẹ ọmọdé àti lágbà òun ní àṣẹ ẹbí gbogbo wa ni kí. ní ìkànnì yìí bond 92.9 FM tó kárí ayé tó wà. mo kí wa tẹ̀sọ́tẹ̀sọ́ ni kí wa tẹlẹgbọn tẹlẹgbọn lóbìnrin lọ́kùnrin ọmọdé gbà òun ní àṣẹ ẹbí gbogbo wa ni kí. ní ìkànnì yìí.

Tajibowo wà ń gbé, Ọlájíwọlá Mílẹ̀ kan wà ń gbé, Ráfẹ́l Láwúwá wà ń gbé, Ayọ̀ Láwín Kọ́sánwó ń bẹ̀rù lálẹ́ yìí. Ọ̀túnba Bọ́ràjí Àdékun orúkọ tèmi. Ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ta lẹ́yìn àrà ọ̀tọ̀ ni.

gbọ́. A sì ní lọ sórí igi ká lọ máa sun bẹ̀ ìran ẹyẹ lónìbẹ̀. Ojú ọ̀run òṣìṣẹ́ dúró sí torí pé àwọn ẹyẹ afọ bàbà lónìí. Ilé ayé yìí náà lókè ìpẹ̀ náà lájọ wà. Ṣùgbọ́n kẹ́dà ó ṣe nǹkan mẹ́ta. Nǹkan mẹ́ta la ni pé wọ́n ṣèkà mọ́ dọ́rọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n wura rẹ̀ náà. Tó ṣe kẹta ẹ̀ òní pé kó máa bá ẹlẹ́dà rẹ̀ sọ̀rọ̀ lójoojúmọ́. Ọ̀rọ̀ ilé ayé tó bẹ́ẹ̀ o. Ọtúnba Abẹ́àjí lèmi ń jẹ́. Àbọ̀rọ̀ ni a máa ń wá sórí ètò ìtura mọ̀ pé ọmọlúàbí ló ń gbọ́ ìkànnì yìí. A sì mọ̀ pé ẹ fi ààbọ̀ kún. Kò dìgbà tí èèyàn bá háìpù rẹpẹtẹ tàbí tí èèyàn bá pọ́n ẹni tí èèyàn ń sọ nípa ẹ̀. Yàtọ̀ sí pé ìpolówó yàtọ̀ sí pé èèyàn ń polówó.

ni sọ̀rọ̀ tẹ́ lè fi pe bàbá yìí òun ni 08128718630 ẹgbọ́ dáadáa 08128718630 tàbí 08034962522 08034962522 òun lọ́ fi láǹfààní àti fi pe bàbá òun ọ̀fẹ́ spiritual healing center lórí ọmọ lórí aya lórí ọkọ lórí ẹbí lórí olólùfẹ́ tẹ́yìn náà mọ̀ ẹ́ pé ó ti gbìyànjú nínú ayé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò tí ì sọ́nà àbáyọ lóòótọ́ ẹlòmíì ó ti kàgbá kò ti kàbámọ̀ lórí pé wọ́n júwe ibì kan fún un ṣùgbọ́n kinní kan bẹ o nǹkan méjì ní kẹ wò ẹ kọ́kọ́ wo iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ nípa bàbá yìí bàbá orí ọ̀fẹ́ spiritual healing center ẹ wo sọ̀rọ̀sọ̀rọ̀ pìrìsẹ́ńtà tí ń sọ nípa rẹ̀ iṣẹ́ tí èèyàn bá ti ń ṣe tó ti ń gbọ́ ilé ọgbọ̀n ọdún ó túmọ̀ sí pé àtàrí nìkẹ́ àtàrí nìpadà abẹ ló mọ̀ ọtúnba abẹ́wàjì adékunle ẹni ò ní wá sọ nípa ẹni tí ó jẹ̀yìn ní pólórí tàbí tí ó tari yín lọ́nà gbé tàbí ọ̀nà jìbìtì rárá o bàbá orí ọ̀fẹ́ ẹ pè wọ́n ẹ̀rọ fíláàṣì káàdì ẹgbẹ̀rún kan péré lẹ́ẹ̀ fi gbà á lọ́dọ̀ wọn kí ni káàdì yẹn wà fún ẹ ṣàlàyé gbogbo ohun tí ẹ fẹ́ ẹ ṣàlàyé ohun tí ẹ bá wá orúkọ yín fóònù nọmba yín wọ́n sì béèrè sí ìgbésẹ̀ tẹ́ gbé wọn kọ́ sínú káàdì yẹn tó ló ṣeé ṣe kẹ́ ẹ padà wá lẹ́yìn ọjọ́ tó bá pẹ́ wọ́n lè mọ̀ pé ohun tí ẹ bá wá ń jọ sí rèé ìtáhùn sì ní kẹ́ ẹ ṣe nìyí ẹ sì gbìyànjú owó lọ́wọ́ ẹ má lọ lásán o ẹ má sọ pé owó káàdì nìkan ni ẹ fẹ́ mú dání torí kẹ́ tí o mọ̀ bàbá ń tẹ́ ẹ fẹ́ ṣe ẹ jẹ́ ń dókè lọ́nà lẹ́ẹ̀kan sí kẹ́ lè ní nọ́mbà wọn.

orúkọ ronin ní tòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jàdú ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ rírí tàbá ìrọ́mọ bí àìsàn tàbí àrùn agbára àdúrà alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà bájẹ́ kọ́ dẹ́rù bá ẹ gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò gbé gbà ọpẹ́ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní nọmba 9 honorable street olówó labo stop along lasu ìsẹ̀rí road ìṣúsí ẹ̀gàn ìgọdọ̀ lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-28-71-8630 lẹ́ẹ̀kan sí 081-28-71-8630 tàbí 080-34-96-2522 080-34-96-2522 bàbá orí ọ̀fẹ́ spiritual center lóníkò gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run ọba àlá.

arákùnrin yìí àfarawé àfarawé kọpí kọpí àfarawé ẹ̀rọ ayé àgbọ́sọ̀gbọ́ fún tàlẹ́ yìí lórí ètò yìí ẹ̀dá èèyàn lè ṣàfarawé ohun tó dá o kò sí ẹ̀ṣẹ̀ ńlẹ̀ kí ọ̀rẹ́ nìkan tó ń ṣe dáadáa kí ọ̀rẹ́ nìkan tí àwọn ọ̀rẹ́ ń kí tí wọ́n ń yìn pé ó ní wà báyìí ó ní wà báyìí ó náà sì báyìí ó láwọ́ ó láàánú lójú èèyàn dáadáa ni èèyàn lè ṣàfarawé láti jọrú èèyàn bẹ́ẹ̀ èèyàn lè ṣàfarawé láti jọ ẹni tí ayé ń pẹ́lẹ́ tí wọ́n ń gbé gẹ̀gẹ̀ pé ìwà rẹ̀ dáa àmọ́ àfarawé ó póríṣiríṣi ẹlòmíì ọ̀mọṣẹ́ tó ń ṣe níkọ̀rọ̀ èyí tó rí ní gbangba lórí kò tó farawé èèyàn lórí ẹni tí ẹ fẹ́ farawé dáadáa ìrí ayé àgbọ́sọgbọ́n tẹ̀ ń gbé yìí ohun tó ṣe arákùnrin yìí alàgbàná sírù wọ́n máa ń pè ní ẹ̀nẹ̀sí ẹ̀nẹ̀sí kò sọ́nà tí rẹ̀ tí ò lè ṣe o iṣẹ́ kájú ẹni mọ́rin iron bender kí ẹ̀ máa wẹ́ẹ̀dì irin òun iṣẹ́ tí ẹ̀nẹ̀sí ń ṣe ìgbà tó ti dékò yìí lẹ́yìn tó kọ́ṣẹ́ mọṣẹ́ gbàyọ̀ǹda ó kọ́kọ́ lọ sí kọ́mpìnì kan lọ ṣiṣẹ́ ńbẹ̀ àwọn kọ́mpìnì yẹn ní dìpátímẹ̀ntì ibi tí wọ́n ti ń gbórin ó ṣiṣẹ́ ńbẹ̀

0: bàbá orí ọ̀fẹ́ spiritual center orúkọ roni nítò tọ́mọ gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jàbí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹjẹ ríri tàbá ìrọmọ bí àìsàn tàbí àrùn agbára àdúrà alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà bá jẹ kọ́dẹ́ rúbà ẹ́ gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò gbé gbá ọpẹ́ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 honorable street olówó labo stop along lasu ìsẹ̀rí road iṣu sí ẹ̀gàn ìgọdọ̀ lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08128 71 8630 lẹ́ẹ̀kọ́sí 08128 71 8630 tàbí 08034962522 08034962522 bàbá orí ọ̀fẹ́ spiritual center lórí kò gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run ọba àlá.
1: Torí pé ẹni tó bá lórúkọ rẹ kò ní foríkì tí ò dáa kó fi bàjẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá bàbá orí ọ̀fẹ́ spiritual center sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ kínní ìpolówó yẹn tẹ́ ẹ rí nọ́mbà yẹn mú wọ́yá 08128 71 8630 08128 71 8630 tàbí 08034962522 08034962522 ọ̀dọ̀ bàbá orí ọ̀fẹ́ spiritual center rẹ̀ jà sí. Bàtó di 2022.

ṣe é bá gbé èèyàn ṣe é bá rìn ó kéré pọ̀ èèyàn lọ nìkan láàrin ó lè jẹ́ lọ́rọ́ ẹbí ó lè jẹ́ láwùjọ ó lè jẹ́ níta àákọ yìí ọ̀rọ̀ rẹ̀ kan tí wọ́n jọ súnmọ́ra tí wọ́n sábà jọ ní wọ́n gbaṣẹ́ òun ṣe owó mọ̀ náà àmọ́ táìsì nìyẹn lẹ̀ táìlà ni òun àti ọ̀nà ẹ̀sìn ń lọ sí yìí ń súnmọ́ra ọ̀rẹ́ pẹ̀lú ìran ẹ̀pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ibi tí ọ̀nà ẹ̀sìn bá ti fẹ́ gbaṣẹ́ wọ́n bí wọ́n pé ṣé wọ́n ti rí táìlà tí wọ́n lẹ̀ táìsì ibi tí arákùnrin ọ̀rẹ́ rẹ̀ náà bá ti fẹ́ gbaṣẹ́ nílẹ̀ táìsì yóò bí wọ́n pé ṣé wọ́n ti rí wọ́dà ń bẹ̀ bí wọ́n ṣe ń ṣe rèé tí nǹkan sì ń lọ déédéé àwọn ìgbà tó di 2022 ọ̀nà sí fún ara rẹ̀ ló pe ọ̀rẹ́ rẹ̀ yìí pé wà kó wọn pa ara o òun ránṣẹ́ gbà òun ránṣẹ́ gbà jù ú lọ ọ̀pọ̀lọpọ̀ ibi tí o bá ti ń ṣiṣẹ́ òun kì í sábà ríṣẹ́ gbà ń bẹ̀ bí kí wọ́n sọ pé wọ́n ti rán lọ́dà kí nǹkan sọ pé wọ́n ti parí bọ́gíárì bí nǹkan sọ pé wọ́n ti kún rẹ́kì bí nǹkan sọ pé wọ́n ti ṣe géètì òun gbaṣẹ́ òtẹ́ẹ̀lì ńláńláńláńlá àwọn chọ́chísì ńláńláńláńlá ìwọ ló ń bá wọn lẹ táìsì tó ń bẹ̀ mọ̀ tó ń rán owó tí wọ́n fi hàn ìrìn tó tó ń lo òun lo big daddy kárì áìlàdà ńlá gbẹ̀ngbẹ̀n lọ́rùn o sì tún ra mọ́tò fíyàwó rẹ dákun ọjọ́ fi sọ́bẹ̀ láàrin ara wọn ọ̀rẹ́ ẹ̀mẹ̀ sí ni wọ́n sọ fún un pé kò sì parọ́ gbogbo tí ẹ̀mẹ̀ sí sọ tí wọ́n sì ń sọ yìí náà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí kò sí bí òun ó ṣe wà ọwọ́ kan ló gbé sókè kankan lọ torí pé kí ni ìkan ìdọ́gba kì í sì ń ṣe lẹ́kan náà ní gbogbo láti wá ogun ilé oníkálukú yàtọ̀ ó sara ju ara lọ ó sọ bẹ́ẹ̀ fẹ́rẹ̀ rẹ̀ ọ̀rẹ́ ọ̀bá ní kò dà wá rí bẹ́ẹ̀ o ọlọ́run mi òun mọ̀ ọlọ́run mi ṣùgbọ́n bóyá ọ̀sẹ̀ kan ni o bóyá kìnní kan ni o tí ẹ gbìyànjú fóònù náà àbí àwọn ti jẹ́ ń bọ̀ ní ìsìn ọjọ́ ti pẹ́ ọ̀sẹ̀ fún ẹ bẹ́ẹ̀ o ti dúró oṣù bíi mẹ́ta mo fi ń disturb tí ń da ọ̀rọ̀ rẹ̀ láàmú pé kò tóun òun náà fẹ́ parí ilé òun kejì òun náà fẹ́ ṣe báyìí òun náà fẹ́ ṣe báyìí nígbà tí wàhálà yẹn pọ̀ jù kí ara rẹ̀ sọ fún un.

0: orí ọ̀fẹ́ spiritual center orúkọ roni nítò tọ́mọ gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jà bí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹjẹ ríri tàbá ìrọmọ bí àìsàn tàbí àrùn agbára àdúrà alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà bá jẹ kọ́dẹ́ rúbẹ̀ ṣé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò gbé gbá ọpẹ́ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 honorable street olówó labo stop along lasu ìṣẹ̀rí road ìṣúsí ẹ̀gàn ìgọdọ̀ lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-28-718630 lẹ́ẹ̀kan sí 081-28-718630 tàbí 080-34-96-2522 080-34-96-2522 bàbá orí ọ̀fẹ́ spiritual center lórí kò gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run ọba àlá.
1: Ẹ jẹ́ kí n sọ fún wa pé tí pírẹsẹ́ńtà kan bá bọ́ sórí afẹ́fẹ́ sórí rédíò tó ń polówó fún yín ẹ kọ́kọ́ wò ó kí nìrírí ẹ̀ ọjọ́ wo ló dé torí pé ẹni tó bá lórúkọ rẹ kò ní foríkì tí ò dáa kó fi bà jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá bàbá orí ọ̀fẹ́ spiritual center sọ̀rọ̀ èyí tẹ́ gbọ́ kínní ìpolówó yẹn tẹ́ rí nọ́mbà yẹn mú ọya 08128718630 08128718630 tàbí 08034962522 08034962522 ọ̀dọ̀ bàbá orí ọ̀fẹ́ spiritual center rẹ̀ jà sí. Ẹ jẹ́ kí n fàsìkò yìí sọ fún wa o ṣe rí ìwé ayé àgbọ́sọgbọ́n tẹ̀ gbọ́ ara ẹ̀ gbogbo apẹ́tẹ́ ọgbà ẹ̀ pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ni o tẹ̀ àwọn ọ̀nà pẹ̀pá kò sí ohun tí ò ní tábà dọ́pẹ́ ti ẹ̀ ò bá ọkọ̀ ṣàfàrẹ́ bí ìní kọ́ mọ́ ju ohun tó dáa o bí ọba ọ̀rẹ́ rẹ̀ kan tó ra mọ́tò àbí tó kó lọ sí sáìtì àbí kó lọ sí ọ́fíìsì ó gba ọ́fíìsì àbí ọ̀rẹ́ rẹ̀ ìgbà dé àbí ṣoríire kan tí ò ń ṣe nínú ayé ìní kọ́ wọn ń ṣàfàrẹ́ rẹ̀ o ohun tútù wà ohun gbogbo wà èyí lè ṣàfàrẹ́ èyí lè jẹ́ nǹkan tó dáa ṣùgbọ́n ibi tí mò ń ní ìwé ayé yìí lọ tí màá fọwọ́ sọ lọ́wọ́ ni pé kókó yẹra rẹ wò kó o tó tẹ́rí sí nǹkan tẹ́ ẹ̀rọ kan tẹ́rí sí kókó yẹra rẹ wò àwọn èèyàn kan wà ẹ̀rọ bọ́gbìn bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà sì àwọn èèyàn kan wà tó jẹ́ pé oṣù tá a ti ń lò lọ́dún 2026 yìí nǹkan tí wọ́n fẹ́ gbé ṣe ń bẹ̀ tí wọ́n fẹ́ rà tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ ní ọ̀rọ̀ tí ò ní ṣùgbọ́n ìwọ̀n bá oṣù ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó kù ní ọdún 2026 gbogbo ọ̀rọ̀ tí ó bá gbà ni wọ́n fẹ́ fún mi ò ní kó ní gbìyànjú mi ò ní kó jókòó tẹtẹrẹ o ṣùgbọ́n kò bá jẹ́ pé àgbà lásán yìí ó farabalẹ̀ yára rẹ̀ o ọ̀rẹ́ rẹ̀ mú jáde ibi tọ́rọ rẹ̀ mú lọ ó sì sọ fún wọn bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ òun ni o òun ṣe ọwọ́ làwọn o kódà wọ́n dà wọ́n jẹ́ bí òun ṣe jẹ́ táìlà ẹgbẹ́ òun gbìyànjú fún ẹ tó mọ̀ yìí òun yìí bóyá ti rí ọ̀la rí bẹ́ẹ̀ gbogbo bàbá rẹ̀ tó fẹ́ di fún àjọjọ́ ojoojúmọ́ ni báyìí kì í ṣọra ẹ̀hún o ìṣẹ́jú ìṣẹ́jú ni ìdí ni pé ẹnìkan sọ̀rọ̀ kan fún ọlọ́jọ́ kan pé ojúmọ́ kan àdúrà kan ojúmọ́ kan áàdù kan ojúmọ́ kan oògùn kan ìròyìn tí bàbá àwọn sọ fún ọ wípé ètò ń bá lò lọ́jọ́ wednesday ètò ń bá lò lọ́jọ́ monday ó ti bá monday lọ ètò ń bá tún lò lọ́jọ́ tuesday ó ti bá tuesday lọ ètò ń bá lò lọ́jọ́ wednesday ó ti bá wednesday lọ ó kàwé bẹ́ẹ̀ ojúmọ́ kan àṣírí kan nítorí pé kí ni tí èèyàn bá ti sùn lálẹ́ tó bá tún ti jí láàárọ̀ ọjọ́ kejì ìbànújẹ́ ìtàgbọ́ta rẹ̀ pé ó tún ti jí wọ́n ti lè wá kó ẹsẹ̀ torí bẹ́ẹ̀ àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n bá gbèrò pé bàbá kan gbẹ níbì kan tàbí ìyá kan gbẹ níbì kan tàbí àáfàá kan gbẹ níbì kan ni wọ́n dé bẹ́ẹ̀ tọ́lá mọ̀ pé ẹni tí wọ́n rí àwọn ògún àwọn yóò sì gbọdọ̀ sinmi ọ̀rọ̀ yìí ni wọ́n jókòó àjò kì í ṣe pé bí wọ́n pa ẹ̀yìn sí o ó ń ṣe gba okò kan tó tọ̀rọ̀ rẹ̀ ní wọn ìjọ wọn kàn jẹ̀rẹ̀ sórí ni o ẹni tí wọ́n kọ́ ojú àwọn lẹ́nu ọ̀hún mọ́tò tí wọ́n ń lò ojú àwọn lẹ́nu ọ̀hún ìgbésí ayé tí wọ́n jẹ́ ìjìjọ ń gbé ojú àwọn lẹ́nu ọ̀hún ṣùgbọ́n ẹ̀yìn sí fẹ́ wọ́n sì ń fẹ́ kí àtìlẹ́s kó wọ́n tó ọ̀rọ̀ ọ̀hún náà tó ń bá ń mú 100,000 fúnlé lágbo ó yẹ kó wọn náà ó lè mú 90,000 fúnlé lágbo ìdáhùn ó gbéṣẹ́ bẹ́tò kalẹ̀ fún wọ́n mọ̀ pé èèyàn ìṣẹ̀dá rẹ̀ ń bẹ wọ́n tí wọ́n fi ṣe.

kékeré fẹ́ àti tí ẹ fẹ́ tí wọn bá ráàyè wo ẹsẹ̀ ntarí ẹ̀rọ ńgbà tó wà kékeré ó yẹ kí wọ́n fún ara rẹ wo àkọsọ̀gbẹ ayé ara rẹ nígbà tó o dàgbà ẹni tó o bá wò ó ni àbá sọ fún ọ pé èmi bàjẹ́ èmi níṣe èmi báwo jẹjẹ mọ pé láti october 2022 àṣé ó lówó tẹ́lẹ̀ àṣé ó lówó ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ gbọ́ wọ́n padà já o torí pé nǹkan dàrú tán pátápátá pátápátá ni o tọ́jú ẹni tí wọ́n fẹsẹ̀ rìn ó tó wá di náà sùn.

fún. Bí o kí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí padà bẹ̀ sí pèsè báwo tó wọ́n sọ fún pé ó ti di èrò ẹ̀ṣẹ̀dá ó ṣẹ̀ṣẹ̀ wá ń wá ọ̀nà àbáyọ kẹ́wọ́ kò ní jùlọ àwọn fìtàlẹ́ ìlú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ̀yẹ fi pè mí 0705224252 bóyá fẹ́ bèrè ọ̀kankan ó pa ọ̀tọ̀ bẹ́ẹ̀ 0705224252.

0: orúkọ ronú ní tòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jàbí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ tiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ríri tàbá ìrọmọ bí àìsàn tàbí àrùn agbára àdúrà alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà má jẹ́ kọ́ dẹ́rù bà ẹ́ ṣé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò gbé gbá ọpẹ́ ẹ̀ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 honorable street olówó labo stop along lasu ìsẹ̀rí road ìṣúsí ẹ̀gàn ìgọdọ̀ lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-28-71-8630 lẹ́ẹ̀kan sí 081-28-71-8630 tàbí 080-34-96-2522 080-34-96-2522 bàbá orí ọ̀fẹ́ spiritual center lórí kò gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run ọba àlá.
1: Ninety-two dot nine.

music dem ẹ sọ ọlá lẹgbọrẹ nu agbájẹlọlá talani alogo ẹmẹsẹ sikiro andré barisa ọlọba fọyẹ ọlọba ndẹlẹ fẹyìn rẹ ó ti wà nù káwọ sórí ètò lọgọfàájì ló ń bọbù láti lè ṣe ojú ìfẹ sí wápọ lọnà ẹgbẹ mẹwàá káà ń dábẹ ní káà ń rọbì òwe ó lákàlẹ sí nígbà sọtún bàbá ẹ adékunlé fàájì wẹ gra onígbòǹgbò ìkẹjà aláwà káà ń dábẹ ní káà ń rọbì òwe ìlàwọ yìí alájẹlẹkọ tèmi àìlá ogun fàájì dáre wọ kí ló máa èdè bábà èdè ìbàdàn mẹsàn ọgbọn lóníyọlé ọmọ àjòrò sùn lẹgbẹ yọ ìka rẹ fọrí mu pàtàkì ọlọmọ òrù mi tí àṣemẹjì títẹ dó ọgbà ń jagun tábù náà kẹrú ọlẹ àbúrò sùn ẹbí ò ti sùn lọ ń sún ó ti ń kẹrù ló ń kẹrù ó ti ń kẹrù ló ń kẹrù ológun ò jàjàjàjàjàjà ọlọmọ yóò ti wọn kù lọwọ tó kú lọ kọmọ akéde ètò àti ní àwọn àti akéde ètò tó àdúgbòlówó lẹ́nu rẹ̀ àdúgbòlówó lẹ́nu rẹ̀ látọ̀wọ́ ní sọ ìjọba sọ pé ọlọ́run sọ wá di ọ̀sẹ̀ yìí mo ní adábẹ́ àbá ni ọba akadẹ́mu lọ sí ìmúṣẹ àdúgbò tó pé lábúrò yìí kó wá bọ́bù lọ́wọ́.

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pẹ́rẹ́pẹ́rẹ́ kó bá kúrò lọ́wọ́ pẹ̀lú púpọ̀ ládìdé. Ó gbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀. Orúkọ èjìká ìbàdí àti ẹ̀rù. Kíkà kú àbírí rẹ̀. Gbogbo ohun tó bá lè máa mú ni pẹ̀lú ẹ̀mẹ òun ẹ̀mẹ fàkílẹ̀ òun tó mọ́. Ó léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ dápara o. Láti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú láàrin ká máa mí gúlegúle. Ìtàtijọ́ ìgbè náà ń jáde ti dáàlì. Ọgbẹ́ olóògbé mò ń ké 0672-75-75. Ìṣọ́ra ló ń gbé ẹ̀dá dúró. Ó lẹ́sìn ní ọkùnrin tí ń jọ́kùnrin ọwọ́ ba ìṣòro ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú táìta ilé ààyè. Láti jẹ́ kí apákan ọ̀sẹ̀ kan rẹ̀ bí ọ̀tá rẹ̀ o. Ìwàrùn mi kì í jẹ́ kí ìṣòro gbàgbé. Ó yà tẹ gbèsè lọ́kọ́ náà.
1: Ọgbẹ́ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kẹtù.
0: Pé 0627295 lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún ìlú àti gbogbo ẹbí rẹ̀ pátápátá. Kí ló bá tó pọ̀? Ẹbí lẹ́nu àkàrà ló. Èmi ní ẹ̀rù ìwọ́lẹ̀ akérònù. Kábíyèsí láti ẹgbẹ̀ lọ́dún àfin. Mo ní àwọn ìdìpọ̀ ní agbára òdúró èèyàn lọ́wọ́.

0: ìpínlẹ̀gbọ̀n ẹ̀sìn àtọkùn ìwọ tí ò ń gbọ́mi nínú yálà àgbàlagbà ni ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ìwọ tó gbọ́ pé ọwọ́ rẹ ń kú táìtáì ẹsẹ̀ rẹ ń kú táìtáì
1: ọwọ́ máa gbọ́
0: bẹ́ẹ̀ ni àbí ìwọ tó jẹ́ pé tó bá ti ẹnu òpó náà kan sí kejì.

Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá irúgbìn mẹ́rin 08062729575 ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí 08062729575. Ilé iṣẹ́ bàbá irúgbìn mi wà ní Kẹ́tọ̀ bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kẹ́tọ̀. Ilé iṣẹ́ bàbá irúgbìn mi wà ní Kẹ́tọ̀ bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kẹ́tọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá irúgbìn mi rè lẹ́ẹ̀kan sí

0: àti ní àwọn ìgbò igi tó dáa fún àgbàlagbà.
1: Ìgbà yìí bá ṣe dárúgbó ní.
2: Ojú orí rẹ̀ ló sì pẹ̀lú oṣù ara.
0: Bẹ́ẹ̀ni, ojú orí ní ṣe pẹ̀lú iṣan ara. Torí bàbá ṣe ń dàgbà sí i. Bẹ́ẹ̀ náà ni ara ó ṣe máa dàṣẹ sílẹ̀ sí i. Ṣùgbọ́n àti ní àwọn ìgbò igi tó dáa fún ìpèlè dàbà yìí. Èyí tẹ̀ ń gbómi nínú má sọ pé ọtí ló gbá ọtí lọ àwo ọtí lọ kókó bàbá sásùn. Àìsàn ló bò mí mára kí n pa orúkọ tó ń jẹ tó mi síta kí n fi sílẹ̀. Gbogbo wa la mọ bí mo ṣe rí atọ́kùn nínú ṣe bàbá irúgbìn mi àti ara nìyàn. Tí ẹ bá ti kọ́kọ́ gbọ́dọ̀ wa àfàdé ọ̀kọ́ jẹ ni pé ẹ kọ̀kọ́ di àǹfààní ẹ̀kú.
1: Discount. Lẹ́yìn ṣe àyẹ̀wò ẹ̀kọ́ fún mi.
0: Nínú àná ti bàbá wa àti ti
1: ìbò mi. Bàbá irúgbìn mi sẹ́lẹ̀ kan ní àkíní àti ìbò mi ní. Ó ní pa ìdàdà òun àti nígbà pẹ̀lú onírọ̀bẹ́ àṣọ̀dọ̀.
0: Ẹ bá ti ń dílé iṣẹ́ wa, ẹ̀yin kábàámà pẹ̀sẹ̀ wa. Ilé iṣẹ́ bàbá irúgbìn mi wà ní Kétun bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétun. Ilé iṣẹ́ bàbá irúgbìn mi wà ní Kétun bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétun.
1: Ó máa ń fi abalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá irúgbìn mi rè o. 0806272975 ẹgbọn lẹẹkan sí 0806272975
1: ẹgbọn ìgbà kan. Ọ̀pọ̀lọpọ̀ àmì ìjọba bàbá arógbè yìí orúkọ tó ní ti ìpadà lẹ́ẹ̀kan sí olúmọdé ọ̀la lórí orúkọ tó ní wẹ́ pẹ̀lú lọ́dúnmáìtì ẹni ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ẹ ṣe o.
3: Ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ní kí àlàáfíà rẹ̀ pé pẹ́rẹ́pẹ́rẹ́ kó bá kúrò lọ́wọ́ tòní púpọ̀ ládìde. Ìgbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀. Orúkọ ìjìká ìbàdí àti ẹ̀yìn. Kí dákú àbí ríro. Gbogbo tó bá lè máa mú ni pẹ̀lú ẹ̀mẹ òun ẹ̀mẹ pàkílẹ̀ òun tó mọ́ léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fẹ́ gúúṣe wa lọ́dọ̀ olólùfẹ́ já para o. Wọ́n ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú nípa rẹ̀ ká máa ní gúlegúle.
0: Ilé-iṣẹ́ bàbá irúgbìn mi wà ní Kétun bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n

你比如说妈妈哎妈妈我看你给你做让给你给你做做他多少天就是我多把他们 independence

qui lo cala mua en de baba en montanse a moni cabero o don mamma kini ebero do ola ebero do esan ebero do atumotan moni ebero do iku ebero do itajo ni ebero do mama ni lagbara àwọn èèyàn tí ẹ tún lè sá fún ọ tún lè bẹ̀rù náà ni pé wọ́n ní ẹ bẹ̀rù èèyàn tí ẹ ṣẹ̀ṣẹ̀ pàdé ẹ bẹ̀rù ẹ ṣẹ̀ṣẹ̀ pàdé ẹ bẹ̀rù èèyàn tí ó wà lẹ́yìn yín ìbẹ̀rù ẹ bẹ̀rù èèyàn tí ó dù ọ lọ bẹ̀rù èèyàn tí ó tún tipẹ́ bẹ̀rù èèyàn tó yẹ pé ó wà lẹ́yìn ẹ bẹ̀rù èèyàn tí ó yẹ pé tó o mọ ìwọlé àti ìwọ́dí ẹ̀ tó o mọ ìwọlé àti ìwọ́dí ẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n bá kú ọ àbẹ̀tẹ̀ ẹ̀ ní ẹ́ kí láàrin ní mélòó bí ẹ̀ká pẹ́.